11 সুন্দর বেশি কেকারি পেয়াশি নিয়ে আসিক আসিকো ভাই কুডু দিয়ে নিক কওয়া এজে কাশি উদা বেশি কাশি নিয়ে আসিক ইতর কুই অজ ভাই ওন সারি নিউ agogo tó sì ń ka wákàtí ọjọ́ a ka wákàtí tèmi àti tìyín a kà sí rere ní agbára ti ọlọ́run ọba. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé abala méjì náà ni ètò ojúmọ́ orí abala méjì náà ni ó pín sí. Abala àkọ́kọ́ ibẹ̀ náà ni abala ibi tá a ti máa ń gbára wa ní ìyànjú. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé èmi gangan fúnra tèmi pàápàá èmi gangan nílò ìyànjú. Àmọ́ nínú ọba tí ọlọ́run tún sọ pé kémi náà tún ní èmi náà tún ti fẹ́ bùn yín ṣe mọ̀ pé àgbájọ báyìí òun náà ni a fi ń sọ̀yà jẹjẹ ọwọ́ kan báyìí kò gbẹ́rù dórí a máa gbára wa ní ìyànjú ni nítorí ibi tó dé dúró yìí kọ́ lọ́n ṣàna rẹ̀ kálukú wa ni akùkù yẹ wá kò sí ní yẹlẹ̀ ní agbára ti ọlọ́run ọba. Abala kejì òun náà ni abala ibi tá a ti máa ń mú ọ̀kan nínú àwọn ẹka tó gbé orílẹ̀-èdè tó gbé dúró gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tá pé ó jẹ́ irú ọjọ́rú àkọ́kọ́ ni abala ètò ẹ̀kọ́ nù ọjọ́rú ẹlẹ́ẹ̀kejì abala ètò ìlera ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ti abala ti ọ̀rọ̀ àgbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ti ààbò tó wá jẹ́ ọjọ́rú tó ní bíi márùn-ún yálà kí a mú ti ètò àyíká tàbí ètò ìṣúná lóríṣiríṣi ó pọ̀ lọ́jàǹtirẹ̀ rẹ̀ tó sì jẹ́ pé lọ́jọ́ tó ní náà pẹ̀lú gbogbo ẹ̀ náà ọ̀ràn ni a gbé yẹ̀wò lórí ètò ojúmọ́ rẹ̀ ẹ̀yẹn ṣàbúrò kan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan tàbí kẹ́yìn má bàa dáwọ́ dúró ẹ̀yẹn ṣàra gbé rédíò yín ara gbèsègbè kan nǹkan tẹ́ ń ṣe ẹ máa tẹ̀síwájú láti ṣe gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ iṣẹ́ ilé báyìí kò sí fún ẹnìkọ̀ọ̀kan kò sí fún

má torí pé o fẹ́ jẹ́ kí ọmọ aráyé kí wọ́n rí tiẹ̀ sọ kó wá dákẹ́ kó wá má ṣì nǹkan kan kó wá má kó gbogbo àwọn sọ pé ìfẹ́ jẹ́ kí wọ́n rí tèmi sọ mi ìfẹ́ jẹ́ kí wọ́n rí tèmi sọ ni kò sí bó ṣe fẹ́ ṣe é tí wọ́n ní rí tiẹ̀ tí wọ́n ní rí sọ.

Níwọ̀nba ìgbà tí ọba ti ń gbìyànjú agbára ẹ tó sì ń ṣe ìwọ̀nba tó lè ṣe ẹ̀ tọ́lọ́run bá sì rí ọkàn rẹ wé kódà mo ti gbìyànjú ọlọ́run ọba kúkú rí mi ó wù mí kí n ṣe jù báyìí lọ ó wù mí kí n gbégbé ayé mi jù báyìí lọ àmọ́ ibi tí apá kún mi léyìí ṣe ìwọ̀nba tó lè ṣe má wo nǹkan táwọn èèyàn sọ. Má wo nǹkan ẹni tó ti kú pàápàá wọ́n ṣe ń sọ̀rọ̀ yálà abọ́ sì ń bọ́ sí ìwọ́ tó jẹ́ pé ó sì wà láyè tó sì ń mí lókè pẹ́. Má torí nǹkan tí ọmọ ará yóò sọ kó wá dúró kó wá sọ̀rọ̀ rẹ̀ di adágún omi kalẹ̀ kò má kódà kó sọ̀rọ̀ rẹ̀ dádágún omi wá tún sọ ní kò tí ó rí èèyàn rẹ̀. Kò ló lè ṣe kankan mọ́ ó ṣàkàn wà lójú kan ni bí omi tí ó ṣàn ó ṣàkàn wà lójú kan ni bí ìwà náà kan ó ṣe wá ṣe nǹkan tó ṣe kó wá jẹ́ kí ọmọ aráyé kí wọ́n sọ títí ẹni ohun tó bá ti wù wọ́n àwọn yorùbá àwọn bàbá mọ́nímọ́ní àwọn ìyá wa mọ̀yànmọ̀yàn wọ́n ní ìwọ̀fà lẹ́nu ohun tó bá wọ ẹ́ lẹ́nu òun ló lè fi ẹnu ẹ̀. Only if you saw.

nkan ti ọmọ ara yóò sọ jẹ́ kó jẹ́ nkan tí a jẹ́ bí ìwúrí tí a jẹ fún ìwọ láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ eléyìí tó ń ṣe nínú òwò eléyìí tó dáwọlé níbi kíbi eléyìí tí o bá ti bá rẹ tí wọ́n sọ pé ò lè ṣe ni ìwọ tẹ̀síwájú nínú ọba tí wọ́n ṣe kí o sì fi ohun gbogbo kí o fi lé ọlọ́run kò fi lé ní ọwọ́ ọlọ́run ọba nìkan òun lọ́ba ti ń gbé ẹ̀dá lékè ọlọ́run ọba nìkan òun lọ́ba ti ń pín ẹ̀dá tó ń pin ní èrè ọlọ́run ọba tó sì ń pín ẹ̀dá lérè á pín èmi àti ẹ á pín wa ní èrè agbára tọ́lọ́run ọba má torí ẹ̀gàn táyé ké má torí nǹkan táyé òwe táyé ó sọ nípa rẹ má wà torí ẹ̀ kó wá sọ rẹ di adágún mi kalẹ̀ kó wá sọ rẹ di nǹkan tó jẹ́ pé nǹkan tí a sọ dèèyàn yẹpẹrẹ ṣe ìwọ̀nba eléyìí tó lè ṣe ayé kẹ́gàn rẹ ayé ń sọ̀rọ̀ nípa rẹ kò ní kó má tẹ̀síwájú torí ẹ̀gàn tí wọ́n ń sọ nípa ẹ̀gàn tí wọ́n ń kẹ́gàn yín kò ní kó má dùn kí wọ́n kẹ́gàn yín dọ̀la kí wọ́n sọ̀rọ̀ yín láì dá dọ̀la kò ní kí yín kò ní kó má dùn kò mú adùn yín báyìí kò mú lọ kò sì sí tó bá rí ògidì oyin ó dùn kọjá nǹkan tí ẹnu lè ròyìn ẹni bá tọ ògidì oyin wò ni àwọn pé adùn ni eléyìí.

Ẹ̀gàn báyìí kò ní kí oyin kò ní kó má dùn kò ní jẹ́bi tí a máa rí mọ́ lábala ọ̀rọ̀ ìyànjú tí wà ní òwúrọ̀ ọjọ́ tòní ní ìkànnì ti World Radio 89.3 FM ìkànnì kànga mágbẹ́ eré tó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olúyọ̀lẹ̀ estate yẹn ní ìlú ìbàdàn. Báyìí ẹ jẹ́ ká kán lu abala kejì ìtójúmọ́ rí lóòrọ̀ ọjọ́ tòní. Ẹ̀ka ìwo òun náà ni a fẹ́ gbéyẹ̀wò lórí ètò ojúmọ́ rẹ̀.

Entonces, Jepele abala ètò àyíká, òun náà ni a fẹ́ gbéyẹ̀wò lórí ètò ìjùmọ̀ rẹ̀ lóòrọ̀ ọjọ́ tó ní. Tó sì jẹ́ pé mo fẹ́ jẹ́ kí ojú àtẹ̀yìn àtẹ̀mí àti àwọn ìjọba kájọ fojú wo ọ̀rọ̀ yìí. Ní pàtàkì jùlọ àwọn tí kólẹ̀ kó dọ̀tí yìí. Nítorí ìgbà míì báyìí èèyàn á jáde lọ́sàn-án gangan. Àwọn ìgbà náà ni àwọn kólẹ̀ kó dọ̀tí yìí ni wọ́n máa kólẹ̀ káàkiri. Tó sì jẹ́ pé òórùn tó máa ń bá ẹ̀rùn pé ẹ̀gbin ni wọ́n pè é, ẹ̀gbin òun náà ni wọ́n ń kó. Tó jẹ́ pé òórùn tó máa ń bá kinní tó máa ń bá wá òórùn yóò dà. Tí ó sì yẹ kí ó jẹ́ pé nǹkan tí èèyàn máa gbóòórùn lọ́sàn-án gangan ni. Ọjọ́ kan wà tó jẹ́ pé mo jáde bẹ́ẹ̀ tó sì jẹ́ pé àwọn òórùn yìí kò síbi tí mo fẹ́ dé lọ́jọ́ náà tí mi ò ti pàdé àwọn kólẹ̀ kó dọ̀tí. Ní kọ́ má ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ o.

ẹnìkan má ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹ ṣiṣẹ́ yín bó ti tọ́ àti bí ó ṣe yẹ. Àmọ́ nǹkan tó ń kan mí lóminú òun ni òórùn tó jẹ́ pé ó máa ń bá ìdọ̀tí yìí òun lòórùn tó máa ń bá wá. Ṣé kò sí nǹkan tí a lè ṣe sí kinní yìí tàbí bóyá ká ní kí wọ́n fún àwọn kólẹ̀kódọ̀tí yìí bóyá kí wọ́n fún wọn ní pé iye ọjọ́ báyìí bóyá ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ lẹ ní àǹfààní àti máa jáde tàbí tí wọ́n bá fún wọn bóyá bí ẹ̀ẹ̀mejì báyìí lẹ ní àǹfààní àti máa jáde lọ́sẹ̀ tàbí ẹ̀ẹ̀mẹta òun ni ẹ ní àǹfààní àti máa jáde láàrin ọ̀sẹ̀ kan iye ago báyìí sí ago báyìí òun ni kí ẹ sì máa jáde. Ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé ó ń kan mí lóminú tó sì jẹ́ pé àwọn òórùn tó máa ń ti àwọn kinní yìí jáde kò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọmọ léńjeléńje àwọn ọmọ kéékèèké tá a ní kàkàkiri irú àwọn ọkọ báyìí kò dáa kí wọ́n máa fà á símú. Kò sí ẹni tó dáa fún ká gbé oríyìn fún àwọn tí ó ń ṣe iṣẹ́ yìí nítorí pé kò rọrùn kí èèyàn tó máa ṣe irú iṣẹ́ báyìí. Àmọ́ kí ni nǹkan tí a lè ṣe láti dẹ́kun pé àwọn òórùn yìí lọ́sàn-án gangan tó bá yẹ pé ọwọ́ ọ̀rọ̀lẹ́ tàbí ọwọ́ ìdájí mọ́ òwúrọ̀ òun ni wọ́n fẹ́ máa kó àwọn kinní kí wọ́n máa kó wọn ní àsìkò àti ìtẹ̀síwájú ká dé orílẹ̀-èdè míì ká mọ bí wọ́n ṣe ń ṣe é. Àmọ́ fún àǹfààní yẹn tó jẹ́ pé ẹ ti dólédè mí tẹ̀sẹ̀ rí wọn tí wọ́n sì ń kó àwọn ilẹ̀ yìí báwọn ni wọ́n ṣe ń ṣe é tó fi jẹ́ pé òórùn yìí kò máa gba gbogbo ibi gbogbo kan káàkiri. Ọ̀rọ̀ yìí mo fẹ́ jẹ́ kí èmi àti ẹ̀yin kájọ fi ojú ṣùnà kájọ fi wo kí nìkan tí a lè ṣe sí tó fi jẹ́ pé àyíká wa yóò wà ní ìmọ́tótó. Ǹjẹ́ àwọn kẹ́míkà kan wà tó jẹ́ pé àwọn akórèkódọ̀tí wọ́n lè máa lò tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí kò ní máa ràn. Nǹkan tí mo fẹ́ jẹ́ kí èmi àti yín àti nǹkan tí mo fẹ́ jẹ́ kí a pè àkíyèsí ara wa sí ní òwúrọ̀ ọjọ́ tòní lórí ètò ojúmọ́ rẹ̀ òun lélẹ́yìí.

ojú lẹ́yìn fi wò ó, ìyàwó ló kọ́ sí yín, kí lè rí sọ sí nǹkan tí òmìnirẹ́ lóòrọ̀ ọjọ́ tóní nípa àwọn ti kólẹ̀ kó dọ̀tí yìí, torí pé òórùn yìí pọ̀. Tabásìníká wò ó gbogbo àwọn ọjà wa náà, eléyìí tí àwọn ìjọba wa tí wọ́n gbé àwọn ibi tí àwọn èèyàn tí wọ́n máa da ìdọ̀tí tí wọ́n máa dà sí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọjà kan tóbi ju ẹyọ kan tí nǹkan tó fi ń kólẹ̀ yìí ó tóbi jù lọ. Ẹ̀yin ìjọba wa, ẹ bá wa wá nǹkan ṣe sí àwọn abala yìí, ẹ bá wa wá nǹkan ṣe sí láti rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n kọjá ní àwọn ọjà míì, àwọn kiní yẹn á ti kún àkúnwọ́dà sílẹ̀ tó jẹ́ pé wọ́n á ti máa da ilẹ̀ sí gbogbo ẹ̀gbẹ́, gbogbo àyíká àwọn ibi tí wọ́n kó ilẹ̀ yìí tí wọn kó sí. Ẹjọ́ ẹ jẹ́ ká rí pé ẹ̀yin ìjọba ẹ bá wa nǹkan ṣe sí, torí tiyín làwa fi wà níbí, torí àwa náà lẹ́yìn náà fi wà ní ibi tí ẹ wà. A sì yẹ oníkálukú wa, kò ní yẹlẹ̀ ní agbára ti Ọlọ́run ọba. Kò ní jẹ́bi tí a máa rí mọ lórí ètò ojúmọ́ rẹ ní òwúrọ̀ ọjọ́ tòní. Oníyàn ṣe ọlọ́bẹ ṣe gbé tẹ bá fẹjẹ́ lọ́jọ́ tòní, àkíyìn pé ẹ ṣe tí ẹ darapọ̀ mọ́ lórí ètò ojúmọ́ rẹ. Àmọ́ kí n tó lọ lórí ètò òwúrọ̀ ọjọ́ tòní, ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí ọlọ́jọ́ bí òní ọmọ Bọ́lájí Aya Samuel Adébáyọ̀ Ìgè àkù ọdún ẹsìnkú ìyẹ̀dún. Ẹ̀mí tó ṣe ọdún yìí, a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, a ṣe láàyè, a sì ṣe ní àyè dẹra. Ohun rere tí ọkàn yín pòǹgbẹ, tí ọkàn yín fẹ́, Ọlọ́run ọba a ṣe fún yín nínú owó, nínú ọlá, nínú ẹ̀mí gígùn. Òun náà ni ẹ fi lo ilé ayé yín. Láti ìkànnì ti World Radio 89.3 FM, a kì í pé happy birthday to you, ọmọ Bọ́lájí. Aya ẹni, ìyàwó ẹni, ẹ̀gbọ́n ẹni náà sì ni. Ẹ̀mí rẹ tó ṣe ọdún eléyìí, a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, a ṣe láàyè, a sì ṣe ní ààyè ìdẹ̀ra ní agbára ti Ọlọ́run ọba. Happy birthday to you, long life and prosperity. Kò ní jẹ́bi tí a máa rí mọ lórí ètò ojúmọ́ rẹ lóòrọ̀ ọjọ́ tòní, títí di ọjọ́ méjì tá tún máa pàdé lórí ètò ojúmọ́ rẹ. Ẹ má torí pé ká sọ pé à ń lọ sí ẹ̀dẹ̀ ká wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́, torí pé nígbà tí a bá ti ẹ̀dẹ̀ dé ẹ̀dẹ̀ báyìí, òun náà ni à ń padà bọ̀. A yẹ wá, kò ní yẹlẹ̀ ní agbára ti Ọlọ́run ọba, títí ọjọ́ méjì tá tún máa pàdé lórí ètò ojúmọ́ rẹ. Ire báyìí, òun náà ni ojú owó rí, ire ni ojú wa ni ó máa rí. Ire o.

Olúwa fi ọ̀rọ̀ agbára rẹ̀ fi gbé ọ̀rọ̀ náà mì ní wákàtí yìí. Ọ̀rọ̀ tó ti di ọkọ̀, ọ̀rọ̀ tá a ti sọ jáde sí olóore mi. Ẹ̀yin tẹ́ ní mi ò mọ́, ìwọ ni kó kàn sọ̀rọ̀. Olúwa, ìwọ ni ọ̀rọ̀ ó yá gbé mi, gbé mi, gbé mi. Torí àdúrà tí mo ní kó gbà yìí, kò síbi tí ò ti ń gbà ṣiṣẹ́ o. Ó máa ń ṣiṣẹ́ láàrin àwọn ọ̀rẹ́ sọ̀rẹ́, ó máa ń ṣiṣẹ́ láàrin ọmọṣẹ́ sí ọ̀gá. Agbára tó ń bẹ nínú ọ̀rọ̀ jẹ́ nǹkan tó kún fún àdètú. Tẹ́nìkan bá sọ̀rọ̀ jáde, tí ẹniyan ò bá dúró dáadáa, nítorí pé ẹni tó sọ̀rọ̀ yẹn ò fi ẹnu lásán sọ̀rọ̀. Bóyá ó ti fẹnu kọ nǹkan, bóyá ó ti sí ahọ́n, bóyá ohun eyín òkè. Ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ti sọ pé gbogbo orú nǹkan báyìí ò ní túmọ̀. Torí ẹ̀ náà ló jẹ́ kí ogun ó dìpù gan lásìkò tá a wà yìí. Ẹni tó dá sí ọ̀rọ̀ rẹ ò mọ ẹni tó jẹ́. Tí ọ̀rọ̀ ẹ̀ bá jáde, tí ó bá wọ etí ẹni tí ó ní nǹkan ṣe nínú ayé rẹ ní rere, ẹni á dẹ̀ yọwọ́ kò mẹ̀. Láàrin ènìyàn sí ènìyàn, mélòó mélòó wá ní èyí tá a dìde dìde tán pe orí ènìyàn sí. Wípé torí lágbájá mo fi dìde ní wákàtí yìí, ohun tá a dẹ̀bẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀ rí. Báwo la ṣe sọ pé irú ọ̀rọ̀ bí o ṣe lágbára tó? Ó máa ń mú kí ènìyàn ibi tó ti fọkàn sí pé iṣẹ́ ńlá ó tibẹ̀ jáde, á dẹ̀ sọ iṣẹ́ nù. Nítorí wípé ohun tí kò rò pé ó lè tako iṣẹ́ òun, a ti lo àṣẹ tó ń bẹ nínú ọ̀rọ̀, a ti fi tako, a ti fi dádúró. Ó ń mú ìpọ́njú bá ènìyàn, ó máa ń mú kí ènìyàn tó yẹ kó máa ráyọ̀ nù ìgbéyàwó kó máa rí ìbànújẹ́. Ó dìpù gan. Ohun tó rò pé ó yẹ kó mọ dà, ọmọ yẹn ò ní lórí ọ̀fẹ́ láti dà, torí pé ẹnìkan ti sọ ọ̀rọ̀ tí ò yẹ kó sọ sínú ayé ẹ̀. Bá ń dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tó bá lè fọwọ́ máa gbá orí rẹ báyìí, wàá máa lọ, wàá dẹ̀ máa bọ̀ nínú ìtara. Ọ̀rọ̀ tó ti di ọfà, tá a fi gún ọkàn olóore mi, tá a fi gún ayé ọmọ mi, ìwọ ni kó sọ̀rọ̀ ẹ̀sà. Tá a fi ṣá mi lára, tó ń fa ìpalára, ìkanra, ìfàsẹ́yìn, àìlèṣeré nínú rọ̀, nínú ìṣẹ̀dá mi lára, àmì lọ́kàn olóore mi. Olúwa fayọ, Olúwa mú kú, Olúwa gbé mi. Ọfà yìí fayọ, ẹ gbé ọ̀rọ̀ náà mi, ẹ fayọ. Níbi tí ò yẹ kẹ́lómi ò ti lọ́ta, ibẹ̀ ló ti ń lọ́ta. Ọ̀rọ̀ ni nítorí a ti lò lòdì sáyé rẹ̀. Ìkan náà la ń sọ lọ́wọ́ ọ̀rọ̀ náà ni, ṣùgbọ́n à ń lò lọ́nà tó tọ́. Àṣẹ ẹnu ẹni kó fi ṣàmì. Gbogbo ọ̀rọ̀ tá a ti lò lòdì sáyé rẹ, gbogbo ọ̀rọ̀ tá a ti lò lòdì sáyé ọmọ rẹ, gbogbo ọ̀rọ̀ tá a ti lò lòdì sáyé ọkọ rẹ, gbogbo ọ̀rọ̀ tá a ti lò lòdì sáyé aya rẹ, gbogbo ọ̀rọ̀ tá a ti lò lòdì sí iṣẹ́ rẹ, gbogbo ọ̀rọ̀ tá a ti lò lòdì sí òmìnira rẹ. Tó bá rí àmì ṣe ní wákàtí ọ̀run gbé mi. In the mighty name of Jesus Christ, Jesus, Olúwa wá mi nínú ọ̀sẹ̀ yìí. A nílò láti mọ wípé lẹ́yìn àdúrà kò sí nǹkan kan mọ́. Ṣùgbọ́n tá a bá ń gbàdúrà, àwọn ìgbésẹ̀ kan wà tá a gbọ́dọ̀ máṣáláì gbé. Òun náà ni àkíyèsí sí ìrìn àjò ènìyàn. Àwọn tá a jọ wà ládùúgbò, àwọn tá a jọ jẹ́ ọ̀rẹ́, bí àwọn tá a jọ kàn tí rìn àjò àyànmọ́kànjọ pawápọ̀, kí ni nǹkan tí wọ́n rò sí mi? Irú ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé nítorí mi? Tó o bá lóore ọ̀fẹ́ láti lè ní irú èrò bẹ́ẹ̀, ọ̀pọ̀ ìgbà ni ìyá máa ṣubú níwájú ọ̀tá rẹ̀ tí ò sì ní lè dìde. Mo gbàdúrà fún ọ wípé gbogbo èròkérò tí ọ̀tá lè máa rò sí ọ, tí ọ̀rẹ́ bí ọ̀tá tàbí ọ̀tá bí ọ̀rẹ́ lè máa rò sí ọ, níwọ̀n ìgbà tí o bá ti ń ṣe èrò rere, tí o ti ń ṣe ìfẹ́ inú Ọlọ́run, tó o bá lè ṣe àmì bó ṣe ń rò sí ọ yẹn gangan, a máa yí ilé wọn lórí lọ́pọ̀lọpọ̀. In the mighty name of Jesus Christ, àwọn kò ní ṣaláì má dìde láti gbógun tì ọ láì nídìí. Ọ̀rọ̀ Ọlọ́run ò ní jẹ́ kí n ríru ẹ̀kọ́. Ohun tá a pèsè àwọn fún nìyẹn, láti máa gbógun tìyàn, láti dá ọ̀nà ènìyàn rú. Wá gbọ́ sórí àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ wọn fún ọ yìí, kò í sú wọn o. Àfìgbà tán bá mú ìpinnu wọn ṣẹ, láti sọ àìtóbi jẹ́ pé o gbọ́dọ̀ sit tight ní ìrìn àjò rẹ bó ṣe ń lọ ní wákàtí yìí, kí á ìfẹ́ àwọn ọ̀tá rẹ tàbí ìfẹ́ àwọn ènìyàn tó ń bẹ láyìíká rẹ ní ibi kó má ba ṣẹ mọ́ ọ lára. Àwọn méjì mo fẹ́ fi ṣe case study fún ọ, a dẹ̀ máa lọ gbàdúrà lé lórí. Ẹni àkọ́kọ́ ni Jésù Kristo Olùgbàlà. Bíbélì sọ fún wa pé àwọn olórí àlùfà wọ́n dìde sí lọ́sọ̀kọ orúkọ láti gba ẹ̀mí rẹ̀, wọ́n dẹ̀ ń lépa ẹ̀ títí di ìgbà tó fi ráyè láti tẹ́ ìfẹ́ wọn Ọlọ́run lórí ẹ̀. Nawọ́ ẹ méjèèjì sókè kan ṣe àmì gbogbo àwọn tí wọ́n kàn bínú rẹ láì nídìí, tí wọ́n ní pé ṣẹ́ àwọn ò ní sinmi àfìgbà táwọn bá rí ọ mú. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ wà, àfẹ̀mí wọn rọ́pò tìrẹ. Àsìkò tá a máa wà, ẹ má kọjá kéèyàn máa fi irú nǹkan báyìí ṣeré. Wọ́n dìde lóru ọ̀gànjọ́, wọ́n lọ mú, wọ́n dẹ̀ fa lọ síwájú Pilatu. Bíbélì ní pé wọ́n fi sùn, wọ́n ka àwọn ẹ̀sùn ọ̀rọ̀ tó ti sọ, wọ́n kà sí Lọ́run. Àwọn wo ni wọ́n sọ ọ̀rọ̀ ẹnu rẹ láti lè rí mú lọ sọ́dọ̀ àwọn tán lè gbógun tì ọ, tàbí fi ohun tó rí tínú rẹ fi ń dùn fi dààmú rẹ? Tó o bá rí àmì ṣe lórúkọ Olúwa, pàkúté ìbínú Olúwa, ó máa mú wọn. Àwọn ènìyàn yìí

0: wọn ìgbọ́ wọn ìgbà àtìgbà tó bá múfẹ́ wọn ṣe irú ènìyàn tó jẹ́ tí wàá ló jẹ́ kí n mọ̀ mo wà nínú ìwé mark yẹn chapter 15 verse 10 à ń pe ìránṣẹ́kùnrin kan ní pilatu pilatu ló fi irú ènìyàn táwọn ènìyàn yẹn jẹ́ wọn wá a rí wọn bí àlùfà ṣùgbọ́n pilatu sọ fún wa wípé wọn ẹ ṣe àlùfà a rí wọn bí àwọn jù pilatu fi yé wa wípé wọn kì í ṣe jù ọ̀tọ̀ lèèyàn tí wọ́n jẹ́ ọ̀tọ̀ ní orúkọ tẹ́ ń pè wọ́n máa gbọ́ ẹsẹ̀ kẹwàá ó ní wípé òun sáà ti mọ̀ pé nítorí ìlara ni àwọn olórí àlùfà ṣe fi lé òun lọ́wọ́ kí ni túmọ̀ ẹ̀ ó fi yé wa wípé onílara ènìyàn làwọn ènìyàn yìí wọ́n ń ṣe tá à ń pè wọ́n kí wọ́n sì ń ṣe lára kristi fún wọ́n ṣe lára rẹ̀ nítorí àwọn iṣẹ́ rere tó ń ṣe láàrin wọn wo àyíká rẹ bó ṣe ń lọ nínú ọ̀sẹ̀ yìí o wo bó ṣe ń lọ nínú oṣù yìí o wo bó ṣe ń lọ nínú ọdún yìí o àwọn onílara ènìyàn ò ní rògùn lọ́wọ́ wọn tán bá sùn lẹ́gbẹ̀ẹ́ wọn ò lè fò wọn ì ṣàjẹ́ wọn ì ṣe mèrè ṣùgbọ́n àwọn máa ń fa ènìyàn lé ẹni tí ó palára lọ́wọ́ ni dìde dúró lórí ẹsẹ̀ rẹ táre já ẹsẹ̀ mọ́lẹ̀ dáadáa wípé ìwọ ilẹ̀ sọ̀rọ̀ dáadáa ni o pé ìwọ ilẹ̀ gbogbo àwọn tán láwọn ò ní padà lẹ́yìn mi àfi káwọn ó mú ìfẹ́ wọn ṣẹ lórí mi iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ obìnrin ni iṣẹ́ ọmọdé ni iṣẹ́ àgbà ni tán ni wípé àfi káwọn dojú ọlá mi bolẹ̀ tán ni pé àfi káwọn sọ mí dá láìní láre tán ni wípé àfi káwọn sọ mí dèrò ẹ̀yìn tán ni pé àfi káwọn sọ mí sínú ipò ìnira lánú ní wákàtí yìí gbé wọn mi ké ní ìtara lẹ́kọ̀ọ́ sí pé gbé wọn mi in the mighty name of Jesus Christ gbogbo orú àwọn ènìyàn èyí tí wọ́n jẹ́ onílara tí wọ́n ń lépa rẹ ní ibi tí wọ́n ò kọ̀ kí lè oṣù làílà bó tilẹ̀ wù kí wọ́n pọ̀ tó lórúkọ Jésù èrò yìí bí wọ́n yẹn tí wọ́n rò sí ayé rẹ tí wọ́n rò sí ìṣẹ̀dá rẹ lójijì ó máa yílé wọn lórí ó dẹ̀ ṣàmímọ́ ló máa yílé wọn lórí in the mighty name of Jesus Christ ẹnì kejì ó ní Naboti onílara méjì ni adàkan sọ̀rọ̀ dákúrẹ̀tẹ̀ tàbí kọ́ pààyàn wo àyíká rẹ bó ṣe ń lọ tó bá jẹ tó ti yò àwọn onílara ènìyàn wọn ò fẹ́ jẹ́ kó o rí jẹ o bó o ṣe ń jáde yẹn pẹ̀lú aṣọ tó ti ṣàtò wọ̀ yẹn wọn ò fẹ́ jẹ́ kó o lè fẹsẹ̀ yẹn jáde èrè gbá wọn sì ni wípé àwọn gbọ́dọ̀ rí ọ mú àwọn gbọ́dọ̀ rí ọ pa gbogbo àwọn onílara tí wọn ò mọ irú ìgbáyé tó ń gbé ṣùgbọ́n tán bínú rẹ lójijì bí olúwa ti ń bẹ tẹ́mi rẹ wà ikú máa lépa wọn pa tán lépa àwọn ọmọ rẹ ó máa lépa wọn pa tán lépa ọkọ rẹ tán lépa iṣẹ́ rẹ ikú máa lépa wọn pa bẹ́ẹ̀ ló máa rí o jésù olúwa wa mi dìde lórí ẹsẹ̀ rẹ mo fẹ́ jẹ́ kó máa lọ kó máa bọ̀ wípé olúwa má ṣe jẹ́ kí ọ̀tá mi orí ìfẹ́ rẹ múṣẹ lórí mi ìfẹ́ rẹ láti pa mí kò gbọdọ̀ ṣẹ ìfẹ́ rẹ láti sọ iṣẹ́ mi dìdàkudà kò gbọdọ̀ rí múṣẹ ìfẹ́ rẹ láti dá ọ̀nà mi rú olúwa kò gbọdọ̀ múṣẹ gbogbo eré jẹ́ ọ̀tá mi ń sá nítorí mi jẹ́ kó sá lásàdánù ṣó rọ́rọ̀ yẹn sọ̀sà ikú tí onílara fi ń lépa mi olúwa jẹ́ kó pa àṣẹ títí onílara fi ń lépa mi pé ẹ fi ń lẹ̀ adé tí máa sọ inú lágbájá kan bí mi ṣá àṣẹ tí tó fi ń lépa mi nítorí inú mi tó ń bi olúwa jẹ́ kó yílé lórí ikú tó fi ń lépa mi olúwa jẹ́ kó yílé wọn lórí àṣẹ tí tó fi ń lépa mi olúwa jẹ́ kó yílé wọn lórí ìṣòro tí àwọn onílara mi fi ń lépa mi wàhálà tí àwọn onílara mi fi ń lépa mi ìyọnu tí àwọn onílara mi fi ń lépa mi olúwa jẹ́ kó yílé wọn lórí jó yílé wọn lórí jó yílé wọn lórí in the mighty name of Jesus Christ gbé ọwọ́ rẹ méjèèjì lórí jẹ́ kí àmì rẹ ó sán bí ara mo pa ní àṣẹ láti wákàtí yìí lọ ìwọ tá a pè ní ìnira jáde kí ìrànlọ́wọ́ kó wọlé wá ní ipò ìjákulẹ̀ tá a fi ìdí rẹ kalẹ̀ sí ní wákàtí yìí ọwọ́ àánú elédùmarè ó wárí ó fa ọ̀ sókè in the mighty name of Jesus Christ Jésù olúwa wa mi kò gbàgbọ́ wípé ohun gbogbo tó ti bèrè nínú àdúrà àánú lè ṣe títí gbà mí tátú máa pàdé olúwa yóò bùkún fún ọ.
1: Ètò àkókò ìbápàdé àánú ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ World Overcomer Ministry ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ àdúrà àti ìgbaninímọ̀ràn counsel ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-6667-317-070-66-67-31-07 tàbí 081-59-48-41-85-081-59-48-41-85 kí olúwa kó bùkún fún yín jésù lolúwa.

0: Ajẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́ wọ́n pé ọ̀yà là pérégedé o. Ojúmọ́ ti mọ́ wa lówùúrọ̀ yìí, ojúmọ́ tó sì mọ́ wa náà lójúmọ́ àmújẹ, ojú tó mọ́ wa lónìí lójúmọ́ àmújẹyìn. Ojúmọ́ yìí náà lójúmọ́ àmújẹyọ̀, ojúmọ́ náà lójúmọ́ àmújẹ mọ́dùnmọ́dùn bàbá oyin o. Ẹ̀kú ojúmọ́ ẹ̀káàárọ̀, ẹ̀kú dédé àkò yìí láàárọ̀ tòde o, ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Eléyìí ti ń kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn láwa yìí. Ẹ̀bẹ́ la ti ń dá bí ẹdun tí a ti ń rọ̀ bí òwe, àwa náà kọ́ Ọlọ́run ọba ni lórí ẹsẹ̀ sọ pé àwa kọ́ Ọlọ́run ni àwa kọ́ Ọlọ́run ni wa. Àwa kọ́ Ọlọ́run ọba Èdùmàrè ló ṣe wá bẹ̀, òun ló dirí ẹ wà. Fún wa tí ẹ fi ń láǹfààní àti máa gbọ́ wa lóòrèkóòrè tó a fi máa ń wù yín gbọ́n gbogbo ìgbà. Mímọ̀ ṣe wa kọ́, agbára wa kọ́, ọgbọ́n orí wa ò sì gbẹ pẹ̀lú. Ìdí rèé ta fi ń kí yín lóko Ọlọ́run ọba àjọkí ayé àṣà kí ọ̀run. Ọba tó pé ká máa wà, ọba tí yóò fún wa lóòrè ọ̀fẹ́ ọ̀ náà rèé o, pé ká máa lo bẹ́ẹ̀ kó máa lo skódà. Lábà lọ́wọ́ Elédùmarè yìí, bẹ́ẹ̀ ti wà yìí, táwa náà wà yìí, a mọ̀ wà dáadáa ni. A ní wà sídìí ọ̀dà Wírad láṣẹ Èdùmarè. Ẹ ṣàmìkẹ́ gbétò àmọ́mẹ́. Àwa láàmọ́ ṣe nǹkan, nǹkan ò ní ṣe wá. Nǹkan ò tún ní sẹ̀mí yín pẹ̀lú láṣẹ Èdùmarè. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ Fúsà àtàwà yìí, Stephen Adéyẹmí Igè lọ́lọ́wọ́ Bọ́tìnì. Fún ti òwúrọ̀ ọ̀tún ní ti àjọ láǹfààní àti ṣe tí ó fi dùn tí bẹ́ẹ̀ ó fi kan ṣe. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiyè olùkọ́ tèmi jẹ́ èmi ní ọmọ bàbá olómiyè mú kí n pè ẹkú ojúmọ́ ẹ̀ káàárọ̀ ọdẹ odun bí ara ò lebí ṣàlàáfíà lẹwà bí àwa náà ti ṣe wà lóòrọ̀ ọ̀tún ní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nùkulu lọ́jọ́ Wednesday bí èyí ní ọjọ́rú àti àwa àti dókítà ọmọọba Thompson Olumide Ademiri Ilajamọ láǹfààní àti wà nọkulu. Dókítà ti wà nọkulu pẹ̀lú mi lówùúrọ̀ ọ̀tún ní. Ẹ jẹ́ kí dókítà wò pé wọ́n kú ojúmọ́ kí ẹ sì kẹ́rin ọmọ Nàìjíríà. Dókítà ẹ kú ojúmọ́.
1: Mo kí ìwọ náà Àmọ́lá. Mo kú iṣẹ́ takuntakun tó ń ṣe.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Yes, Ọlọ́run á wà pẹ̀lú ẹ o.
0: Àmì.
1: Mo kí chairman ilé-iṣẹ́ yìí. Obìnrin takuntakun ni. A dẹ̀ gbọ́dọ̀ máa kí wọn ní gbogbo ìgbà. Wọ́n wà níbí bọ́ọ̀ sí bí a máa máa kí wọn. Mo kí gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí pé ẹ kú iṣẹ́ o, iṣẹ́ tẹ́yìn ṣe kò ní dìṣẹ́ mọ yín lọ́wọ́ o. Gbogbo àwọn èèyàn tó ń dá sí ọ̀rọ̀ ilé iṣẹ́ yìí, eré àti ayọ̀ máa máa bá yín gbé o. Ẹ ṣe gan.
0: Ẹ ṣeun púpọ̀. Ó já láti bẹ̀ jẹ́ kémi ò sáré wọnú àwọn kókókókókókó tó súyọ láàárọ̀ tòní látinú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà. Ìwé ìròyìn Punch wà bí ìwé ìròyìn Nigerian Tribune àjọwádé náà ni. Ìwé ìròyìn Vanguard àjọwádé láàárọ̀. Ìwé ìròyìn Daily Post àjọwádé láàárọ̀ náà ni. Látinú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ láàrin gbùngbùn rẹ̀ ni a ti kọ̀ròyìn. Èrè yìí tí ó ta gbangba ayé kẹta sínú àwọn ìwé ìròyìn káàkiri pé ìjọba àpapọ̀ wọ́n ní wọ́n overshoot ààyè tó yẹ kí wọ́n fi yáwó. Wọ́n ti yáwó kọjá ààlà, wọ́n yáwó kọjá ààyè. Bí New Debt gbèsè tuntun tí wọ́n pé wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n ti wọ bíi 12.62 trillion naira only. Kì í tí ìpọ̀ náà àìbò wa ni 12.62, kì í tí ìrìn ìjìnà sí 10, kò lọ fún àbáǹbáǹ náà. Ojú ewé kejì nìròyìn ẹ wà. Gbèsè rẹ̀ kedere o, ọmọ ara ayé le o. Wọ́n gbé gbèsè sílẹ̀, wọ́n tẹ nílé lórí, wọ́n ní ká wá sílẹ̀, ìran náà fi pa. Fífọ́pẹ́ yẹn bá jẹ́ òkúta, omi ni ó fi sí. Ìpọ̀n rí ajá o gbọ́dọ̀ bẹ́kùn ní dúdúdú. Gbèsè wọ́n ní àfisọ́rùn ṣẹ̀ṣọ́. Wọ́n sì ní gbèsè ìsọmọ yàrá, àbí ṣé gbèsè náà ní àgbẹ̀ ìsọmọ yàrá tọ̀. Mi ò mọ̀. Appeal court wọ́n rí stọ ẹgbẹ́ òṣèlú ADC. Tọ́ fi mọ́ Atiku, Mark, Adeleke, gbogbo wọn ni wọ́n pé wọ́n ṣe àjọyọ̀ pé àdúpẹ́ o, kó máa lo bẹ́ẹ̀, àdúpẹ́ pẹ́ òkú. Ojú ìwé kẹjọ oniroyan lo wa laaro yi ile ise olopa dake je bigbedeke ti ilebi ma soju sofin le yi fi sita lori fake agency ati DG re won lo expire bigbedeke o eni ni o tenubodo kini gbedeke on dale lori ki lo mo won ile ise olopa dake je e lo soju ewe keji din ni ogbon ewe royin de punch to jade laaro toni bakan na EFCC ni pe awon eyan ti bere si ni takoto ibere wo pe e de show pa awon people yin sise bo se e kan se lori kini lori awon dukia kokan eleyi ti a pe won ni ojo tita kojo tita asset auction e lo soje we kesan be won pe are tinubu ti pe awon ti a pe won jo ndupo o pe won nija pe e ma wori a jo tatan ni we got a day ajo ma se kini o ajo ma tatan ni he ti ri nkeke ajo na tan bi owo o la re so ojo weke jo oniroyan wa laaro toni are tinubu pase fawon eso alaabo papa julo awon oga loga awon to se kupa awon eyan kaduna e wa won jade ojo weke tadi ni ogun ni royan wa nisale re oni ati soro lori oro epo lori oro epo ko soro epo won ni se ri ijako akata ile America ati Iran Nigeria lo nle waju nle adulawo nu awon bi ti epo re ti gbenu soke nu awon lede to po re gbenu soke laarin awon akegbe re nile adulawo who does that awa ti a pe giant of Africa awa ti a pe a nwa epo a ni original epo a ni confirm epo apa ati pe won ni won so pe awa yi na le epo wa tu wa se kini o lo gbenu soke ba ati e wa ni refinery na so ye ko le toto ba un ba ati e ni refinery ka mo ti e ni kankan rara so ye ko le to le omo ya 13 lo tu ti da pada bayi ni isin omo ya 13 le epo tu ti da bayi ni isin Oluwa egeere so sun ojo ewe kejilelogun leti riroyin laaro toni lana omo Nigeria ni ipinle Oyo nila Ibadan awon oko wa ti go ti gunle o ti bale kasagbua oko oju ofurufu meji ti ara last year it has landed in Ibadan yesterday koda Gomina gan o sai joko nu oko surveillance aircraft be la won kan ni ha adupe o asop Olorun o se o won fe so gomina lenu ni o won fe so mo baba lenu ni o won fe se kini kan ni o kini kan ni o lati didi odun kan ta ti ra kini ni o ka ma wa fo royi o ko mo le koyan loju ni o won ti gbede ati gbede oko eleyi ti se surveillance aircraft o koju ofurufu ti a fi se isamojuto ipararo lati combat insecurity won pe o ti de o ti gunle seyin na very eja lo airport abi air force lati ma lo nisale re state police won ni awon gomina won bodo control CPs awon southern ati awon middle belt leaders awon na insist pe e fi agbara fa awon gomina lati le control CPs a de be collapsed building ile to da wo leleyi eyan meta jade laye oja laise eyan meji la ni dola bi ijoba ogun se bere wade ore kini won lori ile kan ti pe o da wo ni bo e lo sojo we kerin ati ikanu e lo wo nbe lowo Nigerian Tribune e jade be were won pe ile si are ti soro pe sa kan ti boy yen lo nfe se boy wo Peter Obi ni am try lati so yen won ni yo so change ndigbo se ndigbo eyin eyan mi ibo kenu hey kenu he won ni sa kan ti Obi lo nfe se o se se ko ma pe yin o kini ile si are ri lo be ti en fi garu owo ti en fi na ru owo ti en fi se gaga owo e lo soje we kejile logun we royin Nigerian Tribune 28 days after leyin ojo meji de ni ogbon ti en je duty slash
2: won ni price awon oko eleyi ti pe won ni an gbe soke asori price oko ti an gbe wole sile Nigeria on lowo re si tu nga si e gbo se be lo ti n wale ti mo ti n tele owo jo ti mo ti n dawo jo wi pe ah nigba se ba fi to ipade odun ti n bo o emi no lo ra yerin beto kan o pe oko japa kekere kan tin ba ri ki mo manage mo ti plan e won next year by December 30 next year o peju 31st a ri ru eri on the 1 2028 vera yerin beto letun lo wa no won pe awon importers wa face pe kini awon oko ta ti gbe wole tele ti owo re ga se kata ni owo egbo ba oni ka se se oju ewe ka e sa ta bo yen ton by then temi fe ra e ti ta bo yen ton e mo ori appeal court ile ejo ko temi lorun won nullify ase to di register ADC accord ati egbe oselu meta mi la won tin benu egbe oselu n ba bere si ni gbalu won gba jo

0: yẹn lọ fa o yẹn is gone far ẹjẹ ẹsẹnu dede sibi bi komada ya pe won pe awon mo wa obirin ti lo gba ball lana won pe won fun won dundu ya awon kan pe tori pe won tete fun won lowo won ni nase wo pe ṣùgbọ́n ní ìsúwọ́n ni wọ́n ti fún wọn ṣe láti fún wọn àbí wọ́n àti ìfún wọn wọ́n ni wọ́n ti fún wọn ilé ló wọ́n ní owó tí wọ́n promise wọ́n jọ̀kì ní àná ni wọn ò tètè fún wọn ló fà táwọn ọmọ yẹn fi ṣe kí ni o tán fi ní ẹ̀yìn gbé wa mọ́ra ẹ̀gbé wa ní gogo ẹgbẹ́ wa ní over 2.5 àbí kí wọ́n máa pè wọ́n gbé wa ní first half to kíní kan àbí gbàrán wọn pè àmọ́ àti first half àti second half fún àwọn ọmọ wa super falcons pẹ̀lú malawi lána wọ́n ní over 3.2 ni ọgbẹ́ wọn 3.2 ni wọ́n nà wọ́n ní àná yẹn kọ́lọ̀ ń dàkókò ṣàánú. Electricity tariff hike wọ́n ní àwọn ọmọ nàìjíríà wọ́n ti tako ìjọba tinubu lórí bí wọ́n ṣe kùnà láti fix power supply challenges tá a ní ní nàìjíríà. Ẹgbọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí wọ́n tẹ̀lá máa ṣe ọ̀rọ̀ olówó iná kan bíi kíní kan bílíọ̀nù tí mo ní ká pín láàrin ara wa. Anyways, dókítà. Ẹ mọ̀já bá òpó lọlé olóró kọ́ mọ́dà bíbà pé àwọn ọmọ Nàìjíríà àfihànlẹ̀ sí apá kan. Ago mẹ́jọ àbọ̀ kò bí ìṣẹ́jú mẹ́fà ní àárọ̀ tòní látinú okulu tí a ní àárọ̀ yìí báyìí. Ẹjẹ́ ti bíbẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ gbèsè wọ́n ní gbèsè ò dá. Ṣùgbọ́n ẹni tí ó bá ṣe ń rere náà bá ṣe tún ṣe sọ mímọ̀ bóyá ó kọ̀nfáàmù bóyá òótọ́ ni àbí kì í sóòótọ́ ṣùgbọ́n wọ́n pé béèyàn ó bá ṣe dáadáa náà èèyàn ní ṣàìmọ́ jẹ gbèsè because kò sí owó kan náà nbì kan náà téèyàn fẹ́ náwó gánbì kan àfẹ́ tí ọlọ́run bá pé kí ilẹ̀ ó rọ̀ fún láti fámìlì tó ti jáde ṣùgbọ́n tílẹ̀ ò bá ti rọ̀ fún tó sì fẹ́ méèkì ẹ̀ láyé yóò tèkì ẹ́sàlẹ̀gì náà sì ni wípé kó gbìyànjú sátún kó gbìyànjú sósì kó yá níbi kó yá nbẹ̀ tó bá dodidi yóò lè dá ti kálukú padà. Wọ́n níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti exceed borrowing target 2024 borrowing target by 4.79 trillion naira lẹ́yìn tí wọ́n pé wọ́n ní àwọn ètò ìṣúná tí wọ́n ṣe ó wà deficit ó sì force wọn láti réèsì àwọn ètò ìṣúná tó yẹ pé wọ́n ò fẹ́ kan tẹ́lẹ̀ tí wọ́n plan fún gẹ́gẹ́ bí budget office federation bí wọ́n ṣe ṣàlàyé. Gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé inú ọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ kó di mímọ̀ wípé gbèsè tí ó ti ń bẹ́ ńlẹ̀ báyìí fún wa ní Nàìjíríà báwo la ó ṣe làájá o olọ̀rọ̀ yẹn dà. According to the latest fourth quarter ti consolidated budget implementation report fún 2024, wọ́n ní new borrowing tí ìjọba àpapọ̀ ṣe ló ti rose gidi gan ni sí 12.62 trillion naira ó sì exceed the budget sí 7.83 trillion naira by 4.79 trillion naira tàbí ká sọ pé 61.2%. Wọ́n pe gbogbo bọ́jẹ̀tì gbogbo tí wọ́n fẹ́ ṣètò ẹ̀yáwó tí wọ́n fẹ́ ṣe 1 or 2 gbogbo ṣe pọlọpọlọ sí gbogbo ẹ̀dédé àti dédé náà kò àti wípé gbogbo owó tà ń yá náà wọ́n ní ibo la di ẹ̀ ń nà ká rẹ̀ sí ibo là ń nà ká sí wípé nígbà tá a yá 2000 jọ́kìnní àná oúnjẹ ni mo fi jẹ́ ìgbà mo yá 4000 jọ́kìnní àná aṣọ mo fi rà ìgbà mo yá 6000 jọ́kìnní àná bàtà mo fi rà ìgbà mo ṣe lè nígbà kìnní àná mo fi dáṣẹ́ lẹ̀ ń bì kan bẹ́ẹ̀. Wọ́n wá wò pé gbogbo owó yìí àṣàbà ṣe ń sọ̀rọ̀ báyìí owó wa ti ga ó ti gọbọ trillion naira only 12.62 òní gbèsè ilé ètò ń bẹ́ẹ̀lẹ̀ dókítà.
1: Ẹ ṣe gan ni ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà kò sí reason fún láti máa yáwó
0: normal
1: mi ò rí reason tí ìjọba àpapọ̀ tó lè nàka sí pé in fact reason tá a fi ń yáwó ni owó tá a yá ń jọ sí nǹkan báyìí la fi ṣe èyí tá a yá ní kinní kan nǹkan báyìí la fi ṣe so èmi ò mọ reason tí a gbọ́dọ̀ máa fi yáwó. Ìjọba kan wà ńgbà kan lórílẹ̀-èdè ìjọba bàbá Ọbásanjọ́ gbogbo gbèsè wa náà san wọn ò dẹ̀ jẹ́ gbèsè kúrò ńbẹ̀. So reason táwa máa fi sọ pé reason nìyí o tá a fi ń yáwó I cannot see the reason. Ẹ wo iye owó tó ń pa

0: E kaabo pada lati oke lohun itesiwaju ona ni won pe ni opa isegun ikoni konga agbomogbe Wells Radio 89.3 FM na le waye ole ole estate nle Ibadan awon epe gan tin wole won tin seju sira won laaro. Hello.
1: Hello e kaaro.
0: E kuju mo sir.
1: Ori kan ni Mr. Sam lati Mokola.
0: Lati Mokola Mr. Sam e kaabo sir.
1: E je sir. E ku se nibe yan o.
0: E seun.
1: Ara nu gba lohun.
0: Amen.
1: E ba ti baba na wa teyin na.
0: Baba n gbo.
1: Gbogbo yin
2: o. Gbo o. E seun.
1: E wo a dupe lowo Olorun. Nitori pe gbogbo nti awon eyan ro pe ko le se se Olorun ti ba wa se. Ko se nti awon egbe APC o so pa. Eyi ti kowo je, eyi ti kowo je. Ari ni sabad. Iyen a dupe lowo Olorun. Se wa lele keji ti mo fe so ni wi pe ki won jo nitori Olorun ko to di pa sele seyin kan ba wa pe gbogbo awon aspirant joba ileyo kankan in to ni en to wa lori oye ni ti kan to se ko so ka gbo awon to pa fe keke gori oye ki won so nkan ti won ba ni fun wa se me ko di other time en to wa lori president ni se yi o kan se pe emi lo kan ko so nkan kan fun nkan to n fe se. Ṣùgbọ́n this time around a fẹ́ rí wọn lórí títí báyìí káwọn reporters kan interview gbogbo each every one of them ká mọ nǹkan tí wọ́n ṣe fẹ́ṣe ẹṣe.
0: Ẹ ṣeun sir. Mr. Sam láti Mokola àbí 0916893100. Hello. Ẹ kojúmọ́ sir.
3: Mo kí.
0: Ẹ ṣeun sir.
3: Mo kí bàbá mi.
0: Olóyè Akitile
2: ọmọ mi. Ẹ káàárọ̀ sá o.
3: Olóyè Akitile ọmọ mi ni látọ̀lọ́pọ̀ àpàtà ń bá jẹ.
2: I see. Ẹ pẹ̀lẹ́ sá.
3: Ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣeun sá.
3: Ṣé rí àkíra Riakra tàbí kíní kan ní Ijó àti lò bó ṣe yẹ kán lò àti láti maintain yẹn òun ló gbà jù. Because àkíra àwọn ìjọba láì mòye ìgbà tẹ́gbẹ́ tó bá ti lè ra nǹkan báyìí tó bá ti ṣe báyìí àjẹ́ńdọ̀ bìde kìníyàn ò ní padà wúlò fún nǹkan tó rà fún mọ́ tó bá jẹ́ páwọn èèyàn tí ò yẹ kí wọ́n fi sí agbọni kìíní yẹn tán lọ fi sí àjẹ́ńdọ̀ bìde kò ní wúlò mọ́. Ẹ jọ mo fẹ́ kí gọ́vnà wa kán ṣe iṣẹ́ wọn kó pé kán wá àwọn èèyàn tí wọ́n máa lo kìíní yẹn tó yẹ pé tí gọ́vmẹ̀ntì wọn bá tiẹ̀ kúrò nǹkan tẹ́lòmíì bá gbà wọn ní àǹbádàn kìíní yẹn wọn àti máa lò fún nǹkan tó yẹ kọ́ lò fún. Advice tí mo fẹ́ mú wá nìyẹn. Ẹ kú ètò olóyè àti ìtìlẹ́yìn.
0: Ẹ ṣeun sir. 0916893100 0915333-4893. Hello. Ojúmọ̀ aláyọ̀. Mr. Adé láti Yọ̀ọ́ Ìkàbọ̀ sá.
4: Ẹ rí ọ̀rọ̀ nípa owó yíyá sí bàbá yìí fi wá ṣùgbọ́n. Ó dìgbà sí gbogbo ayé báyìí sábà tó ń dáná sáńdì kéjọba tó wà ń ta yìí ó ń ba Nàìjíríà jẹ ká tó lè dédùfẹ́. Òsì wá da tó wá dùn ní kò wá da sí nǹkan ọdún mẹ́rin àkọ́kọ́ tó ti bá àgbọn àti Buhari báyìí ó ṣe dà. Ọdún mẹ́rin ìgbà lọ fún un àyè tó máa wá bàjẹ́ ó máa wá ṣòro pẹ́ tó wá yá láti kọ̀ ẹ́. Ẹ̀yìn àwo ṣe oníṣègùn Ọbásanjọ́ ìgbà yìí àtìkò nínú orin kan jáde ní ìgbòho mọ̀lẹ́ máa rán sí ìgbòho rẹ̀ fún ẹ̀ka òyìnbó rẹ̀ pẹ̀lú àwọn tí ṣàǹgà mọ́ sí ìkàlùkù ní orílẹ̀ ní kò sílé tí kò bọ́ fún mọ́mí. Ó ti báyìí mọ́tò níbi ọ̀la kúrẹ́ láti ọjọ́ ìṣẹ́gun ọ̀kadà ń gbọ́lọ́ iṣẹ́. Ṣé ti rí Ọbásanjọ́ tó san gbèsè fún gbogbo ẹ bá lọ sí ìgbòho wà ní ilé ayé àrékèrèkè yorùbá ohun tó wà láyé yorùbá ló ní àrékèrèkè ẹ ti gbọ́ ní ilé ayé kọ́ máa ta ètò ní 1400 tí ò gbọ́ láyé mi ẹ kì ní gbogbo àwọn previous ààrẹ tó kó gbogbo náà make me mọ̀ ọba tó fẹ́ àkọ́bá gbọ́ láyé gbogbo máa ń fi díẹ̀ tó kó epo ní nísìn ìlú wárí báyìí káàkiri oríṣiríṣi ìbọn lè ká káàkiri lẹ́wọ́ bí ọba ìpínlẹ̀ èkó ó ti fi kí wọ́n tó gbọ́ àṣùgbọ́n ṣé ẹ̀yìn ẹ̀yọ́ kìí mú sọ fún ọmọ ẹgbẹ́ ọkọ̀ jáde mọ́ fún ọjọ́ kan máa wà sọ̀rọ̀ wọn ní kí bẹ́ẹ̀ lò kí business bá ń lọ déédéé tí wọ́n lè jọba láti bá mi sọ fún oṣù ọmọ mi fún lóòní. Kẹ́rí ẹ jẹ́ ká ká ọmọ yorùbá ká wá fẹ́ kọ́ ọmọ yorùbá fún ṣe ààrẹ ká wá bí ká wá sáṣọlá
5: káwọn òsínbàjọ káwọn àwọn people that are intelligently sound. Kò ní pàdé fún yín o.
0: Àmì ẹ ṣe. 0916893100. Àkíkú ṣàpọ̀ ara wọn ní àpò àwọn òǹsìn wọn gba tax àbí dókítà.
2: Kí ṣàpọ̀ ara wọn.
0: Tọ́ba láwọn gba tax lórí wa fún àǹfààní àwọn ọmọ Nàìjíríà náà ni. Akọ̀fẹ̀rí àǹfààní yẹn ṣá.
2: Afẹ́rí.
0: Kókó nìyẹn. Hello. Ẹ tí wà ń bẹ̀ o.
6: Hello, Kaaro.
0: Ẹ kú ojúmọ́ sá.
6: Ojúmọ́ kí aláàyè wa Sulaimi Ṣẹ̀rí ń pè látàn ara. Ẹ
0: káàbọ̀ sọ.
6: Ẹ káàbọ̀ sọ. Tàpẹ́yà owó tán yára wa lówó orí ni. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà là ń forí kó. Síjọba bá yáwó, wọ́n gbọ́dọ̀ yàwó láti lò sí ọ̀nà tó tọ̀nà tó yẹ. Kì í fi kó máa nàkan sọ ọmọ Nàìjíríà. Ẹ̀rí pé ẹnìkan pè láìpẹ́ wọ́n ní àwọn òdíje wa àbá tó wà lọ́wọ́ káwọn bèrè bí ìrọ̀wọ́ wọn ò tọ́ ni láti odùn àkáǹtì fún má dórí ipò kan táwọn àwọn oṣù fún wa. Kódà ààrẹ wa wọ́n sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ náà Abuja ní Abẹ́òkúta ìgbà náà wọ́n ti dààrẹ. Wọ́n ní ká fọkàn balẹ̀ àwọn gbu epo wálẹ̀ ara àrírí tí wọ́n ṣe ni tí wọ́n á gbé wálẹ̀ fún ọ̀nà tán fún wa. Kó tọ́ ni wọ́n ọ̀nà tán wọ́n ní àwọn gbu epo wálẹ̀ fọkàn balẹ̀ kọ́ra èdè Yorùbá wọn fi sọ kó ló gba yí dáadáa. Ẹ̀rí pé nígbà náà sì rí pé wọ́n gbà náà ìgbà náírà scarcity ni. So wọ́n á gbé epo wálẹ̀ tí wọ́n gbé epo wọn tà ní ìsìn sọ àníwọ̀n ọ̀nà tán. Ìjọba tó wà sí ọ̀nà tán sí rẹ̀ á lónìí nígbàgbọ́ nú wọn. Ìṣòro bẹ̀ gangan nu. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun sá. Wọ́n ní kí wọ́n nà tán.
2: Ọ̀tọ̀
0: ni kí wọ́n sọ pé àwọn ṣe lè. Ọ̀tọ̀ ni kí wọ́n jẹ́ àmọ́ alpha. Wọ́n ní àwọn ò gbé wálẹ̀ but unfortunately.
2: Wọ́n gbé sókè ni.
0: Epo tún ti dé o tún ti súnmọ́ 1-3 báyìí. Ẹ lọ fọkànbalẹ̀. Irú kí lèèyàn tún fẹ́ gbọ́jú ẹ lọ fọkànbalẹ̀ lọ. A máa gbé wálẹ̀. Téèyàn bá gbọ́ pé wọ́n fẹ́ gbé nǹkan wálẹ̀ sọ́kẹ̀yìn ò ní balẹ̀ náà lóòótọ́.
2: A máa balẹ̀. Nígbà tó bá dẹ̀ débẹ̀.
0: Tó bá wá di rẹ̀ lẹ́wọ̀n pé àbọ̀bọ̀ ẹ sọ fún wa pé ẹ máa gbé wálẹ̀. Hello.
5: Hello, ẹ káàárọ̀ o.
0: Ẹ kú ojúmọ́ sá.
5: A kú ojúmọ́ ẹ pẹ̀lẹ́ sá o.
0: Ẹ ṣeun sá.
5: Mr. Sọ̀rọ̀lì ló ń pè láti Àwọ̀tán.
0: Láti Àwọ̀tán àpẹtẹ, ẹ káàárọ̀ sá.
5: Ṣé rí ọ̀rọ̀ Nàìjíríà? Ó simple o, wàlá. Jẹ́ẹ̀dẹ̀ ni wípé ṣé rí gbogbo orí tí ó ń ta wá láti 1999 tí ìṣẹ̀wádìí kò ṣẹ̀wá lẹ́kìn kan lọ́wọ́ tá a wà báyìí. Ṣé ni wípé àwa gangan ni wọ́n jẹ́ kí wọ́n máa pa àṣírí ara ẹni. Kí lẹ́ni mo fi sọ bẹ́ẹ̀ ò ní wípé ṣé rí àwa tí Ọlọ́run kẹ́ Ọlọ́run ní ká lóore ọ̀fẹ́ báyìí pé Ọlọ́run kẹ́ pé ká lè kàwé báyìí. Ká dẹ̀ lè sọ wípé a mọ left from right fún ẹ̀tọ́ pàwà gangan ìṣòro Nàìjíríà. Kí lẹ́ni ní bẹ́ẹ̀ ò ní pé gbogbo wa là ń kọ́pì gbogbo wa là ń pè ọ́ lẹ́ẹ̀bì yẹn má bìnrin ẹjọ́ o American democracy. À ń sọ pé báyìí lọ́ọ́ ṣe lamẹ́ríkà báyìí lọ́ọ́ ṣe ń ṣe. But àwa gangan exhibit nǹkan tá Americans ń ṣe. Americans àwọn tó mọ̀wé ń kọ́pọ̀ jù níbẹ̀ wọ́n dẹ̀ ń dìbò. Àwọn tó wọ̀ ní Nàìjíríà sí bí àwa Nàìjíríà ta mọ̀wé àti ń dìbò. Bẹ́ẹ̀ láti da àwọn ìyá wa àti bàbá wa lọ́jà sí dìbò dìbì. Àwọn náà dẹ̀ mọ́ ẹyẹ pé àwọn náà ti máa dójú olóṣèlú wọ́n ti máa wọn kó di ọjọ́ ọ̀bù ẹmú 10,000 fún ìdìbò. Because kò yé wọn pọ̀tẹ́ wa táwọn iye gangan ni ká gbìyànjú ká máa dìbò àwa elite àwa tó lọ ká dẹ̀ ká kàwé díẹ̀. Gbogbo ẹ̀ náà ládàgbà la pass through local schools. How many professors lọ sí private school? How many doctors lẹ́yìn? How many judges? How many doctors? How many lecturers? How many bankers? Lọ sí pọ́nrin lọ sí private school. Public school ni gbogbo wa yìí lọ. Torí pé àwọn tó wà ń bẹ́ gba ẹ̀ wọ́n ṣe dáadáa ní wá fi rí ìwé kà. Àwa kàwé náà tán. Àwa dọ̀gà lé ṣáàtì lórí ìyíbo àníbí. Àníbí kẹ́rí sí abájẹ́ chẹ́ǹgì. Máìsẹ̀ tó àwa tá a kàwé elite ni mò ń bá wí ṣe tá a pé kí wàá náà máa dìbò ẹnì pa máa kí ìdìbò ṣe pàtà. A sọ pé lágbájá gbèsègbèsè lákọ̀ oúnjẹ amẹ́dùn eléyìí tí wọ́n sọ wípé ṣóbí di skul tó ní pé òun bá wọn kọ́ sí gra ọ̀rọ̀dà sọ̀rọ̀ ju ara wọn láti ní ọjọ́ wọn kí wọ́n pé kí wọ́n jù. So díẹ̀ ni ẹjọ́ pé elite class àwọn gan ni ká jígìrì pé things must change. Ẹ rí pé tí àwọn tó kàwé tán bá bẹ̀rẹ̀ sí ní dìbò ń sìn nǹkan yàtọ̀ á máa yan lórí dáadáa sípò. Dẹ̀ ń bá wọn kọ́ dẹ̀ ṣe sọ́nà pé gbogbo àwọn after I'm candidate, so for possible government, that you go over to can go into the first to
0: that.
5: Oh, yes, no, by now, more for I did lava. So that I don't know, I can't look at less of a survivor. So, can I say, look at my belief, one year, I was a way, I were. If you do so, I don't know, sorry.
0: Thank you so much, sir. Mr. Salame lati awotan apete
2: e mo nkan ti mo fi pe wrong pelu voting system.
0: Okay,
2: mo de ti sorry, mo ti so many times now. Mo ni the idea of asking a Wole Soyinka pe vote melo ni Wole Soyinka ni
0: won
2: ni pe yokan ni vote melo ni driver eni won le ndi okan ni vote melo ni cook eni won le yokan ni. So right. That is why in the US I want you to want pe e ma koko lo dibo ngba te ba dibo. Okay, this is the result of this thing. E wa lo se electoral college. Electoral college lo ma seche yan eni to ma je are. So to get there.
0: Could me to get there.
2: To request vote. I'm a vote.
0: I'm a dibo generally.
2: I'm a dibo sin.
0: Yes.
2: But about the dibo generally.
0: Eh.
2: Okay. Lagwaja lo ni higher score. Do I want to
0: go? Dokulo.
2: Okay. Ewa lo si electoral college.
0: Okay.
2: Electoral college. Uma wu a wong candidate in fini.
0: Wong scrutinize wong.
2: Chori ni electoral college. Ele pe eni to che kuku wole cho inka. Ye ole simbe mo. And to je driver wole Soyinka ko le simbe. So awon e ma wa joko wa wa wo
0: awon scholars lo ma wa nbe yen
2: awon scholars iru ikan ti ma ni nso yin sin to nso to so lekan
0: pe awon ti mo ki dibo yi
2: awon

0: ẹja wọn torí wọn pé ni ẹ wo a country like Italy. I was in Italy. Mo dẹ̀ wà ní Italy, mo wá ń béèrè lọ́wọ́ àwọn people here, how do you do your election say and kankan? O wa sọ fún mi. Ẹni tí ò bá wà tested, a tested business person. Kò lè díje o.
1: Tí wọ́n wà tested and proven.
0: Proven. You are you want to be president? It's okay. Wọ́n wá wo gbogbo àwọn nǹkan tó kó sílẹ̀. Wọ́n wá wo. Wọ́n wo gbogbo nǹkan tó sọ pé ó fẹ́ ṣe. You can never come out to say that you want to contest if you are not a tested business person. So ìyẹn jẹ́ bẹ́ẹ̀. But wòrú ti US yẹn ń sìn. Ti US yẹn, they go to electoral college. Electoral college ló máa yan ẹni tí àwọn fi pé
1: ó wà qualified
0: fight
1: nínú àwọn tí wọ́n dìbò fún.
0: Yes.
1: Wọ́n ní lo ohun tí ìbò padà sọ mọ́.
0: Because ìbò tell
1: Tony Rudy, Taladadi.
0: Gbogbo àwọn.
1: Bóyá àwọn kan ti gbowó mì kan.
0: Àwọn màmá mi lẹ́kọ̀ọ́ nǹkan. Gbogbo àwọn yẹn ti wá dí, àwọn yẹn ti dìbò. Kí làwọn yẹn mọ̀? What do they know? When you are talking about current issues, what do they know?
1: But nǹkan tí Mr. Salami sọ, àwọn ń wò báyìí wípé ara tó ń kó bá wa ní Nàìjíríà ni wípé àwọn tó kàn ń jáde dìbò lọ́dọ̀ wa ń bí. Àwọn ìyá wa, bàbá wa, grandpa nkankan, àwọn ni pé àwọn tí wọ́n tún jẹ́ ọ̀jìnì tó yẹ káwọn náà kíbo wọn náà ò tún kún ìbò tí àwọn màmá yìí dì. Àwọn yẹn ó jókòó lé wọn mọ ka newspaper.
0: Ẹ jẹ́ ká ṣe báyìí. When we vote, after we have finished voting, wọ́n ti lọ ka ìbò. Ìbò bàbá wọlé Sọ́yìnká, ìbò tí àti Kúkẹ́, the same.
1: Ṣé wọn pé wọn ò ní lè da mọ̀mọ́?
0: Nǹkan tẹ́mi sọ ni pé ẹ ti lọ dìbò àbí ìbò bàbá wọlé Sọ́yìnká àti ti Kúkẹ́ àti ti Gardner àti gbogbo ẹ ti di this is the result. But there is a college.
1: Okay, wọ́n wá ní.
0: Electoral college.
1: Bí àwọn kan tí wọ́n kó jọ sí apábì kan tí wọ́n jẹ́ àwọn scholars.
0: Àwọn torí wọ́n pé èmi ò sọ pé orí bàbá. Orí
1: kúkú bàbá wọlé Sọ́yìnká
0: pé o but they are not the same.
1: Ṣé àwọn kan wà tí wọ́n tún kàwé ṣùgbọ́n tí wọ́n ka ọdún orí.
0: Orí look, there is a difference. Orí kúkú bàbá wọlé Sọ́yìnká is not the same as orí bàbá wọlé Sọ́yìnká.
1: Ṣùgbọ́n ibi tó náà smart sí ń kọ́ ta bá tún wo bẹ̀rù.
0: Mboko smartness look what made wọlé Sọ́yìnká. Wọlé Sọ́yìnká is different from
1: what makes the cook the cook.
0: The cook. So they go to electoral college. Ayàwó gan máa ma já. So ti get it. Because you are coming to a level to ti wá dé yẹn ń sìn. Level àwọn tó rí wọn pé ni you can't bribe them. Àwọn tó wà ní electoral college ṣé àwọn èlò fẹ́ lọ bribe. Ṣé àwọn èlò fẹ́ fún lówó ní ẹjọ́ ẹ bá mi ṣe. These are proven people, intelligent people, people tí àwọn èèyàn mọ̀ pé.
1: Àwọn lè kájú ẹ̀.
0: Àwọn gan you dare not.
1: Pé o fẹ́ fi bribe lọ wọ́n. Kò sí ohun tó jọ.
0: Láyé.
1: Àsìkò yìí ti kó wọn pàpà mọ́ra.
0: So when we come to that level. And that is the level that I want us to get to now. Ẹ jẹ́ ká introduce electoral college.
1: Ní Nàìjíríà.
0: Yes, ní Nàìjíríà.
1: Àwọn tí o mọ̀ rí sọ̀rọ̀ ètò ìdìbò lẹ́yìn
0: dára. Every football match tó ń gbá World Cup. Ṣé mọ̀ pé wọn kì í ṣe VAR
1: tẹ́lẹ̀.
0: Ṣé wọn kàn ti introduce
1: ẹ̀. Láti assist referee nínú àwọn ẹ̀rọ kọ̀ọ̀kan tí o bá rí.
0: Gbogbo àwọn tó ń gba bribe àwọn tó ń gbowó káàkiri
1: yẹn
0: wọn ò ní ṣe.
1: Wọ́n ti mọ̀ pé kò wúlò.
0: Kò ní wúlò kankan. So to get it. So if we introduce electoral college into our system. Then we are getting the answer.
1: Ẹja lọlé oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ bá wà fífẹ́ jẹ ẹ̀kọ́ àìbínú. Àwọn àtẹ̀jíṣẹ́ yìí tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀ní bínú lẹ láàárọ̀ ìtorí ọlọ́run mo tọrọ àforíjì. Àmúṣe àrí àtẹ̀jíṣẹ́ Ọlálékè Olútóyìn mo rí àtẹ̀jíṣẹ́ yẹn Lawalà Adérẹ̀mí mo rí àtẹ̀jíṣẹ́ yẹn ọmọ ìyá nọ́ọ̀sì Lológun Ẹ̀rú Adéwùmí Kazeem Adékaz Sulaimon Sherif mo rí àtẹ̀jíṣẹ́ yẹn Adédàmọ́lá Okunlọlá Adérunkẹ́ Akórèdé Ọládélé Tolú Àlàṣẹ Adétọ́lá ọmọadé Adékúnlé gbogbo mo rí àtẹ̀jíṣẹ́ yẹn pẹ̀lú àwọn akitiyan àti ọ̀rọ̀ tó wọ́n sọ nípa ìgbésẹ̀ ètò ààbò tí gómìnà ń gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti

0: ọ̀rọ̀ bí ìjọba àpapọ̀ ṣe ń yáwó lọ́tún yáwó lọ́sì wọn mú ẹnu bá agbára ọlọ́run nàìjíríà ó dá yóò dùn bẹ́ẹ̀ bókan dókítà ẹ̀ṣẹ̀ wọn ẹ̀kọ́ àtútùnú látàárọ̀ amọ̀rẹ̀ yín bá láṣẹ
1: tó
0: ọlánìkẹ́ pàdé àwọn akẹ́kẹ́gbẹ́ wa mìíràn lórí ètò adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi èlò kan tèmi jẹ́ nàìjíríà ó dá yóò dùn bẹ́ẹ̀ bókan sígbò bá da tó dùn tàtẹ̀yìn àtàwa wọn nífẹ̀ẹ́ ni kẹ́ni wa ṣàwátì títí ìgbà míì tá pàdé mo fi yín sọ́wọ́ ọlọ́run nǹkan ò ní ṣẹ̀mí yín nǹkan ò ní ṣẹ̀mí tèmi náà ire òní ọmọ ìyá lè wà nígbà gbogbo ó dìgbà.
2: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayò bayò nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.

Ẹ̀ka sàn o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́n màgbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti ń bèèrè fún ìdájọ́ òdodo látọ̀dọ̀ South Africa. Ìjọba àpapọ̀ kọjá gbèdéke àfojúsùn ẹ̀yáwó ọdún 2024 bí gbèsè bó ti ṣe wọ tírílíọ̀nù méjìlá náírà ó lé méjì lé ní ọgọ́ta ni e. Equatorial Guinea àti Gabon wọ́n yọjú aáwọ̀ 50 ọdún eléyìí tó wà láàrin wọn lórí ààlà ilẹ̀. Ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́rìí sí Clinton gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ Trump. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé, Malawi ṣe ohun ìyanu fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons pẹ̀lú àmì ayò 3-2 níbi ìṣíde ìdíje ife ẹ̀yẹ àwọn obìnrin ilẹ̀ adúláwọ̀. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń bèèrè fún ìdájọ́ òdodo lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbẹ̀mí wọn nílùú South Africa pẹ̀lú ìbéèrè fún gbà mọ́bínú fún àwọn tí wọ́n gba dúkìá wọn ṣe ìpalára tó ń ti ìbàjẹ́ okòwò wọn tó fi mọ́ bí wọ́n ṣe fi tipátipá lé wọn padà wá sí ilé lọ́wọ́ òfìfo. Ìjọba ṣàfihàn ọ̀rọ̀ lórí pé ó kéré tán àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 180 níye ó ní wọ́n gbẹ̀mí lẹ́nu wọn nínú ìkọlù lòdì sí àwọn àjèjì àti èyí tó ń lòdì sí àwọn adúláwọ̀ ní ìlú South Africa láàrin ọdún mẹ́rin. Wọ́n wá fikún pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ lórí àyẹ̀wò dúkìá àti àwọn nǹkan tí ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó gbèlú South Africa pàdánù tí wọ́n sì ń fojú sùn láti fi lé ìjọba South Africa lọ́wọ́ fún gbà mọ́bínú pẹ̀lú ẹ̀sùn eléyìí tí wọ́n fi ń kàn wọ́n lórí ìkùnà láti dènà mọ́ ìkọlù ọ̀hún. Ìgbésẹ̀ náà ló tẹ̀lé ìpàdé kan tó wáyé ní ọjọ́ Ajé nílùú Abuja láàrin mínísítà kékeré fún ìdásí ọ̀rọ̀ òkèèrè Ṣọlá Ẹnìkan Ọláyé tó ń ti àwọn ìgbìmọ̀ pàtàkì eléyìí tí Ààrẹ Cyril Ramaphosa ìlú South Africa gbédìde tí mínísítà fún ìbáṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ àgbáyé ìlú ọ̀hún Ronald Lamola tó léwájú wọn. Níbi tí orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàfihàn ohun tí ò tẹ́ wọn lọ́rùn lórí bí wọ́n ṣe ṣe àwọn ọmọ ìlú yìí. Bó tilẹ̀ jẹ́ pé kò tí ì sí ìfẹnukò lórí àdéhùn gbà mọ́bínú ọ̀hún, Ẹnìkan Ọláyé sọ̀rọ̀ lórí ìbíjọba bọ́n ṣe ti pín ìwé fún àwọn tọ́rọ̀ kàn láti ṣe àkọsílẹ̀ àwọn ohun tí wọ́n ń ṣe ìpàdánù rẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni ìròyìn gbé pé wọ́n kọjá gbèdéke àfojúsùn owó yíyá tọdún 2024 pẹ̀lú tírílíọ̀nù mẹ́rin náírà ó lé ní 81 èyí tó mú àpapọ̀ owó náà rókè sí tírílíọ̀nù 12 náírà ó lé ní 2.62 tó lòdì sí àṣàrò ìnáwó ti tírílíọ̀nù 7 náírà ó lé ní 73 tí wọ́n ṣètò rẹ̀. Àfihàn ọ̀hún ló jáde nínú àkójọpọ̀ ìmúṣẹ ìnáwó ti ìpele kẹrin ọdún 2024 láti iléeṣẹ́ orílẹ̀-èdè yìí tó ń rí sí ètò ìnáwó. Àkójọpọ̀ ìròyìn ọ̀hún ó ṣàfihàn bí àìpé owó náà bó ti rókè sí 13 trillion ó lé ní 111 tó tún jẹ 9 trillion ó lé 18 eléyìí tí wọ́n buwọ́lù àti 10 trillion ó lé 15 eléyìí tí wọ́n ṣàkọsílẹ̀ rẹ̀ lọ́dún 2023 tó ní ṣe pẹ̀lú bí owó kò ṣe wọlé bó ti yẹ láìsí ohun tó rọ̀ mọ́ ẹ̀náwó jù. Owó tó wọlé fún ìjọba àpapọ̀ jẹ́ 20 trillion ó lé ní 18 èyí tó kéré pẹ̀lú 4 trillion ó lé ní 90 ti àfojúsùn 5.5 trillion ó lé 18 gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti wá gbé. Owó ìyá abẹ́lé ó sì wà lórí àfojúsùn 6.6 trillion ṣùgbọ́n ti owó ìyá olè òkèrè ó rókè sí 3.3 trillion ó lé ní 17 eléyìí tó kọjá ètò ìṣúná 1.1 trillion ó lé ní 60 níye. Ó tilẹ̀ jẹ́ pé àkójọpọ̀ owó tó wọlé fún ìjọba rókè pẹ̀lú 18% ó lé kan yàtọ̀ sí tọdún 2023 ó sì ní àkùdé bí 19% nínú gbèdéke àfojúsùn ọdọọdún èyí tó ṣàfihàn ìfúngunmọ́ ti ń bẹ lórí ìṣúná orílẹ̀-èdè yìí. Gómìnà
ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lánàá òde yìí ló gba ọkọ̀ òfurufú atọpinpin ṣèwádìí wòye àyíká tó ti ń dúró dè lọ́jọ́ pípẹ́ lẹ́yìn ọdún kan tó kéde ètò rẹ̀ láti kó àwọn ohun èlò ààbò náà wọ̀lú láti bá àfikún okun iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ti ìmúdára ètò ààbò nípínlẹ̀ yìí. Gómìnà sọ̀rọ̀ láìpẹ́ lẹ́yìn táwọn ọkọ̀ òfurufú náà balẹ̀ sí pápákọ̀ òfurufú Ìbàdàn níbi tí gómìnà ti ṣe àpèjúwe rẹ̀ bí ìmúṣẹ àlàkalẹ̀ ètò ààbò eléyìí tó ṣe àgbékalẹ̀ fún àwọn ikọ̀ aláàbò ìpínlẹ̀ yìí. Ó wá ṣàfihàn ìtẹ́lọ́rùn rẹ̀ lórí bí ọkọ̀ òfurufú náà bó ti ṣe gúnlẹ̀ tó ń ti àtúnwò ìfarajìn ìjọba rẹ̀ láti gbé ìgbésẹ̀ àti ìpinnu eléyìí tí ó dára fún àwọn ará ìlú tó ń ti pé ọkọ̀ òfurufú náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ àti àfihàn ọ̀rọ̀ lórí pé ìgbésẹ̀ náà yóò jẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ológun orí òfurufú orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Gabon àti Equatorial Guinea náà ti buwọ́lu ìwé àdéhùn lánàá òde yìí láti fòpin sí aáwọ̀ ọlọ́dún pípẹ́ eléyìí tó wà láàrin wọn lórí erékùṣù kékeré méjì lórí omi tó ní ọrọ̀ epo lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ àgbáyé tó ṣe gbé lẹ́yìn Equatorial Guinea. Níbi ayẹyẹ náà eléyìí tó wáyé ní olú iléeṣẹ́ àjọ ọ̀sọ̀kan ilẹ̀ adúláwọ̀ ẹ̀yùn AU ní Addis Ababa, mínísítà fún ọ̀rọ̀ òkèrè Equatorial Guinea Simon Oyono Esuno Angwe àti ààrẹ ìgbìmọ̀ aṣòfin Gabon Dieudonné Abba Owuno ni wọ́n jọ buwọ́lu ìwé àdéhùn náà ní ìbọ̀wọ̀ fún ìpinnu ilé-ẹjọ́ tó wáyé nínú oṣù karùn-ún ọdún tó kọjá lọ yìí níbi tí ilé-ẹjọ́ tó wà ní The Hague tó ti dájọ́ ṣègbè Equatorial Guinea lórí ọ̀rọ̀ ilẹ̀ erékùṣùn Mbenia, Cocotia àti Konga. Abia Owono ó sọ̀rọ̀ lórí bí àdéhùn náà bó ti ṣe ṣàmì ìbẹ̀rẹ̀ ọ̀tun lórí ìfọwọ́sowọ́pọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì nígbàtí alága àjọ ọ̀sọ̀kan ilẹ̀ adúláwọ̀ AU Mahmoud Ali Yusuf ó ṣe ìgbàwọlé tó ń ti kíkàbọ̀ ìpinnu tó ní í ṣe pẹ̀lú ìpẹ̀tùsáwọ̀ náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ni wọ́n ti jẹ́rìí sí Jay Clayton bí ọ̀gá àgbà ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ Donald Trump lánàá òde yìí tí wọ́n sì fi sí ipò ọ̀gá àgbà tí ó mọ̀ rí sí àmójútó àjọ tó ń ṣe alamí fún orílẹ̀-èdè náà bí ààrẹ ṣe ń ṣe àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ jìbìtì ètò ìdìbò. Àwọn aṣòfin náà wọ́n dìbò tó jẹ́ 51 sí 47 láti jẹ́rìí sí ìyànsípò Clayton pẹ̀lú bí àwọn ogun Democrat ṣe dìbò takò ó. Ìyànsípò ọ̀hún ló wáyé láàrin ìkọminú lórí pé Trump ń fa àwọn àjọ aláàbò orílẹ̀-èdè náà mọ́ra lórí akitiyan nípa ètò ìdìbò ọdún 2020 tó ń ti ìsiyèméjì lórí ìfidánilójú ètò ìdìbò tí ń bọ̀. Clinton ó gbàkóso lọ́wọ́ ẹni tó ń jókòó bí olùdarí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè náà yún Bill Pleat tó jẹ́ alátẹ̀lé Trump tó jẹ́ pé kò ní ìrírí iṣẹ́ náà tẹ́lẹ̀. Àwọn ikọ̀ elésì ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti wá àwọn ènìyàn tó ha sábẹ́ ilé ìtajà ńlá tó ya lulẹ̀ nílùú Japan lánàá lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímì alágbára tó wo àwọn ilé tó ń ti bó ti jẹ́ kí iná ṣẹyọ àti bí ènìyàn kan ṣe jáde láyé nígbàtí 100 ènìyàn tó ń ti jù bẹ́ẹ̀ lọ farapa. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ròyìn ti gbé, ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ aládàáni TBS wọ́n fi ròyìn léde nípa bí ó ṣe ṣeéṣe kó jẹ́ wípé ọ̀pọ̀ ènìyàn ó ní wọ́n ti gbẹ́mìí nínú ilé ìtajà náà nílùú Kashima lẹ́yìn táwọn ikọ̀ panápaná fọ̀rọ̀ léde lórí bí àjàkejì ilé náà bó ti ṣe jálulẹ̀ lánàá òde yìí. Àwọn ọlọ́pàá wọn ti kọ́kọ́ fọ̀rọ̀ léde ṣáájú pẹ̀lú bí wọn kò ṣe lè jẹ́rìí sí iye àwọn ènìyàn tó wà nínú ilé tó wọ̀ ọ̀hún. Olórí ìjọba ìlú náà Takaichi Sane ó wá ṣe ìlérí wípé àwọn ikọ̀ elése pàjáwìrì wọn ó ṣiṣẹ́ títí wàálẹ́ láti lè dóòlà àwọn ènìyàn náà. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, ìrètí orílẹ̀-èdè Nàìjíríà láti gba ife ẹ̀yẹ kọkànlá táwọn obìnrin ilẹ̀ adúláwọ̀ ó ló ti pàdé àkùdé lẹ́yìn tí Màláwì tó ń kópa fún ìgbà àkọ́kọ́ nínú ìdíje náà tó ṣẹ́gun wọn pẹ̀lú àmì ayò 3-2 nínú ìṣíde tabala sí Temwa Choin ó lómi àwọn lẹ́ẹ̀mejì nígbàtí balógun ikọ̀ náà ta Victor Choin òun náà fi kún láti jáwé olúborí fún ikọ̀ Scorchers. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons wọ́n jà fitafita lọ́wọ́ ìparí nípasẹ̀ bọ́ọ̀lù aṣọ́léwò Mekinga sí eléyìí tí Rashidat Ajibade gba tó ń ti ìmí àwọn ẹni tó jẹ́ arọ́pò yín Uchenna Kanu.
ṣùgbọ́n ikọ̀ Màláwì wọ́n ṣe ìmúdúró àkọsílẹ̀ ńlá wọn nínú ìtàn ìdíje ọ̀hún. Ní báyìí ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n nílò láti borí ìdíje mìíràn eléyìí tí ń bọ̀ láti lè ṣe ìpamọ́ ipò wọn, nígbà tí ìṣẹ́gun ọ̀hún tó mú kí Màláwì kan ní àǹfààní láti lè dé ìpele tó kàn lórí ìpele ìtẹ̀síwájú. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dẹ̀mí wọn légbodò nínú South Africa tó ń ti gbà mọ́bínú fún àwọn dúkìá ìṣòwò tí wọ́n bàjẹ́ tó fi mọ́ bí wọ́n ṣe fi ipá lé wọn kúrò ní ìlú ọ̀hún tí wọ́n sì lé wọn wá sí ilé lọ́wọ́ òfìfo. Ìjọba àpapọ̀ ti kọjá iye gbèdéke àfojúsùn ẹ̀yáwó ọdún 2024 pẹ̀lú tírílíọ̀nù mẹ́rin náírà ó lé mọ́kàndínlọ́gọ́rin tó mú àpapọ̀ owó náà rókè sí tírílíọ̀nù 12 náírà ó lé 82 lòdì sí ètò ẹ̀náwó 7.73 trillion náírà lẹ́yìn tí kùdìẹ̀kudiẹ tó pọ̀ nínú àṣàrò ẹ̀náwó ọ̀hún tó fipá mú wọn láti ṣàwárí ìṣúná eléyìí tí ó pọ̀ kọjá iye tí wọ́n ti ṣètò rẹ̀ lẹ̀. Orílẹ̀-èdè Gabon àti Equatorial Guinea náà ti buwọ́ lu ìwé àdéhùn lánàá òde yìí láti fòpin sí aáwọ̀ ọlọ́dún pípẹ́ eléyìí tó wà láàrin wọn lórí àwọn ilẹ̀ ẹrùkùsù mẹ́ta tó ní ọrọ̀ epo lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ àgbáyé tó ṣègbè lẹ́yìn Equatorial Guinea. Ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́rìí sí Jay Clayton gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Donald Trump lánàá òde yìí. Ìgbésẹ̀ tó fi sípò ọ̀gá àgbà alákòóso àjọ tó ń ṣàlàmí fún orílẹ̀-èdè náà bí ààrẹ wọn ṣe ń ṣe àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú jìbìtì ètò òdìbò ṣáájú ètò mìíràn tó ń bọ̀. Nínú ìròyìn eré ìdárayá

ààrin ilẹ̀ adúláwọ̀ fún ìgbà kọkànlá wọn ló ti pàdé àkùdé lọ́nà bí àwọn olùkópa fún ìgbà àkọ́kọ́ níbi ìdíje náà yan Màláwì bí wọ́n ṣe ṣẹ́gun Nàìjíríà pẹ̀lú àmì ayò 3-2. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ àti àtúntò tó fi mọ́ kíkà ìròyìn náà ló wáyé láti ọwọ́ Oyè Ọlọ́run Adégòkè. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo. Wells Radio 893 bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-689-3-2000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ò ẹ kú ìkàlẹ̀.

0: Efile Emma Yukuro Wells Radio 89.3 FM Nibe Gongolewa.
1: West Radio 89.3 FM.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
0: The time is 1 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
3: Lati ikoni konga gbomagbe 89.3 FM, gerege ni ago kan sanlu.
4: Ayé tí a wà yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ sí ẹ̀dá ènìyàn. Eléyìí ló jẹ́ kí ìkànnì agbómàgbẹ̀ Wells Radio 89.3 FM ṣeṣe àgbékalẹ̀ ètò kan tí a pe àkọlé rẹ̀ ní ẹ̀dùn ọkàn. Lórí ètò ẹ̀dùn ọkàn, ẹ pàdé mi ọmọ yín Ọlọ́run mi ọmọ Láyọkùn. Aya wọn ní ilé Ọdẹ́bọ̀dé ní gbogbo ọjọ́rú Wednesday ní dédé aago kan ọ̀sán. Níbi tí láti máa ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀dùn ọkàn yín tí àwọn olùgbọ́ wá sì máa ní àǹfààní láti dá sí ọ̀rọ̀ náà, tí a sì lè rí àwọn ẹ̀dá onínúure láti ṣe ìrànwọ́ fún yín lórí ọ̀rọ̀ náà. Ó ṣe ní àǹfààní láti má fi ọwọ́ tó ń dùn wá sí abẹ́ aṣọ. Ẹ kàn sí wa ní ilé-iṣẹ́ wa Wells Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́ ní òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Ẹ sì lè pè wá lórí aago 0814233566 tàbí 0706616505 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀dùn ọkàn lórí Wells Radio 89.3 FM, torí rẹ ni.
0: Ẹ̀filẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM Nibe Gongolewa.

fi ọpẹ fọlọrun ọba ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọrun ọba tó dá wa sí tó ṣọ wa láti ìgbà tí ọdún yìí ti bẹrẹ èmi gan èmi gẹgẹ bí èèyàn kan mo máa ń sọ pé láti ìgbà tí ọlọrun ọba ti dáṣẹ mi sínú àwọn òbí mi tí ìyá mi ti rù mí tó ti sọ mí ọlọrun ọba ọwọ ọlọrun náà là ń rí o ìwòye ìjẹjọla wa sọ wípé títí di ọsẹ tó ń bọ wa tún rí wa báyìí a tún ti dé bá a ṣe ń dé o ẹni tí ò bá wá wòye pé ó wá yẹ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba èmi ò wá mọ̀ o àmọ́ èmi ń tèmi ojoojúmọ́ ní mọ̀ dúpẹ́ lọ́wọ́ àtàbàtúbò olódùmarè gbogbo ìdílé jésì ọlọ́run ọba tó lọ kọrin kése ọba àìkú àìṣá ọba ìdíbàjẹ́.

padà sí orí ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùnmí ọmọ Ọláyọkun aya wọn ní ilé Ọdẹ́bọ̀dé. Fún àǹfààní ẹ̀ tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rè tẹ́ ẹ mọ́ gbọ́ ètò yìí lórí ìkànnì kànga gbọ́mágbé lórí ètò ẹ̀dùn ọkàn a máa ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kò jọ̀kan ilé tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sí ó jẹ́ tó ń dùn wọ́n lọ́kàn tí wọ́n sì wò pé ọ̀rọ̀ yìí ó ẹ mọ́ jẹ́ dákẹ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ mi síta ẹ làwa máa wá gbọ́rọ̀ náà làwa gbé wá sí orí afẹ́fẹ́ ẹ kẹ́yìn tẹ́ ń gbọ́ wa kẹ́ ẹ bá lè bá wa dá sí wípé ọ̀rọ̀ yìí o báwo lèèyàn mẹ́ta yóò ṣe dúró méjì méjì ẹ àti gbẹ́rù sókè àti gbé sílẹ̀ ibo ló tún kù tá a gbé sí. Bá a bá ti ṣe yànnà náà ọ̀rọ̀ náà tán tá a ti ta ó mọ ọ̀dà ká a tọ́ o ẹ̀yin èèyàn máa wá láǹfààní láti pè wá láti bá wa dá sí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tí a fẹ́ mẹ́nubà lónìí ọ̀rọ̀ arábìnrin kan ni tó jẹ́ wípé wọ́n sọ ọ̀rọ̀ wọn sí wa létí pé ẹ dákun ọ̀rọ̀ tí ó ń pe ọmọ ọ̀rọ̀ yìí ń kan mí lóminú tọ́rọ̀ bá rí báyìí báwo ni kéèyàn ṣe ṣe. Ọ̀rọ̀ náà ti di ọ̀rọ̀ tó jẹ́ wípé ó fa wàhálà tó dá tó ti ó tiẹ̀ ti dá wàhálà lẹ̀ gbogbo nǹkan tó yẹ kó ṣe é ṣe ọ̀rọ̀ náà ti ó ti dá gbogbo àmọ́ sísọ ọ̀rọ̀ wọn tí wọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ síta yìí wọ́n láwọn kọ̀ jókòó ni àwọn rò pé àbí téèyàn bá wò pé èèyàn jàre nǹkan ó máa tún da kéèyàn náà tún wá gbé

bàbá mi a máa sọ nǹkan pé tí nǹkan bá ṣẹlẹ̀ ó gbégbèsè lọ sẹ́yìn ó tùrò pé àbí bó wa ni ṣé èmi mo lẹ́bi lóòótọ́ ni. lọ́ṣe sọ̀rọ̀ wọn tí mo gbọ́ yìí tó jẹ́ wípé wọ́n ṣàlàyé gbogbo ọ̀rọ̀ náà fún mi pé ẹ abá mi gbọ́ nígbà tèmi náà gbọ́ mo ní èmi nìkan kọ́ ní gbọ́ o ẹjẹ́ ń wá sọ fáwọn bàbá bàbá mi àwọn màmá màmá mi kọ́ tún bá mi fetí gbọ́ torí wọ ìdá mi dá kankan tí n bá gbé wá. pé sárábìnrin yìí ló ń ṣàṣejù ni àbí ṣé ẹnìkejì wọn ló lẹ̀bi nínú ọ̀rọ̀ yìí. wọ́n ní wípé obìnrin mẹ́ta ni màmá àwọn bí fún bàbá àwọn àwọn sì ni àkọ́kọ́ nú àwọn lọ́mọ àkọ́kọ́ nú àwọn ọmọ yẹn màmá àwọn ò fi bẹ́ẹ̀ lára màmá àwọn ò lára rárá àmọ́ bàbá àwọn jẹ́ èèyàn kan tó jẹ́ wípé wọ́n lára àmọ́ sì làwọn jọ bàbá wọn torí tẹ́ ẹ bá rẹ́ni tá à ń sọ ìgbọ́n wọn náà ti kékeré gan làwọn ti dàbí àgbàlagbà kì í ṣe pé bóyá wọ́n sọra lọ títí náà àmọ́ ṣé ẹ mọ àwọn èèyàn tó jẹ́ wípé tẹ́ ẹ rí wọn báyìí tẹ́ ẹ tiẹ̀ ní kọ́kọ́ mọ ọjọ́ orí wọn tí gbogbo ẹ̀ ó kọ́kọ́ dàrú mọ́ èèyàn lójú pé tó bá jẹ́ pé nígbà yẹn wọ́n ní táwọn bá tiẹ̀ wá sọ éèjì àwọn làwọn èèyàn máa pé àsọmọ kékeré lọmọ yìí ó yẹ kó ti yé eyín bẹ́ẹ̀ yẹn. wọ́n wá ní bàbá àwọn àwọn ọmọ bàbá àwọn lówó lọ́wọ́ iṣẹ́ architecture ni bàbá àwọn máa ń ṣe àwọn tí wọ́n máa ń bá àwọn èèyàn ya design ilé tó jẹ́ pé wọ́n máa ń bá wọn bàbá àwọn tún mú iṣẹ́ mọ̀ pé àti máa bá àwọn èèyàn ya design ilé yàtọ̀ sí pé kán bá èèyàn kọ́lé àmọ́ gbogbo ẹ̀ náà iṣẹ́ mọ̀ pé gbogbo ẹ̀ náà máa ń lọ pẹ̀lú ara wọn ni bàbá àwọn ṣáà mú àwọn ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan tó jẹ́ wípé iṣẹ́ civil làwọn máa ṣe pé kán máa kọ́lé kán máa bá àwọn èèyàn ṣe nǹkan iṣẹ́ mọ̀ pé gbogbo iṣẹ́ yẹn ó ti lọ bẹ́ẹ̀ èèyàn kan bá bá yín ya plan àwọn tí wọ́n bá yín kọwọ́ ti wà ńlẹ̀. wọ́n wá ní iṣẹ́ yẹn wá jẹ́ṣẹ́ kan tó yẹ pé àwọn fẹ́ràn sí iṣẹ́ architecture yẹn nígbà tí àwọn ṣáà lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga iṣẹ́ yẹn náà làwọn náà yọ̀ láàyò tó jẹ́ wípé àwọn lọ kà nílé ìwé. torí gbogbo bí bàbá àwọn ṣe máa ń ṣe bàbá àwọn gan máa ń gbé wọn lọ síbi iṣẹ́ báwọn ṣe máa ń lọ sáìtì báwọn ṣe gbogbo ẹ̀ pẹ̀lú báwọn ṣe jọ́mọ obìnrin o ó kọ̀ ohun àwọn ni àwọn ò mọ̀dí rẹ ó kọ̀ ohun àwọn ni. ó wá ní bàbá àwọn ti ní àìsàn kan tó jẹ́ pé wọ́n ti ń náwó lé lórí ṣe mọ̀ àìsàn míì tó jẹ́ pé àwọn tó lówó gan wọ́n náwó náwó náwó náwó wọ́n ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn kódà gan wọ́n ti lọ sí òkè òkun tó ní cancer ní kinní kan bọ́ṣà ní ìgbà tó ti yáwọ́ tún ní prostrate ní gbogbo ẹ̀ ṣáà wà bẹ́ẹ̀ bàbá àwọn ṣáà ń gbìyànjú wọ́n ṣáà manage ẹ̀ wọ́n náwó lóríṣiríṣi. àfi bí ẹni pé bàbá àwọn tiẹ̀ wà ń dúró dé àwọn pé káwọn parí ilé ìwé wọn ní báwọn ṣe parí ilé ìwé táwọn lọ sáàvùdé báyìí kò pé bí oṣù mẹ́fà ni bàbá àwọn bí bàbá àwọn ṣe ṣaláìsí nìyẹn. gbogbo ìgbà táwọn parí sáfíìsì wọn yẹn wọn láwọn ti ń lọ sí ilé iṣẹ́ bàbá àwọn yẹn àwọn ti ń fojú sáwọn kankan. àwọn mọ̀lẹ́bí bàbá àwọn sì jáwọn èèyàn kan tó já wípé ṣe mọ̀ nígbà tí èèyàn bá jẹ́ olówó láàrin àwọn èèyàn tó jẹ́ pé wọn ò fi bẹ́ẹ̀ ní ẹni yẹn ni wọ́n ṣàmọ̀ kó wàhálà tí tó jẹ́ pé ẹni kinní kan ṣẹlẹ̀ ọ̀la ilé wó ọ̀tún la ṣọ́ọ̀bù jóró kinní kan wọ́n sọ̀wọ́ ọmọléèwé bàbá àwọn ṣàjẹ́ èèyàn kan tó jẹ́ pé ó kọ́ ẹbí mọ́ra. àmọ́ bóyá bàbá àwọn ti wá mọ̀ pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ ni bàbá àwọn ti ṣe gbogbo nǹkan pé kódà gan ó ya àwọn gan lẹ́nu nígbà tí bàbá àwọn wá ṣaláìsí táwọn mọ̀lẹ́bí wá fẹ́ wá ṣígun dé. làwọn ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé bàbá àwọn gan wọ́n ti lákọọ́lẹ̀ wíìlì tí wọ́n ti kọ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tí wọ́n fẹ́ pín nígbà tí bàbá àwọn ṣaláìsí tí wàhálà yẹn fẹ́ wá pọ̀ táwọn àbúrò wọn tí wọ́n fẹ́ wá máa ṣe wàhálà bí lọ́ọ̀yà ṣe dé nìyẹn ló bá ka gbogbo nǹkan tí bàbá àwọn fi ilẹ̀ àmọ́ ṣe mọ̀ náà wọ́ fẹ́ gbàgbọ́ ṣe mọ̀ wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú wọ́n fẹ́ ṣe màmá àwọn kẹ̀rẹ́ wọ́n àwọn náà wọ́n kàwé o wọ́n sì níṣẹ́ wọn lọ́wọ́ o àmọ́ ṣe mọ̀ ọ̀rọ̀ mọ̀lẹ́bí kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe náà èèyàn ti kọ́ tìde kéèyàn padà dọ̀rẹ́ màmá àwọn ti fẹ́ máa jọwọ́lẹ̀ fún wọn nǹkan tó àwọn mọ̀lẹ́bí ti fẹ́ máa fọwọ́ lalẹ̀ fún wọn. àwọn ò tiẹ̀ tún wá mọ̀ pé yàtọ̀ sí oníkíkọ́ọ́lẹ̀ bàbá àwọn tiẹ̀ tún wá ṣe tó ní fídíò nígbà tó ní kíkọ́ọ́lẹ̀ fẹ́ dá wàhálà lẹ̀ pé ó ṣe máa ṣe bẹ́ẹ̀ yóò ṣe fáwọn mọ̀lẹ́bí ní kinní kan nìkan tó jẹ́ pé gbogbo nǹkan tó kù kinní kan lọ́ bá play fídíò fún wọn o lọ̀rọ̀ lẹ́nu wọn bá ṣe ni bàbá àwọn ṣáà ṣàlàyé ńbẹ̀ gbogbo nǹkan tí wọ́n kọ́ọ́lẹ̀ wọ́n tún ṣàlàyé lórí fídíò.
le ni iyen ba se won lenu ni onikaluku ba sa mu gbogbo nkan ti baba awon fi ile amo ile ise yen awon ni baba awon fi si pe oda mo se aye ibe pelu gbogbo awon ore won ti won

0: wà láyé gbogbo àwọn èèyàn tí wọ́n mú mọ́ra wọ́n sì ní gbogbo wọn lọ́gbàlùkù tàwọn tó jẹ́ pé ilé iṣẹ́ yẹn ó sì wà dé ní tó jẹ́ pé àwọn ibẹ̀ náà làwọn wà táwọn fi di ńlá tó jẹ́ pé àwọn ṣe dáadáa. Àmọ́ kọ́kọ́rọ́ kan ló wá bẹyìn ajá jẹ́ o bárábìnrin yìí ṣe gbogbo ẹ̀ tó tẹ́wẹ́ pé ọwọ́ wọn tètè jí sówó tó jẹ́ pé àwọn làwọn ṣe aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ bàbá àwọn ọ̀rọ̀ ọkọ̀ yìí náà ni o. Gbèsè pé bóyá ní gbogbo tí a mọ̀ pé mo sọ fún yín nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé wọ́n ti ní kékèèyàn owó wọ̀nyẹn wọ́n ti dàbí àgbàlagbà bóyá yẹn ló wá mú àwọn ọkùnrin kan sá tẹ́lẹ̀ mọ̀ pé wọ́n tún ti lówó lọ́wọ́ tó ń wa ọkọ̀ gidi ó sà ní wọn ò rí àwọn èèyàn tó máa pé ọkọ̀ fífẹ́ báwọn àbúrò àwọn bá sọ pé boyfriend lady tó ń ṣe àwọn kàn mọ òun ti wọn ni. Àwọn tó wá dàbí pé bóyá wọ́n wá ń wá wọn wá ní wọ́n ní bí ìgbà díẹ̀ sísìn àwọn ọkùnrin ṣáà ń wá àmọ́ gbogbo wọn bí wọ́n ṣe ń wá ọgbọ́n bí wọ́n ṣe gbowó lọ́wọ́ tó bá ti gbowó tó ṣe gidi lọ́wọ́ àwọn báyìí wọ́n fẹsẹ̀ fẹ́ ni. Tẹ̀sí mọ́ pé ẹni tó desperate tó bá jàjà rí èèyàn kan bó bá sọ ọ́ lù pé mo nílò owó kan mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí kí ló wà ń bẹ̀ kéèyàn ran ẹni téèyàn nífẹ̀ẹ́ lọ́wọ́ àmọ́ báwọn bá ti gbà á báyìí igi dábàáyé ẹyẹ fò ni. Làwọn bá kúkú ti ilẹ̀kùn ọkàn àwọn fún bí ọdún mẹ́rin sẹ́yìn làwọn bá ní àwọn ò tiẹ̀ bọ́kùnrin kankan káwọn sá gbajúmọ̀ iṣẹ́ àwọn bẹ́ẹ̀ ni màmá àwọn máa ti wọ ọmọdé yìí. Àwọn wá rí pé bí ẹ̀ẹ̀mejì làwọn èèyàn kan tó jẹ́ pé àwọn ò tiẹ̀ mọ̀ rí kì í ṣe pé bóyá wọn lọ sílé àdúrà o lọ́sọ fún wọn wípé o ò ṣe jọ̀ọ́ má fọkùnrin ṣakọ o wọ́n ṣà ní ìran yẹn ti jáde sáwọn lẹ́ẹ̀mejì pé káwọn má fọkùnrin ṣakọ. Wọ́n wá ní bí ọdún méjì sẹ́yìn ibẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ibẹ̀ ni gbogbo ẹ̀ dá lé lórí o. Mo lérò pé bí mo ṣe sọ gbogbo ẹ̀ wá yẹn ó ti yé wa èyí máa ń fẹ́ràn láti sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ká a bá lè mọ ibi tá à ń lọ gan. Wọ́n bá láwọn pàdé arákùnrin kan àwọn kọ̀ pàdé rẹ̀ ni àwọn ń bọ̀ wá sí ibiṣẹ́ lọ́jọ́ kan àwọn rí tó ń jáde lọ àmọ́ àwọn ò tiẹ̀ kọbi ara sí nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní wọ̀ láàrin wọn ló wá sọ fún pa ṣé o rántí ọjọ́ báyìí tá a ríra tá a ṣe àwọn ò tiẹ̀ mọ̀ àmọ́ àwọn mọ̀ ń pè yàn kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn àmọ́ pé káwọn wo bẹ́ni náà ṣe rí àwọn ò mọ̀. Wọ́n ṣáà ní ó lọ lọ́jọ́ yẹn kò ju bí ọjọ́ méjì làwọn ṣáà rí pé èèyàn kan pe àwọn làwọn wò pé ta ló ni nọ́mbà àwọn ò sì fẹ́ gbé nọ́mbà tí jẹ́ pé àwọn ò mọ̀ torí ipò tí àwọn wà àti pé wọ́n ṣáà láwọn ṣáà gbé nọ́mbà yẹn lọ́jọ́ yẹn làwọn ṣáà bá ẹni náà sọ̀rọ̀ ló bá ní ẹ pé òun wáṣẹ́ wá síbi iṣẹ́ àwọn ni pé àwọn tí wọ́n máa ń ṣe website nǹkan kan lóòótọ́ wọ́n ní civil engineering ló kà àmọ́ ṣe mọ̀ pé nǹkan tó bá ń yánsìn làwọn ọmọkùnrin tún máa ń fọwọ́ sí òun náà tún wá lọ kọ́ gbogbo bó ṣe ń design website back end gbogbo ẹ̀ ó ṣàkọ́ gbogbo ẹ̀ pọ̀ iṣẹ́ yẹn ló wá sọ́dọ̀ òun àmọ́ wọ́n ti wá gbà èèyàn. Àwọn wá bi léèrè pé àwọn tí mọ̀ pé àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ wọ̀lẹ̀ fún ẹ̀ náà ibo ló ti rí nọ́mbà àwọn wọ́n ní títí dé nìyí pẹ̀lú bọ́rọ̀ ti wọ̀ ṣe wọ̀ láàrin àwọn tó àwọn sì máa ń bi léèrè tó máa ní wọ́n fi gbogbo yẹn lẹ̀ má bèrè bí mo ṣe rí nọ́mbà rẹ̀. Àmọ́ bí ó ṣe nígboyà yẹn ó jẹ́ nǹkan tó dùn máwọn nínú pé ó dẹ̀ wá nọ́mbà mi kan ó ṣáà ní láti gbà yẹn ṣe àwọn ṣáà ń bá sọ̀rọ̀ wọ́n nígbà tí àwọn kọ́kọ́ bá ọkùnrin yẹn sọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ fáwọn wípé ó ṣe má fọkùnrin ṣakọ gbogbo ẹ̀ ṣáà ń wá sáwọn ọlọ́pọ̀lọ́ torí àwọn wò pé ẹni tó jẹ́ pé kò níṣẹ́ kò ṣe pé nǹkan wọ́n ṣáà láwọn ṣáà fi lára balẹ̀ àwọn ò pariwo mọ àwọn ò lè kúrò wọ́n ṣáà ní bẹ́ẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní chaati lórí whatsapp àwọn bẹ̀rẹ̀ sí ní pera wọn títí tó fi di pé àwọn wá sẹ́ẹ̀tì déètì táwọn olóyìnbó ń pè ní déètì pé ó dáa já fojú kan ra wa. Ló wá ní àṣẹ lọ́jọ́ tí mo wá wá tí mo kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí mo wò pé ọmọ ló da báyìí ṣé ò tiẹ̀ rí mi náà èmi ò kúkú bí ìrójú rẹ o àwọn ń sọ fárákùnrin yẹn bẹ́ẹ̀. Nígbà táwọn wá bẹ̀rẹ̀ sí ní jọ sọ̀rọ̀ làwọn ṣe wá rí pé kódà ọmọ ọjọ́ kan náà làwọn jọ jẹ́ ọdún kan náà làwọn jọ pé nígbà yẹn àwọn wà ní ọmọ 36 years òun náà wà lọ́mọ 36 years kódà gan oṣù kan náà lọ́jọ́ bá àwọn méjèèjì sí. Àmọ́ wọ́n wá bí àwọn ṣíájú òun àwọn ti bí àwọn ní bíi ó dàpọ̀ wọn náà the third wọ́n wá bí òun bíi 20 something nínú oṣù náà. Pé ìgbà míì gan àwọn tún máa fi ń ṣe yẹ̀yẹ́ pé àmójú ẹ lọ nǹkan kan àwọn ṣáà máa fi ń ṣe yẹ̀yẹ́ ibẹ̀ náà làwọn ti mọ̀ wípé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ló ń gbé tó jẹ́ wípé yàrá méjì ni wọ́n gbà tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ń gbé kò sì tí ì ṣiṣẹ́ gidi kan lọ́wọ́ rẹ̀. àmọ́ ṣe mọ̀ pé àwọn tí wọ́n kọ́ iṣẹ́ bá gbogbo àwọn tá a bá mọ̀ ń pa àwọn developer àwọn website nkankan kò ṣe pé bóyá wọ́n máa ní ibi iṣẹ́ kan wọ́n lè rí iṣẹ́ kan kọ́ ní ṣe bá wa ṣe website wa kẹba àmọ́ ó máa ń ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ́ yẹn àmọ́ gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní kò tí ì wá rí iṣẹ́ kan gbòógì tó jẹ́ pé yóò pa owó gidi fún àwọn iṣẹ́ pẹ́pẹ́ yẹn ló kọ̀ sí ń ṣe. Àwọn kẹ̀rẹ́ àwọn ti ní gbogbo nǹkan àwọn ti lówó àwọn ti ní mọ́tò àwọn ti ṣe kódà gan wọn ní nígbà yẹn àwọn wá ń kọ́ ilé táwọn fẹ́ torí ọ̀dọ̀ màmá àwọn làwọn ṣì wà àwọn wá ní ibi táwọn ọmọ ta ti CCS àbí ńgbà tọkọ ò ṣá àwọn máa kọ́lé wọ́n ṣà láwọn ṣà ń kọ́lé yẹn kódà gan àwọn ti ba deleted àwọn ti bò ó nígbà tí arákùnrin yìí wá wọnú ayé àwọn. Nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kódà gan àwọn mú lọ síbẹ̀ ó dẹ̀ ní ilé yìí fine ó ṣe gbogbo nǹkan ó ṣe gbá ìgbà tọ̀rọ̀ dẹ̀ ti wọ̀ láàrin àwọn méjèèjì tó jẹ́ pé àwọn ti ń ṣe wọlé wọ̀de àwọn bá jọ̀wọ́ gbogbo ẹ̀ fún kó jẹ́ pé gbogbo nǹkan tó kù tó bá ṣáà ti ó wá ní òun mọ àwọn èèyàn kan tí wọ́n lọ ṣe interior kinní kan kankan àwọn ọmọ ń pa ẹ o kò ṣe pé bóyá àwọn ọmọ ṣe mọ̀ pé ó wà nínú ìlànà iṣẹ́ táwọn ń ṣe àmọ́ àwọn ṣáà jọ̀wọ́ ẹ̀ fún pé ó da máa ṣe gbogbo ẹ̀ lòun ló máa pè wọ́n pé àwọn ni wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàgbọ̀ lóòótọ́ àwọn káwọn mọ̀ ni wọ́n ń lò àmọ́ àwọn fẹ́ kó jẹ́ pé bóyá òun ló máa ṣe gbogbo kò kárí á ṣà lọ síbẹ̀ ìjọ́ táwọn ò bá ní àǹfààní àti lọ síbẹ̀ ó máa lọ síbẹ̀ á lọ wò ó a ní ẹwọ́ fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàgbọ̀ wọ́n ní àwọn tí wọ́n ń ṣe náà wọ́n máa jábọ̀ fáwọn àmọ́ àwọn ṣàfilẹ̀ pé kó ṣáà mọ ṣe torí gbogbo nǹkan tó wà lọ́kàn àwọn ni wípé bí gbogbo ẹ̀ bá wọ̀ láàrin àwọn méjèèjì pé ibi táwọn ń kọ́ yẹn pé ibẹ̀ làwọn máa padà gbé ẹ bá mi dé ìyẹn mọ́lẹ̀ o bí mo ṣe sọ o ẹ mú dání torí ọ̀rọ̀ tí wọ́n kọ̀ rọra rò nínú ọkàn wọn yẹn ló dá họ́wù lẹ̀ ló dá wàhálà lẹ̀. Wọ́n ṣáà ní bí wọ́n ṣe ń kọ́ ilé wọ́n ṣáà kọ́lé náà tán tó jẹ́ pé àwọn kó lọ síbẹ̀ ní gbogbo ọdún tó kọjá yẹn làwọn ti kó lọ sínú ilé yẹn àwọn sì wà ń bẹ àwọn ń gbé bẹ wọn ní nígbà míì á wá síbẹ á sunbẹ á ṣe ní december ọdún tó kọjá nígbà tí gbogbo ẹ ti ṣe rẹgí làwọn ṣáà ṣe ètò mọ mi mọ. Àwọn ti wá ń fún láwọn connection kankan mọ́ àwọn èèyàn ńláńlá táwọn mọ̀ ẹ̀ tó jẹ́ pé wọ́n ti ń connect arákùnrin yẹn ó ti ń bá wọn ṣe website ó ti ń bá wọn ṣe oríṣiríṣi owó díẹ̀ díẹ̀ ti ń bọ́ sí lọ́wọ́. Wọ́n sì láwọn òsèrègún àìmọye ìgbà gan làwọn máa ń fun níṣẹ́ mọ̀ kò sí nǹkan tó wà ń bẹ̀ ẹni téèyàn fẹ́ràn sí ẹ lóòótọ́ ọkùnrin ti fojú àwọn han nǹkan àmọ́ eléyìí táwọn pàdé àwọn rò pé olóòótọ́ ni àwọn sì máa ń ràn án lọ́wọ́ pẹ̀lú owó ní ọ̀nà tí tó bá béèrè àwọn máa ràn án lọ́wọ́. Lọ́ bá ní àwọn sì ti ń wò pé oṣù July oṣù June tí wọ́n bí àjọ bí àwọn méjèèjì sí nígbà tí wọ́n bí wọ́n pé ìgbà wo lẹ wá fẹ́ kí wedding yín jẹ́ wọ́n ní inú oṣù yẹn làwọn fẹ́ kí wedding àwọn jẹ́ àmọ́ wọn ò tí ì wá mú ọjọ́ nígbà tí wọ́n wá wò wọ́n rí pé ọjọ́ birthday ti tàwọn ó bọ́ sí ọjọ́ Saturday lọ́ bá ní ọjọ́ yẹn làwọn máa ṣe ìgbéyàwó yẹn làwọn ti ń wo pé tó bá ti di June o àwọn ó ṣègbéyàwó. Ẹ wá bí mi pé kí nìkan tó wá ṣẹlẹ̀ tí gbogbo nǹkan fi di ṣo atayanyan. Ní ní January ṣe mọ̀ pé àwọn ti kó sínú ilé ó sì ti ń wá nígbà míì tó bá di weekend yóò kẹrù wá ìgbà míì gan ó lè wà lọ́dọ̀ àwọn títí ọ̀sẹ̀ kan tó jẹ́ wípé àmọ́ àwọn ò sọ̀rọ̀ torí ẹ̀ ni ní àkàìmọye ìgbà wọn máa ń da kéèyàn mọ́ ọ sọ̀rọ̀ tó jẹ́ tọ̀rọ̀ bá ti kan èèyàn méjì pọ̀ mọ́kàn mọ́ rò lọ́kàn rẹ pé bó ìwọ ṣe rò lọ́kàn bó ṣe rí nìyẹn ó máa ń da kéèyàn mọ́ bèrè àwọn ọ̀rọ̀ kéèyàn ba lè fìdí nǹkan tó jẹ́ òdodo bẹ́ẹ̀ gan náà ni wádìí ohun gbogbo dájú sọ nǹkan tó wà nínú ọkàn rẹ ẹjọ́ sọ ó ní pẹ̀lú báwọn ṣe fẹ́ra tó táwọn fẹ́ràn ara wọn ọ̀rọ̀ ẹyọ kan yẹn àwọn ò sọ rí torí àwọn ti rò lọ́kàn àwọn wípé kò yẹ kí wàhálà kankan wà ńbẹ̀. Nígbà tó wá di February ọdún yìí ìyẹn oṣù kejì nínú ọdún tá a wà yìí lárákùnrin yìí bá wá bá wọn wípé wedding àwọn ti ń bọ nǹkan kan bẹ́ẹ̀ yẹn o wípé òun sì ti ní owó díẹ̀ díẹ̀ pé òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé ó máa ní àwọn nǹkan kan tó òun máa fẹ́ gbé pé bí irú nsìn òun máa fẹ́ fún ní nǹkan kan pé mo mọ̀ pé ó wà lọ́wọ́ ẹ̀ cash madam ni wọ́n ní bó ṣe sọ nìyẹn àmọ́ gẹ́gẹ́ bí ọkọ ó máa láwọn nǹkan kan tí òun náà fẹ́ ṣe ó wá ní ó ṣàka gbogbo ẹ̀ lẹ̀ pé àwọn òbí òun náà òun máa fẹ́ fún wọn lówó bóyá wọ́n fẹ́ rẹrù ìyàwó nǹkan bẹ́ẹ̀ yẹn pé èyí tó tiẹ̀ wá ṣe pàtàkì ni wípé òun lówó díẹ̀ lọ́wọ́ báyìí torí pé ṣó mọ̀ pé ó ti yẹ káwọn ti máa set up ibi táwọn máa gbé wọ́n láwọn gbórí sí láyà ń pé dáwọn kọ́kọ́ gbọ́ yẹn náà àwọn kọ́kọ́ gbórí kúrò pé ẹ dákun kí larákùnrin yìí sọ lọ̀rọ̀ bá di mọ́ wò mí kí n wà àwọn wá fẹ́ àwọn òbí lèrè kankan àmọ́ àwọn fẹ́ jẹ́ kí nǹkan tó ń sọ kó yá wọn làwọn ní arákùnrin yẹn bá tẹ̀síwájú ló bá sọ wípé òun lówó díẹ̀ lọ́wọ́ òun kọ̀ fẹ́ kí ìyẹn arábìnrin tí wọ́n sọ̀rọ̀ wọn fún wa yìí pé kó fáwọn ní owó díẹ̀ pé òun rí ilé kan tó jẹ́ bíi two rooms àti pálọ̀ kan ní kò jìnà sí ibi tí ilé arábìnrin yẹn tó kọ́lé sí pé káwọn gba bẹ̀ pé táwọn bá ti ṣègbéyàwó tán pé káwọn lọ síbẹ̀ káwọn sì mọ báwọn ṣe máa ra àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ sínú ilé yẹn làwọn bá wò báwọn ṣe ń wò lọ́wọ́ ní àkí ló ṣẹlẹ̀ làwọn bá sọ pé kí n fún ọ lówó kó o fi kún owó ọwọ́ ẹ̀ kó lọ fi gbalé dákun ibi bíbà ìta wa wà tó jẹ́ pé o mọ bó ṣe bá a ṣe ṣe gbogbo ẹ̀ kódà kò ṣe pé bóyá o mọ ìpìlẹ̀ rẹ̀ o àmọ́ ngbà tí mo kọ dé lẹ́vù kan ìwọ náà lòun bá mi ṣe gbogbo kò kárí nǹkan kan tá a jọ ń ṣe gbogbo ẹ̀ pọ̀ ṣé a wà fi bíbà yìí lẹ̀ o wá tún wá ní kí n fún ọ lówó ká tún wá lọ gba two bedroom tí gbogbo ilé wà janranjanran yìí kí la wá kọ́lé fún lọ̀rọ̀ bá di máa wò mí kí n mọ̀ wẹ̀ ni arákùnrin yẹn wò pé lòun náà wo arábìnrin yẹn wípé ṣé kí ni nǹkan tó ń sọ ṣé mo sọ fún ẹ pé àjọ máa gbé bí ni a lè gbé bí a lọ gbalé ni làwọn bá bi léèrè pé ó da inú ilé yìí kí làwọn wá ṣe sí ó ní pé òun rò bóyá tó bá ti márì yóò gba àwọn èèyàn síbẹ̀ pé yóò wá kó ti ọkọ̀ wá ní ewo ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn a ti nílé ọ̀rẹ́ dì ewo làbọ̀rọ̀ tún lọ máa gbalé wọ́n ṣáà láwọn ṣáà jà lọ́jọ́ yẹn tó jẹ́ pé àwọn pariwo mọ́ra àwọn táwọn ò gbọ́ra àwọn yé tí arákùnrin yẹn sọ pé ó ṣe máa ro ó ṣe máa ronú nǹkan bẹ́ẹ̀ yẹn wípé màá kó wá bẹ́ẹ̀ ń bí àmọ́ àwọn wá sọ pé ó ti ń sun bí kí ni nǹkan tó àwọn ẹrù ẹ̀gbọ́n o ti ní wardrobe nù bíbá ewo làbọ̀rọ̀ tún kó kúrò ń bí lọ sí ilé mi rẹ́ǹtì ìyẹ́ bóyá one room bóyá two room pé kò make sense wọ́n ṣáà ní wàhálà yẹn ṣáà di ọ̀rọ̀ yẹn ṣáà di wàhálà tó jẹ́ pé ìjà làwọn fi túká ló kó gbogbo nǹkan tó kó ó fẹ́ wá ṣe wíkẹ́ndì ni òkú ṣe dúró ṣe wíkẹ́ndì mọ́ ló bá kó gbogbo ẹrù ló bá lọ láti fẹ́ Buhari yẹn làwọn ti wà lẹ́nu rẹ̀ o tó jẹ́ wípé àwọn ṣe fàmífà tó jẹ́ pé ó lọ ó dọ́dọ̀ màmá àwọn ṣe mọ̀ pé bàbá àwọn ti ṣaláìsí màmá àwọn náà sọ pé kí ni nǹkan tí arákùnrin yìí rò débẹ̀ ṣé bí ilé ti wà ewo làbọ̀rọ̀ tún lọ máa náwó pé ẹ gbalé làwọn náà bá tún lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí àwọn bàbá àti màmá ọkọ àwọn làwọn bá lọ ṣàlàyé fún wọn làwọn bàbá àti màmá ọkọ sọ wọ́n gbè lẹ́yìn wọn o wọ́n ní wọ́n gbè lẹ́yìn àwọn pé kí ni nǹkan tọ́mọ wa ń sọ tí ilé ti wà ewo làbọ̀rọ̀ tún lọ gbalé ṣé bí ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ wọ́n ṣáà ní wàhálà yẹn ṣáà lọ́ba pé ọkọ kí ni nǹkan tó fi máa sọ kí nìdí tó fi máa sọ rú ọ̀rọ̀ báyìí pé o fẹ́ lọ gbalé ṣé bí ilé ti wà ó ní rárá o bóun ṣe fẹ́ nǹkan òun nìyẹn òun ò lè lọ kó ti arábìnrin tá à ń sọ̀rọ̀ wọ yìí pé káwọn lọ gbalé káwọn máa gbébẹ̀ táwọn bá ti ṣègbéyàwó tán ni ìyàwó náà tún tọ́ sókè pé ó da tó bá jẹ́ yẹn ni òun ò ṣe ilé yẹn lòun máa gbé àbẹ̀wò làbọ̀rọ̀ tún sọ pé kí n tún fún ẹ lówó ń tún fowó kun tí mo nílé màá tún fún owó fún ẹ lówó tá fi lọ gbalé lọ̀rọ̀ yìí bá di gbọ́ mi sí omi ò tó lọ̀rọ̀ yìí ti di wàhálà báyìí tó ti fa wàhálà èyí wedding ṣẹ̀wọ̀ pé june mo ní wọ́n ṣe wedding wọn ọ̀ráyè ṣe wedding gan june ti kọjá báyìí àti bọ́ july gan ti fẹ́ parí ni ọ̀rọ̀ wedding kò ṣeé ṣe mọ́ olórí ọ̀rọ̀ àgbélé gbogbo wọn ò fẹ́ gbọ́ra wọn yé àwọn mọ̀lẹ́bí ọkọ gan ẹ̀yìn ìyàwó lọ wà pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ pé kinní àmọ́ arákùnrin yìí ó kọ tí ikun ó ní láéláé pé tó bá máa ṣe é ṣe bẹ́ẹ̀ òun ò lè kó ti arábìnrin yẹn yóò padà kó wá sí ibi tóun fẹ́ gbà ni wọ́n dẹ̀ ní láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣe fàmífà kò wá sí ọjọ́ kan pé ó máa ń pe àwọn ò kí ń gbé àmọ́ yóò sẹ́ndì message pé how are you hope you are fine pé kò sí ọjọ́ tí ò ní sẹ́ndì message pẹ̀lú báwọn ṣe ń fa ọ̀rọ̀ tó àmọ́ ojoojúmọ́ ni mo ń sẹ́ndì message sáwọn làwọn wá jókòó ní kò pẹ́ kò pẹ́ yìí làwọn ru ọ̀rọ̀ náà pé àbí ṣé àwọn làwọn ò mọ nǹkan táwọn ń sọ ni pé ilé wà ńlẹ̀ pe gbogbo nkan lo wa nbe to je pe ohun gan lo se opopolopo awon nkan to wa nbe to ra awon nkan to jo se gbogbo e papo ko si nkan kan yato si pe igba ta wo gbede limited ko mo amo pe lati igba yen ko si nkan kan to awon se nu ile yen ti o mo pa to je pe ohun lo sa soke to sa sodo to wa di pa awon fe fe ara awon ni isin to wa ni ko awon mowo wa ko fi kun owo to wa lowo ohun ka awon tu fi lo gbale e dapo e aba wa da si oro yi gbogbo eyin baba baba mi arabirin wa joko lawon o wa ro pe ah abi sawon la gbogbo awon tawon gbe ati awon ati won awon ton gbe leyin awon se awon o mo nkan tawon so ni e ja mu pe yi e ka san o
1: hello
0: e ka san o baba wa ki loruko yin sa ati bi te tin pe wa
1: ogbeni ade olukayode ni lati ko la pata
0: e ka bo sa o e je ba wa da soro yi
1: opolo yin oku ni joba
0: ami
1: se ri nkan ti arakunrin nkan takarakunrin se yin e tarakunrin yen se to ba je mi na ni ma se ju be lo se ma pe eyin mama wa nkan ti mo le so pe mi na la koja ni yes e pe mi wa ni ko ti mo wa bayi se ri Kenyama, to ba joju e eyin awon obirin a si soro siyan ile ti o mo ipin ka ni o ba se iwe ile yen o se loruko oko e iyan fokan bale looto ohun lo se ko kari ohun lo ba wo emi ko se jupe ogbe ni eje n to da ni se o lo gbe yin ko ti yi gbogbo nkan pada se o lo gbe yin lati forge
0: ipe yen ti re eja mu pe yin na e ka san o
1: e ka san o
0: ki loruko yin ati bi te tin pe wa
1: e ku eto
0: yes adupe sir
1: opolo ni ndoba
0: ami ase idubare
1: gogun nbe lo pemla jo nka
0: e ka bo sir e da ko ba da so
1: okunrin ye okunrin daada ni nkan to je yen ibi na le se ru daada gẹ́gẹ́ bí bàbá mi tí wọ́n tọ̀ ọ̀dán sí gẹ́gẹ́bí kan tí wọ́n sọ kálákùnrin ọba dá mi omi lè tẹ̀yìn ọdún lẹ́nu nígbà tí wọ́n bá ti kàrí ilé yẹn àbúrò ni yín fẹ́rẹ́ ìyá wa ọ̀rọ̀ yín lágbára ẹ foríjì mi o ọlọ́ọ̀dá èmi tẹ̀lé lẹ́yìn èmi jẹ́nìkẹ́ tọ́rọ máa ń lò gan-an mo jẹ́nìkẹ́ tọ́rọ máa ń lò gan-an tó wọ ìtọ́kọ̀ bàjẹ́ ni pé kókùn lówó
0: Ah, so, E ka san
2: my kuto.
0: E ka san o ejo ki loruko yin ati bi te tin
2: pe wa. Yes, ma ori ofe lo sara le kinu.
0: E ka bo o ejo e ba wa da soro wa yi.
2: Se ri nkan ti omokunrin yen se ni like. O ba je rumo ni follow chef kan lagbara ba gbe lati gbe yen lo ni ki yawo e lo la ti ko si le yen ko si re. Ìrọ̀ ọkùnrin tó ṣe bẹ́ẹ̀ ó respect ààrẹ ti ní ó respect ẹ̀ ìgbẹ́ àwọn ìyá ọkọ̀ àti bàbá ọkọ̀ tó jọ pọ́n sọpọ́ọ̀tì òyìn lórí ìrọ̀ ni. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè gbà kọ́ mọ ohun kó lọ sórí àkìtì kó yá àkìtì ló fẹ́ kó lọ yìí. Kò kọ́ kọ́rẹ́ǹtì ní kò gbẹ̀yẹ rẹ̀ tó wá lè ṣe pẹ̀ kó gbà tí ò bá dẹ́ lè
0: ilé wà ewó làbọ̀rọ̀ tún gbowó lọ́wọ́ mi pé ka tún lọ gbàlẹ́ ó fẹ́ dàbí pé yàn ń wéṣì ni.
2: ìyẹn ni kó má ṣe kó ní kó ṣọ́ọ̀bù kó gbàlẹ́ kán ṣe ìyàwó sí rẹ̀ kan jọ máa gbé kó fi lè ti tẹ rẹ̀ ní so ó mọ bó ṣe máa wáṣọ owó ni.
0: ṣe gan ni àdúpẹ́.
2: tó bá lè hẹpẹ ó lè hẹpẹ bẹ kó ṣe by force.
0: ẹ ṣe àdúpẹ́ gan. Hey, 0916893 1000 ni number te le pe wa si ba wa da si eto hey egba gbogbo ntawon eyan ti eyan mi daada tori mo mo pe ko si ni e kin da mi da ti won ti ba wa da soro yi late kan tabi ke pe 09113 lona merin 893 eje amu pe yi e ka san o
3: e ka san
0: Ah, era ma o, eku jo meta ma, ise eku gbogbo gba wa. Yes ma. Eh aba wa tu da se leyi kini ka se o. Sarabirin yen lo sa se ju ni.
3: Ha, ko te wa sa se ju bo. Advice de me ba fu leti yen mo ko pe ko so wedi tele. So gbogbo doju ba ri ko si gba fun gba je lo. Ko de Eh, mo ko yen ba nle tele ile okunrin na la ko lo. O se pe oko lo ma wa. Bo condition to to wa nle, o lo se je ko ri be. So kokunrin yen fun re lo wa ile, ile kon gbe ile. Bo fun gba die ko salaye fun okunrin yen pe ile yen ko ti nkan ta won ma se ko ba ti jo wowo na. Obirin na mo ite okunrin yi eyan ta ta ni. Bo ito so pe ko foruko e ti sakunrin lo ki se obirin ni. Awon okunrin lo se obirin. So e won ma lo ko obirin ni. Eh awon ma lo se yawo mi. Okunrin lo lo ko obirin gbo to prefer fi se be yen. O se ko obirin na sa de te daju be yen na. So ko gba nkan ti oko won ba so na fun gba die ni. Ko ko ba de se awon mejeji le jo ko le papo won ese wa jo ko mo sibe mo ri se ko wa yen a se eyan na teyan na ba legbo okunrin eyan le ni pe ko lo sile obirin nile iduba so ko si se be yen na fun tori idoju ko tawon na ti ri tele ko gba de o tori inu egbin lo la ngbe ko gba de na se mo ma e ma be so bo ma
0: e se gan ni adupe ma adupe gan ni e se Ekasan ma o ki loruko yin ma ti te tin pe wa baba
4: eni se so wi ke eni ti oro isele si ki obirin yen ki o gba ko fi owo soko tokun yen kan jo lo sugbon nigba ti won ba jo ngbe okun yen na awo iru iwa ti won je o sese ko je pe won si ma pada papa ko pada won si ile yen so kon ma je ki relationship yen ko lo baje nitori
0: oro
4: yi oro ise le yen ko ti mi fe so
0: e se gan ni adupe ma adupe o Ekasan
5: o. Ekasan me kweto.
0: Ekasan sir, ki loruko yin sir ti bi te tin pe wa.
5: Adeyemi loruko yin pe la tele ko ra.
0: Ekabo Mr. Adeyemi a ba wa da soro wa yi.
5: Olorun mo fun yin di Olorun ba ba yin.
0: Ami ami ami.
5: Seri oko yin yen. Ti am gbo ma.
0: Na gbo agboye.
5: Address mi ni ku ta ko ya re yo kan pe ra gbo ya ba ka ko lo gba.
0: Ko lo dagba.
5: Ko lo gba ko mo yawo re to mo fun. Ko ba ni fi oko e ko tele lo. Se ri okunrin to ba n gbele yawo re inu de lo wa ko de se bo se fe ko ni lase nbe ko de lase nbe rara tori pe njo kan se fe elera rara ni wa
0: nene
5: njo to ba si wa njo yen ni ko yawo e ma
0: no
5: ma
0: fi soro si
5: ka mu nkan ko ni o le nti ti o fi jade nbe nene nbe de kini kana enu a mejeji yen ni sanem ma lo sanem ke mejeji Nígbà tí ìyàwó bá kọjá ìyá ara rẹ̀, ìyàwó ọ̀lọ́ rẹ̀ kò kò ní wá bí mọ́ ọ̀yọ̀ rẹ̀ mímọ́ nílé ní ọwọ́ kọ̀ọ̀kọ́ gẹ́gẹ́ ọlọ́mọdé ara ẹ̀dá o. Kọ́lọ̀ gbalẹ̀ ẹ̀yà ara kankan máa gbé bẹ̀.
0: Ẹ ṣe gan ni adúpẹ́ sá.
5: Ẹ dá o.

0: Bẹ́ni Adé Olúkáyọ̀dé tó pè lẹ́ẹ̀kan ni o.
1: Ẹ káàbọ̀ bàbá wa.
0: Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ṣe rí wúmà yẹn ti bẹ̀rẹ̀, ó ti gbàgbé ìbẹ̀rẹ̀. Kó rántí ọ̀rọ̀ wòlíì o, kó máa fọkùnrin ṣakọ, akọ ti fẹ́ wọlé ń bẹ̀ yẹn o. Bàbá wo ló ti fẹ́ fọkùnrin ṣakọ?
1: Wọ́n ti fẹ́ fọkùnrin ṣakọ.
0: Ó yẹ kó gbà sílẹ̀ ní o ni. Yes, ó ti fẹ́ ṣakọ, ó ti fẹ́ Ìjọsìn pé tí màá yẹn bá ń gbọ́, kí màá yẹn lọ wá owó fún owó kó kọjá gbọ́rẹ̀ bákà, tí ó máa má ní ìjìnlẹ̀.
1: Ìwọ́n ṣì ní
0: ìjìnlẹ̀. Ìgbà tí a máa ń wè pé ọkùnrin ló máa kọ́kọ́ ṣáájú lọ kọjá jẹ́ gbogbo àdògò, ìwọ náà ló sì máa padà ní nǹkan ẹ̀ àbáwọn ọmọ ẹ̀. So kó máa fọkùnrin ṣakọ́kọ́ rántí dáadáa. So kó ètè ya pa kí tí mọ́lẹ̀, ó jẹ́ yàrá kan ni kọ́ lọ máa fayọ̀ gbé bẹ́ẹ̀. Ìyẹn ò ní ran ọ̀lọ́wọ́ lọ́wọ́ tàbí pé kíní ọlọ́run á ṣọ̀nà wọn ní rere o.
1: Ibi tẹ́mi tiẹ̀ ti wá mọ̀ ń pé torí fúnra ara wọn náà lọ jẹ́wọ́ o pé pẹ̀lú báwọn ṣe ń jà tó kò wá sọ́jọ́ kan tó kọjá tí arákùnrin yìí ò wá ọ̀nà tí yóò fi bá wọn sọ pé bóyá pé onípè àwọn ò gbé ìpè mọ́ àmọ́ pé oní àwọn yóò fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé how are you báwo lo ṣe ń ṣe yóò ṣe àbèrè bóyá àwọn dáhùn bóyá àwọn ò dáhùn yóò sì bèrè náà. Ẹ wo adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yí tẹ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí bàbá wa tí wọ́n pè wá kẹ́yìn yẹn rí ibi tí wọ́n tún ṣí ojú wa sí wọ́n ní wípé kábìrìbìrìn yìí máa gbàgbé ìkìlọ̀ tọ́wọ́ ní kọ́ máa fọkùnrin ṣakọ bàbá dẹ̀ wò náà ó ti fẹ́ dàbí pé wọ́n ti ń fọkùnrin ṣakọ o adúpẹ́ gan lọ́wọ́ gbogbo ẹ̀yí tẹ́ ẹ pè wá tẹ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ inú mi dùn gidigidi mo sì lérò pé ẹni tó lọ̀rọ̀ náà gbogbo bá a ṣe ń sọ náà ni wọ́n ń gbọ́ wọ́n sì torí ẹṣẹ́ mọ̀ wípé bọ́ ṣe jókòó tí wọ́n ro ọ̀rọ̀ wọn tí wọ́n fi wò pé bóyá káwọn sọ síta ó da ṣe dẹ̀ rí ibi tí gbogbo ọ̀rọ̀ náà já sí gbogbo àwọn tó pè wá lọ sọ wípé kò tọ̀nà wípé kọ́ wá ọ̀nà kárákùnrin yẹn náà iye ìwọ̀nba tó wò rẹ̀ bá ká ni kó lọ gbà kó má tún sọ pé bóyá yóò tún gbowó lọ́wọ́ ìyàwó rẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sétò adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà tó sọ wá títí a fi lè gbé tò sáfẹ́fẹ́ lónìí ẹ wo ẹ mọ́ gbàgbé pé gbogbo ọjọ́rú ọjọ́ wednesday ní dédé aago kan ọ̀sán lẹ́mọ̀ pàdé mi ọmọ yín olólùfẹ́ yín ọláwùmí ọmọláyọ kan aya wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé lórí ètò ẹ̀dùn ọkàn ibi tí a ti mọ́ ń wò ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀ kan ẹ wo títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ mọ́ gbàgbé nǹkan tí mo sọ nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò wípé ní àsìkò tá a wà yẹ dákọ̀ ẹja àmọ́ ọ̀bùra wà dáadáa gbogbo àwa tá a lọ́mọ lọ́dọ̀ gbogbo àwa tá a lárúgbó ẹja àmọ́ ọ̀bùra atẹ́gùn yẹn ó pọ̀ díẹ̀ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ire àti ayọ̀ náà láti fi pàdé o ire o.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: ẹ̀kásán àkú bí ojú ọjọ́ ṣe rí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ tòní àtúnṣe dé àwa aláyọ̀ yín àti dé sí ìkànnì west radio 89.3 FM ní olúyọ̀lé estate ní ìlú ìbàdàn àkíwá kásán orí ètò tí a wà ní ọ̀sán yìí ni ètò ohun obìnrin ohun obìnrin ni ètò tí ó máa ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní kété tí aago méjì bá ti lù ní gbogbo ọjọ́ wednesday ohun obìnrin ni ètò tí ó ń kọ́ àwa obìnrin ní ọgbọ́n tí ó ń kọ́ àwa mùtúmùwà ní ọgbọ́n a pè ní ohun obìnrin nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti rò wípé àwọn ò tiẹ̀ ní ipa kankan láti kó nínú àwùjọ ju láti tọ́jú ilé nìkan lọ ṣùgbọ́n ètò yìí a máa fún àwa obìnrin ní ìgboyà wípé àwa náà máa lè di ipò ńlá mú ní àwùjọ àwa náà máa lè kópa bó ti tọ́ àti bó ti yẹ ní àwùjọ ohun tí ètò yìí tó wà òun nìyẹn ohun obìnrin kí àwa obìnrin ká sọ̀rọ̀ sókè tán bá ń sọ nípa ẹ̀kọ́ kí obìnrin náà rí ọwọ́ mú níbẹ̀ tí wọ́n bá ń sọ nípa òṣèlú kí obìnrin rí ọwọ́ mú níbẹ̀ nínú gbogbo àwọn nǹkan kí nǹkan tó bá jẹ́ ohun tó lè jẹ́ kí àwùjọ kó dàgbà sókè kí obìnrin náà kan lè kópa sí i ó ní ètò yìí wà fún mo kí wa kú àsìkò yìí a kú ọ̀rìnrìn yìí mo gbàdúrà wípé yóò bá wa lára mu orúkọ tèmi ni Elúdípò Olúwakẹ́mi Queen Mother ní orí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ pé ohun obìnrin kìí ṣe ètò èèyàn kan ètò àwa obìnrin ni ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin o ni ó jẹ́ pé a ò mọ̀ wípé àwa náà a lè kópa ribiribi láwùjọ ètò yìí a máa ṣí wa lójú àwọn agbọn ibi tí ó jẹ́ pé a rò wípé a ò nípa sí a ò lè kópa níbẹ̀ o ni ètò yìí máa ń wà fún
1: àwọn
0: bàbá wa sì máa ń bá wa dá sí ètò yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà gan àwọn ni wọ́n máa ń dá sí ètò yìí jù kìí ṣe a pé ohun obìnrin láti sọ wípé báwo ni tọkùnrin ṣe jẹ́ ètò yìí ò kìí ṣe feminist program ètò tó fún ọkùnrin àti obìnrin ní àǹfààní ni eléyìí tó sì sọ fún wa wípé àwọn ọkùnrin àwọn ló rí a fi wọ́n sí ipò orí gẹ́gẹ́ bí àwọn bàbá wa àwa obìnrin àwa ń tẹ̀lé wọn lẹ́yìn ni ṣùgbọ́n ohun tètò yìí ń sọ òun náà ni wípé kí àwa obìnrin náà ká kópa ribiribi ní àwùjọ akẹgbẹ́ mi náà wà pẹ̀lú mi lórí ètò ní ọ̀sán tòní ẹwà olúwa ẹ jẹ́ kí àwọn náà kí wọ́n kí wa bó ti ẹ̀jẹ̀ wípé òre ń té ayọ̀pọ̀ ẹ̀ kò sí
1: nílé
0: àti ẹlẹ́rìí ẹ̀yẹ náà àwa dílé mú fún wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹwà náà kó kí wa
1: a ń kí yín lógúnlógún à ń kí yín lọ́gbọ̀n lọ́gbọ̀n à ń kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà à ń kí yín pẹ́ kásán ṣàlàfíà lẹwà ṣé dáadáa la bá yín o a sì kú bí ojú ọjọ́ yìí ṣe rí o a kú bí gbogbo ẹ̀ ṣe rí èmi máa sọ ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ dákun àsìkò yìí látẹ́gùn mọ́ rọ́ sí èèyàn lára jù ẹ jẹ́ mọ̀ bá ṣe ṣe àgbàlagbà bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ pàwọ̀ àgbàlagbà wa àtàwọn ọmọdé ẹ dákun ẹ jẹ́ á dì fún wọn
0: báyìí
1: o kò sọ̀rọ̀ ooru báyìí o àbẹ́ ẹ̀rí pé mọ̀dà ó wà àárọ̀ yìí àtẹ́gùn yẹn pọ̀ gan ó ní agbára kọ́lọ́run ọba ṣàánú wa orúkọ tèmi ni Ọláwùmí Ọmọláyọ̀ ọkàn aya wọn ní ilé Ọ̀dẹ́bọ̀dé ẹ káàbọ̀ sí àkànto ètò yìí ètò wa ohun obìnrin ní ọ̀sán yìí bí pé mọ̀dà mi ṣe ti sọ àwọn ìṣe ẹgbẹ́ kò ń ṣètò kí lọ́kọ́ ó ṣe o rárá o ètò yìí a dá sílẹ̀ ni kí àwọn obìnrin náà ká lè máa mọ nípa oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa kó má jẹ́ pé bóyá inú ilé ìdáná bí wọ́n ṣe ti mọ́ ń sọ ilé mọ́ lọ sínú ilé ìdáná jàre ibíbẹ̀ náà ni gbogbo ẹ̀ ó parí sí rárá o káwa náà tiẹ̀ lè mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kán mọ́ sọ̀rọ̀ ń ta káwa náà lè dá sí kò dẹ́ ń ṣe pé porípa pé ní ohun obìnrin kó jẹ́ pàwọ̀ obìnrin nìkan ni rárá o kódà gan tẹ́ ẹ bá ń bá wa lọ ẹ mọ̀ rí pé àwọn bàbá wa gan ni wọ́n máa ń kí wa lẹ́yìn jù tó máa pè wá ìyẹn fi hàn wípé ààyè tiwọn àfisọ́tọ̀ tó jẹ́ wípé àwọn náà wà ń bẹ̀ pẹ̀lú wa ẹ wá kásán lọ ọsán yìí ẹ jẹ ka tún jọ ṣètò a ti dé bá ṣe ń dé àwa aláyọ yín àwa amúlùdù yín tún ti dé o
0: a fi ọpẹ fún ọlọrun fún ọjọ tòní a dúpẹ lọwọ mama wa olùdásílẹ ilé iṣẹ west radio lady evangelist lilian bademosi àwọn ni wọn fún wa ní àǹfààní kí a máa sọrọ níbi kí gbogbo àwọn èèyàn sì máa gbọ ohun wa ní tìbútù tòró gbogbo orílẹ̀-èdè wa àti káàkiri àgbáyé nítorí pé tẹ bá lọ sí orí ẹ̀rọ ayélujára tẹ lọ gbójú oge wò wá ńbẹ ẹ rí wa bẹẹ náà ni gbogbo ibi ni wọn ti ń gbọ ohun wa a dúpẹ bákan náà ni ọwọ àwọn lọgàlọgà tí wọn di iléeṣẹ iná mú fún àǹfààní tí wọn fún wa bákan náà amojú ẹrọ tó wà ní sáàta wàyí sivo bàbá a dúpẹ lọwọ wọn àti àwọn akẹgbẹ wọn tí wọn wà pẹlú wa lórí ètò ní ọsán yìí ẹwà ohun kan ni mo fẹ jẹ ká gbé yẹwò ní ọsán yìí bí àsìkò bá gbà wá a lọ sí abala kejì ẹ ṣùgbọn ibi tí mo fẹ gbà wọlé oni wípé nínú ọ̀rọ̀ ìgbéyàwó ṣẹ̀mọ̀ yìí pé ohun obìnrin ni a pe ètò mo fẹ́ jẹ́ ká wo bí ọ̀rọ̀ ìgbéyàwó ṣe rí bí a ṣe ń ṣe ètò ìgbéyàwó lọ́wọ́lọ́wọ́ ní àsìkò tá a wà yìí ní ìgbà àṣẹ̀yìnwá àìgbà tẹ́lẹ̀ bí àwọn èèyàn máa ṣe ń ṣe ọ̀rọ̀ ìgbéyàwó ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wá ń yí padà
1: kúrò
0: bí ó ṣe ti wà tẹ́lẹ̀ ìbéèrè tí mo wá fẹ́ kọ́kọ́ béèrè o ni wípé ǹjẹ́ nǹkan tí ó ti ẹ̀ bójú mu tó tọ̀nà o ni fún ọmọ obìnrin kó jẹ́ òun ló máa gbé gbogbo ìnáwó ayẹyẹ ìgbéyàwó rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ṣe mọ̀ wípé tí a bá fẹ́ ṣe ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ agbọ́n ni ìgbéyàwó bọ́ sí a ó ṣe mọ̀mímọ́ a ṣe ìdáná a tún wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe
1: àmọ́ nísìnyí gan bí ti bẹ́ẹ̀ ṣe tẹ́ sọ tẹ́ ẹ̀ purọ́ pé gbogbo nǹkan ti ń yí padà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan wọ́n ti ń kó gbogbo ẹ̀kọ́ báyìí nísìnyí ọjọ́ kan náà ni wọ́n ṣe mọ̀ mímọ́ ọjọ́ kan ni wọ́n ṣe
0: ṣẹ̀ṣẹ̀ mọ́
1: bẹ́ẹ̀ ni mo ti rí àwọn nǹkan tó ṣe dáadáa bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ má bọ́rọ̀ yín
0: mo wá fẹ́ bèèrè wípé kí ni nǹkan tó le fà á kí ọmọbìnrin wò wípé òun lòun ó gbé gbogbo ìnáwó ayẹyẹ ìgbéyàwó ṣe mọ bí ó ṣe fẹ lójú tó kí obìnrin wá wò wípé òun lòun ó gbé kí àwọn ẹbí ọkọ kan káwọ́ mọ́ra kí wọ́n má tiẹ̀ dá sí kó sọ pé ẹ má bìkítà tó bá tiẹ̀ ti ṣe ọ̀rọ̀ ìgbéyàwó ìṣe a lè sọ wípé bóyá ojú kan láti fẹ́ ọkọ ni àbí ó wò wípé òun ti ní tó bá tiẹ̀ jẹ́ pé obìnrin ní tó gan ṣé ẹ̀tọ́ ni fún obìnrin láti gbé ìnáwó ayẹyẹ ìgbéyàwó ẹ mo fẹ́ jẹ́ ká wò.
1: Pímọ̀dà àgbàlagbà ni yín ẹ̀yin ti ṣáájú wa délé ayé àmọ́ ọlọ́gbọ́n ọmọ kékeré ti tèmi kí n sọ tèmi kẹ́ ẹ tó bá wa fa délé nǹkan tí ẹ mẹ́nuba yẹn nǹkan tí ò ní èrò bóyá nǹkan tó tọ̀nà ni àti pé tí a bá tiẹ̀ wá wò èmi ò rò bóyá ó ṣe é ṣe kó tiẹ̀ ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ fi máa sọ yìí ó ti di kó ṣe é ṣe kó yẹ pé ẹ ti rí rí àbẹ́ ẹ ti gbọ́ rí torí mò ń wò láti àgbọn bíbá yìí wípé báwo wá ni ṣé ara ò tiẹ̀ ní lọ àwọn mọ̀lẹ́bí ọkọ rárá nìkan àwọn náà ó
0: jókòó lọ́jà
1: kò bá ṣàwà mu rárá
0: ó
1: ṣe nǹkan tó dáa rárá pé kí obìnrin wá sọ pé bóyá òun ni ó ṣe gbogbo nǹkan tá a wá sọ yìí ó tún mọ pé ẹrù ìyàwó
0: òun ni
1: ẹrù dáná tó yẹ pé wọ́n fẹ́ fi wá fẹ́
0: láti wá fi fẹ́ ọ
1: òun ni ó wà ara gbogbo ẹ̀
0: nítorí pé a ti rí gan nísìn nínú àṣà nǹkan tí mo fi sọ pé ọ̀rọ̀ ìgbéyàwó ó ti yàtọ̀ a rí àwọn àṣà kan nísìn tó yẹ pé nígbà tí àwọn ẹbí ọkọ bá wá tí wọn ní pé àwọn wá dáná tí wọn kó àwọn ẹrù wá àwọn ẹbí ìyàwó mi náà wọn ò tún wá tún kó ẹrù a tiẹ̀ tún ti rí ibi tó jẹ́ pé ẹrù táwọn ẹbí ìyàwó kó padà fún ọkọ gan ó fẹ́ẹ̀ pọ̀ ju eléyìí tán gbé wa
1: irú àṣà wo nìyẹn pín mọ̀dà ìyẹn nìyẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣe bí wọ́n wá kí wọ́n wá wọ́n kó nǹkan wá o èmi jẹ́ ká wò ní àgbọn bí appreciation pé ó dà o ẹ wá o ẹ̀yin náà gbà o tẹ́ ẹ bá ń lọ padà o.
0: ṣó bá ìlànà mu ṣó bá àṣà wa mu ṣó bá ẹ̀sìn wa mu ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí bóyá bíbélì tàbí quran tí a ti ń kọ́ ìṣe nípa ọ̀rọ̀ ìdáná nípa ọ̀rọ̀ ìgbéyàwó ohun tí ó yẹ kí ó jẹ́ ni pé kí àwọn ẹbí ọkọ̀ kan wá kán sọ pé mo san owó orí ìyàwó yìí mo kọ awon nkan iwa lati fi so pe mo mo riri ohun te ti se lori iyawo yi o ṣugbọn ni igba to ba ti ri pe awon awon ebi oko won ti e mo bi ojuse won wa ko orisirisi nkan wa lati fi mo riri ebi iyawo ki ebi iyawo na wa ti wa se pe awa ja pada e wo
1: pe mo da return gift lo npe
0: ko si mi o buru nbe nkan to bo
1: abi gbogbo eyin te ngbo wa ki le lero si oro na e ja pe number bo ta kawon eyan ti e ba wa so e pe 0916893 1000 0916893 1000 lori itan so yi wipe temi ati kwi moda mi ta jo se fami nfa lo to ati menu ba a si so lowo pe
0: so to tona ni
1: iti pe ki obirin ko ma fe se gbe yawo ko so pe ohun lohun ma sayade gbogbo ohun nikan lo ma se
0: awon bi oko awon mo le bi lo ma le wo lo ma se o jo re ni ohun ma se
1: o le ma je pin moda o le ma je po lo ma se ko ya yo kokowo fun o yo monetize e fun awon ni won lo se gbogbo
0: e ni ta ba wa fe wo se ki so na lo se e wo yara ni obirin ba nkowo fun e bi oko wi pe o ya gbogbo kan e lo se se ohun tare ni opo ni
1: sa ma e sa ke je je ti e bi yin se a ma so pe boya boya o pe ati loko ni abi ara nya abi kile yin ma lero
0: emi fe wo wi pe ki lo le fa ti omo obirin a fi wo wi pe ki gbogbo nkan te fe na ninu igbeyawo mi emi ni ma se se tori wi pe alebu kan wa lara eni tabi tori wi pe omokunrin yi o ti wu ni ju mi o fe jo bo mo mi lowo se mo pe o possible boya nigba ti won ti jo rin ajo to awo yi pe boya omokunrin yi ko ti lowo to bi ohun se ro ohun awo yi pe to n ba ni pe ko ma duro ji pe ki okunrin yi lowo o le bo mo n lowo abi ko lo ba elomi je san gbogbo owo se ki se pe on tare e lopo ni
1: ta ba wo beyen on tare e lopo ni nkan temi de mo ni wipe mi ko se pe boya mo n soro pe mo wa ndi ibaje bi nkan amo iru nkan be yen to je pe o ti sele be yen se alero pe iru igbeyawo be yen so le o le lasi ko le la sori emi ti ri mo ti ri bi kan to je pe mo re yan kan to je pe awon ni won se gbogbo emi ni nkan pe won ni looto awon molebi oko ngba ti won ko iwe fun won pe nkan bye lemu wa won wo pe o po
0: agbara
1: ngba agbara won o gbe won si so pe ko ba awon ebi iyawo soro eja mu pe yi na
0: hello e ka san ti wole ki oruko yin ati bi 13
2: pe
1: e ka san sir
2: yes Agboluwa ti fẹ lọ lati Oluyọle.
1: E kaabo Mr. Agboluwa ti fẹ abawa da soro wa yi.
2: Yes. Nipa ti pe ki gbe abomination ni o.
1: Eyi ti e so ela abomination ni nti yi.
0: O dodi.
2: O le
1: I gbodo ni.
2: O le help oko. So pe o fori gbe yen, a blame mare la. A blame mare, a je ka ba mo ki. Tori tokunrin ba ti ri pe okay owo wa lowo e golu fe ma ti gbe a da gbogbo
1: responsibility
2: won ma da laya o life okunrin niyan a da le laya ni so o le help bo ko fe gbe yen bi awo yen o lo ma sise nu e gbogbo nkan ton fe ile ton fe ko owo ile owo school ko ma gan wo declaration gidi niyan o okay ta lo wa fe ma bo le to nko ba gbo
1: declaration ni
2: ta lo fe ma bo le to nko ba gbo gbo
1: ohun si mo pe o ti bo sinu e niyan oni o mo se gbogbo e
2: nko to ba ohun ore won ma so won nko to ba ti le gba lowo
1: talika ni o ti ko
2: ba talika nko to ba ti bi bere ohun na le fi ma pari e top e ba ti nina bere o le layo mi gbe yawo e nina na la pari e fun
1: seni pari e
2: Ose ni
1: ton
2: change.
1: So,
2: come out
1: don't worry. Abomination gidi. Ṣe gan ni Mr.
0: Bolu.
1: Ṣe gan ni
0: Adupe o. Ẹ ṣeun. Ṣe nkan to da ni.
1: To, gbọ́n ti Mr. Bolu, awọn ti e so wala abomination. I gbọdọ ke se ṣe nkan teyan to ṣe gbọ́ seti. Yato si pe boya ti ilana aṣa ise ati aṣa wa. Awọn tun so nkankan to tun mu mi leti wipe ti o ba ti bere re be yo mo ba lo be ni
0: a ma ba lo ni
1: be ni o ma ba lo gbogbo inawo ile inawo pe kini se
0: bo lowo lowo ni
1: be ni e ja mu pe ina e ka san o
3: e ka san
1: e ka san ki lo ruko yin ati bi 13 pe wa
3: Michael ló sọ̀rọ̀ láti ẹlẹ́bú.
1: Ẹ káàbọ̀ o, Mr. Michael.
3: Yes, sir, ẹ kú ètò.
1: Ẹ ṣe gan ni ẹ
3: bá rẹ̀. Ojú tèmi ti wò ó, ó yàtọ̀ díẹ̀. A nílò láti understand pé ibi tí science and technology bá wà, culture máa ń change. Kì í ṣe pé culture máa ń change pátápátá, culture máa ń take a different change. Ṣe understand. Okay, láyé ìgbà kan sí. Wọ́n ni wọ́n fi àròkò ránṣẹ́. Wọ́n ló ń fi àròkò ránṣẹ́ sí SMS, email, lálò. Now, ṣe rí tó bá dọ̀rọ̀ ìgbéyàwó kò sí big deal. Lọ́bìnrin bá sọ wípé òun fẹ́ gbé. Because ayé ti lajú kọjá lẹ́bù wípé ẹ̀kọ́ nìkan wá jókòó kó máa dé sí ọkùnrin kan tó máa wá tún gbogbo bill 100%. Lọ́bìnrin bá wà okay.
1: Mr. Michael ní sùúrù ṣé ẹ ń sọ pé ó lè ràn lọ́wọ́ ni àbí ó da bó ṣe máa gbé gbogbo ẹ̀ ẹ máa là
3: á. Àwọn ọlọ́ni understanding inú wọn. Ó lè jẹ́ ìrànlọ́wọ́ ló jẹ́ ó lè jẹ́ gbígbé. It is down to the couple. Kí ni gbogbo ẹ̀rọ fẹ́ ṣe marriage? Ìyá méjì ló fẹ́ ṣe wedding. So òun àti ìyàwó ẹ̀ ló máa jọ sọ̀rọ̀. Ṣé àjọṣe ẹ̀kọ́ ara wa ni òun àlọ́ lọ́bàá kò tí ì ṣòwò òkè má mọ̀ rí Ogbọ̀dọ̀ fẹ́ fi ṣe wedding ojú rí 2 million lẹ ẹ̀lọ ẹ̀já gẹ́lẹ̀. So we need to understand pé báyìí ṣe ń lajú sí. Àṣé àkọmọdé tàdé ń fàyè gba science and technology tí a fàyè gba evolution. Ẹ lè ta understand culture must take different shape. Ẹ pé tó.
1: Ẹ ṣe gan ni adúpẹ́ o.
0: Ohun tí arákùnrin sọ, ohun tí kò tọ̀nà rárá ni o. Nítorí pé àwọn sọ pé science and technology ìyẹn ni pé ìgbàlódé òun ló fà tó yẹ pé obìnrin àṣẹ pé òun nìkan lòun máa dá
1: gbé. Ẹ jẹ́ wọ́n pé àwọn sọ nǹkan sí nǹkan tó ń gbìyànjú àti sọ ni wípé ayé ń lọ à ń tọ̀. Wọ́n dẹ̀ sọ pé tí n bá get wọn dada wọ́n ní for what he said each to his own pé àwọn méjèèjì lọ́wọ́ bó ṣe fẹ́ ṣe ara wọn. Tó bá jọ ní understanding láàrin ara wọn pé ó dá o bí wọ́n ṣe sọ wọ́n ní bóyá tọkọ bá sọ pé 1 million lòun ní gbogbo budget tí wọ́n sì fẹ́ fi ṣe wedding bóyá 10 million tí àwọn bá sì ní ẹyin kò náyìn lẹ̀ ẹ pé kó gan sọ̀hún pé kò sí tó
0: burú bẹ́ẹ̀. Kí wàá ní ní ṣáìdì àwọn òbí ṣe mọ̀ yìí pé nígbà tí àwọn òbí tí wọ́n bá tiraka káwọn náà fi nǹkan lẹ̀ kó ná wọn ní nǹkan kò ná ọkùnrin yẹn náà ní nǹkan nígbà tí obìnrin yẹn bá wọnú ilé yẹn ẹ mọ̀ yìí pé tó bá yá obìnrin yẹn kò ní jọ wọn lójú wípé òun ló fẹ́ wọn ló fẹ́ fi ọkọ̀.
1: Títí àwọn òbí yẹn ẹja ìmájà ìtẹ́rí àwọn òbí ọ̀rọ̀ wọn ó pín sọ́nà mi torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ cases tó jẹ́ wípé àwọn òbí gan wọn ò ní pín nínú
0: ìgbéyàwó
1: kódà aṣọ títí kaṣọ tó máa wọ̀ gbogbo nǹkan ọmọ wọn ló ṣètò bí gbogbo ẹ ṣe rí.
0: Ṣé bó ṣe yẹ kó rí
1: nìyẹn? Ibi tí mo tún fẹ́ wá lọ nìyẹn pé
0: ṣé bó ṣe yẹ kó rí nìyẹn?
1: Kú ìmọ̀dà gẹ́gẹ́ bí àgbàlagbà. Pé bóyá tọmọ èèyàn bá fẹ́ ṣe ẹjẹ́ ń pe nọ́mbà bọ́ta fáwọn èèyàn tó fẹ́ bá wa dá sí 0916893 1000 ní nọ́mbà tẹ lè pè wá sí bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣẹ́yìn náà fara mọ́ nǹkan tí Bọ̀dá Michael sọ pé kò sí nǹkan tó burú ń bẹ̀ 0916893 1000 tàbí kẹ́ ẹ pé 0911 3 lọ́nà mẹ́rin 893 0911 3 lọ́nà mẹ́rin 893. Bọ̀dá Michael sọ wípé science and technology ti gbòde kan kò sí tó ṣẹlẹ̀ ńbẹ̀ kò sí tó burú ńbẹ̀ bí àwọn bá ní wedding ni yóò ẹbí ọkọ o ẹ lọ wábì kan jókòó sí èmi ní í ṣe gbogbo rẹ̀ kí lẹ́yìn lérò sí i tá a wá ń bá lọ pé mọ̀dà ibi tá a fẹ́ tún fẹ́ yà bàrà sí ni wípé gẹ́gẹ́ bí àgbàlagbà ṣé èmi mo ti ń wà lọ́kàn mi tí mo ti fẹ́ béèrè tipẹ́tipẹ́ pé ká ní pé ẹ̀yin ni ìyá ọkọ bàbá ọkọ náà dẹ̀ wà ọmọ yìí dẹ̀ sọ pé ó fẹ́ ṣègbéyàwó bẹ́ẹ̀dẹ̀ wo ọmọ yẹn ó tó tán ó ní owó ó lè ṣe gbogbo ẹ̀ fúnra rẹ̀ ìkan tẹ̀mí fẹ́ bèrè ni pé ṣé ẹ̀tọ́ ká ní wọ́n wá fún wọn lísì nísìn ká ló lẹ́tọ̀ sí àti ṣé ẹ̀tọ́ àwọn òbí ni pé kọ́ mú owó lápò ara wọn kọ́ fi ra gbogbo nǹkan yìí àbí ṣé ọkọ ló yẹ kó mú owó nínú àpò rẹ̀ kó fi ṣètò gbogbo ìgbéyàwó.
0: Ṣé ẹ rí tó bá ti di ọ̀rọ̀ onígbèyàwó dé yìí ojúṣe àwọn òbí ọkọ
1: ẹ̀yìn rò bẹ́ẹ̀
0: ò ní ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé agbára àwọn òbí yẹn ò ká bó ti wù kó kéré tó ó yẹ kán nípa nínú ẹ̀ torí àwọn ni wọ́n ń fẹ́ ọmọ fún àwọn ni wọ́n ń fẹ́ ìyàwó fún ọmọ wọn ní ìgbà kan mo èèyàn kan tó súnmọ́ mi ó fẹ́ ṣe ìgbéyàwó ní ọdún bí ọdún mélòó kan ni.
1: Ẹ jẹ́ àmúpè ìpín mọ̀dà. Ẹ káàsán o. Eka san, ki lo ruko yin sa ati bi tetin pe wa? E ti wole o, an gbo yin o.
4: All right. It's absolutely wrong.
1: Mm.
4: It's a taboo.
1: Mm. Oju opo ye o jagere
0: e ba wa soro soke tabi ke sun si eyin die kuro ni bi te wa
1: yen tire egbe ojo ati pe wa pada tori ah e o ka baba wa yi e o se daada ko fe gbon ti won fe so
0: e ba wa pe

0: 0916893 1000 tàbí kẹ́ ẹ pé 0911 tí yóò bá lọ ẹ tún lè pé 0911 3-4-8-9-3 lẹ́ẹ̀kan sí 0911 3-4-8-9-3 àbí kẹ́ ẹ pé 0916893 1000 ẹ máa bọ̀rọ̀ yín lọ pín mọ̀dà.
1: Ohun tó tọ́ tó dẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run òun ni wípé.
0: Ẹ jẹ́ àmúpè.
1: Hello.
2: Bàbá náà lè yá pikin náà lè yá bàbá o.
1: Ẹ kásán.
3: Ẹ kásán.
0: Ẹ kásán. Báwa ni orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
3: Ẹ jẹ́ orúkọ pé a ká ṣe ìjẹ́ mọ̀ wípé àwọn òbí ní ìwọ a máa sọ fún ọmọ wọn má ti ìsọdá orí ẹ o títí tí àdúrà yín ó fi gbà o ṣùgbọ́n wọn wà máa lo ọkọ ọmọ yẹn dìdì nígbà tí wọn bá wá rí pọpọ ọmọ wa mọ wọn wá lọ́ọ́ṣe máa wá ní ẹ̀jẹ̀ máa ní ẹ ó rò pé ilé ọkọ ti sùn ẹ báyìí níjọ́ kejì wọn nígbà pé kẹrù ẹ̀kúté ẹ̀dá wọn kí ẹ ní sí gbà wọn ẹ. Òbí gbogbo ọwọ́ òbí ló wà àtijọ́ tíyàn bá ti jáde tọ́kọ́ bá ti jáde àti tọ́mọ obìnrin bá ti jáde òun yóò fi hàn gbígbé ìyàwó yẹn oṣù
0: yàtọ̀ wájú
3: àti irú ọmọ tí wọ́n bí. Mọ̀dà amókí ní àdúgbò bàbá tó wà nínú
0: lórí
3: àpérò bẹ́ẹ̀ o.
0: Ẹ ṣe gan ni àdúpẹ́ sà. Àdúpẹ́ o.
1: Ẹ ṣeun.
0: Ṣé sà.
1: Òun gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ lọ. Nípa ọ̀rọ̀ ọmọ tó ń ṣe ìgbéyàwó, ojúṣe àwọn òbí ọkọ oni láti fẹ́ ọmọ yẹn fún wọn. Mo wá fẹ́ sọ àpẹẹrẹ èèyàn kan tí mo sẹ́ pé ó ṣe ìgbéyàwó fún ọmọ wọn. Ìjẹ́ mọ̀ yìí pé nígbà tí àwọn fámílì ìyàwó tí wọ́n máa mú ìwé dé, wọ́n ní wọ́n lọ gba ìwé yẹn lọ́wọ́ àwọn alága ni. Ohun tí wọ́n wá kọ síbẹ̀ yẹn wá ká mọ̀mọ̀ tó jẹ́ pé ìyá ọmọ yẹn kò ṣe ìgbéyàwó fọmọ rí. So bàbá ọmọ sì ti kú. So wọ́n wá ní pé kán mú list wà ní ilé ọkọ tó fẹ́ fẹ́ ọmọ yẹn. By the time tó máa gba list lọ́dọ̀ àwọn alága, list yẹn ti pọ̀ jù. Kò séyàn torí list yẹn tí ò sẹ́ pé list mà ti pọ̀ jù. Ṣé wọ́n fẹ́ ta ọmọ yìí ni kíní kan ká ṣàmà fọ̀rọ̀ gùn. Ǹjẹ́ mọ̀ nǹkan tí bàbá ọkọ ọmọ yìí sọ? Ó ní gbogbo nǹkan tí wọ́n bá béèrè lòun máa ṣe. Wípé torí wípé òun ò fẹ́ kó di ọjọ́ iwájú kí wọ́n wá sọ wípé ṣèbí gbogbo nǹkan tọ́kọ wípé wọ́n fẹ́ gbà fún ọmọ ṣèbí wọn ò san. Nígbà tó wá di àárín kan, ọkọ ọmọ ó wà òkè, ó wá sọ pé ṣé kò ń mú owó wá kóun fi ṣe. Bàbá ẹ̀ sọ pé rárá, òun máa gbìyànjú, Ọlọ́run á sì ràn òun lọ́wọ́, òun máa san gbogbo kinní yẹn. Ìjẹ́ mọ̀ pé wọ́n dẹ̀ ra gbogbo nǹkan tí wọ́n kọ sínú kinní yẹn tó pé tó yẹ pé ìgbà tó kẹ́rù yẹn sílẹ̀ gan nìyá ìyàwó tó wọ̀nyí pé àṣé nǹkan tó pọ̀ tó báyìí ni ó wà nínú list tí wọ́n gbélé o lọ́wọ́ tó ń kàn gbé fún wọn pé list lélẹ̀. Nítorí pé wọ́n mọ iyì ọmọbìnrin yẹn ni, wọ́n dẹ̀ fẹ́ jẹ́ kọmọbìnrin yẹn mọ̀ pé wọ́n value ẹ̀, wọ́n mọ rírì nǹkan táwọn òbí ẹ̀ ti ṣe fún. Nítorí náà tí ó bá jẹ́ pé ọmọ yẹn ó wà òkè, ọkọ ọmọ yìí tí mò ń sọ ó wà òkè, ó níṣẹ́ gidi lọ́wọ́, ó dẹ̀ lè rà á. Ṣùgbọ́n bàbá ẹ̀ sọ pé gẹ́gẹ́ bí ìlànà o, tradition o, nígbà táwọn máa ṣe ìgbéyàwó tàwọn, bàbá àwọn ló ra gbogbo àwọn nǹkan táwọn fi lọ fẹ́ ìyá ọmọ yẹn. Wípé so àwọn náà làwọn máa ra gbogbo nǹkan yẹn. Tí ó bá jẹ́ pé àwọn òbí yẹn ó kù díẹ̀ káàtó, wọn ò ní ipá láti lè ṣe. Ó bó ti wù kó kéré tó, ó yẹ kó wo wọ́n wà níbẹ̀.
0: Tọ́ba kọ bóyá iṣu 40 káwọn náà tiẹ̀ wá 20 rà. Káwọn náà tiẹ̀ ṣe
1: kò bá ṣe mẹ́wàá lágbára wọn ká. Wọ́n rà pé owó mẹ́wàá rèé nínú ẹ̀, wọn náà lọ́ba lọ fowó kun kó rà yòókù. Ìyẹn ló máa fi wà nínú ọkàn wọn pé èmi mo fẹ́ ìyàwó fún ọmọ mi. Ṣùgbọ́n tó bá ti di pé ẹ dàlé ọmọ yẹn lórí kó lọ máa ṣe, kò da tó.
0: Èmi rò bẹ́ẹ̀ náà lóòótọ́. Àmọ́ ibi tí nǹkan tó ń kọ mí lóminú ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ wípé àwọn òbí gan wọn mọ dúdú ọ̀rẹ́ ti sọ pé òun fẹ́ fẹ́yàwó báyìí. Pé wọ́n a máa dúró títí kan aṣọ tó máa wọ̀ títí wọn ni pé káwọn kọ̀ yọ lọ́jọ́ náà. Kò sí nǹkan tó fẹ́ bá a gbé ńbẹ̀ àtóúnjẹ àti ẹrù ìyàwó àti gbogbo ẹ̀ ọmọ yẹn ni ó ṣe gbogbo ẹ̀. Kódà gan owó tó máa ná òun ló tún fi sí wọn lápò.
1: Ṣé ẹ rí àwọn èèyàn wọn ò mọ ìtumọ̀ ẹ̀ ni. Ìtumọ̀ ẹ̀ pé ó ṣe ìyàwó.

0: bọ̀ padà sí orí ètò yín ètò wa ohun obìnrin ní ọ̀sán yìí látẹ̀ẹ̀kan lèmi àti queen mother mi láti wà nbí láti jọ ń pẹ̀kẹ́lu ọ̀rọ̀ oríṣiríṣi wo sì dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ẹ pè wá náà tẹ́ ẹ̀ ń bá wa dá sí ẹ rí nǹkan tá à ń sọ àwọn bàbá bàbá wa náà lọ tún pè wá lọ́n bá wa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ náà àwọn lọ́pẹ̀jù adúpẹ́ lọ́wọ́ yín torí ojú ọjọ́ wa ó ti ń sáré ìta tún fẹ́ mẹ́nubà ta sọ pé mẹ́nubà ká tó lọ ṣe ìsinmi ráńpẹ́ yẹn pí mọ̀dà mo máa rí nǹkan kan mà ní ebi mo máa rò bóyá orí eré orí ìtàgé nìkan lèmi ti máa ń ri wo èmi ò mọ̀ pé máa ń ṣẹlẹ̀ ní ayé wa yìí o tí mo rí fọ́nrán arábìnrin kan tó jẹ́ pé ọkọ ẹ̀ ẹni tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí tó jẹ́ pé ọgbẹ́ ọkàn wà ńbẹ̀ fún bàbá ọkọ gangan tí ọmọ wọn ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí àwọn lọ́wọ́ á ṣe léṣù lẹ́yìn obìnrin yẹn tó jẹ́ pé wọ́n fi ìkan tọ́kọ tẹ̀ kọ́kọ́ ṣe fún ọkọ́kọ́ kó wá lé ná wọ́n kó wá sínú ilé torí ọmọ wọn ló kọ́ bẹ̀ ó sú mi o wọ́n wá tún wá mú ẹ̀gbọ́n ọkọ tó ṣaláìsí dání àti ìyàwó rẹ̀ gùn ẹ̀ wọ́n wá gbé bẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fìtìná tí ilé ayé arábìnrin yẹn èmi rò bóyá wọ́n rò pé tọ́ bá ṣe wí ó lọ arábìnrin ti bímọ méjì o ti bímọ méjì fún ọkọ ẹ tó ṣaláìsí ẹ ti ẹ wò yẹn nígbà tó ti ẹ tún wáyá mo tún wá rí fọ́nrán kan ọdún ọ̀nà wọ́n ti sọ pé wọ́n ti fi ọwọ́ òfin wọ́n ti fi gbé bàbá mo ti ẹ tún wá rí fọ́nrán wọn tó jẹ́ pé wọ́n tún wá lọ sí ẹnu àgọ́rọ́dì gate yẹn tọ́tù ẹ̀ wá wọ́n ti lágàràgodo wọ́n ti arábìnrin yẹn bọ́tà àtàwọn ọmọ wọ́n wá ti wọ́n wá rìn bí ológun lọ inú wọn dákun pín mọdà
1: ṣé wọn ṣe ìdárò pé ọmọ wọn
0: lọ ni ó tiẹ̀ súnmi àwọn pín mọdà ṣé irú nǹkan bẹ́yẹn tiẹ̀ sì máa ń ṣẹlẹ̀ báyìí nǹkan tẹ̀mí mọ̀ pé àwọn mọ̀lẹ́bí lèmi tiẹ̀ máa ń wò pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ṣe àwọn pé tí a bá tó bá jẹ́ pé wọ́n ní bóyá ẹ̀gbọ́n arákùnrin tó kù yìí yóò lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ a ṣe lè sọ pé àbí bóyá àbúrò ẹ̀ káṣẹ̀ máa lọ ẹ̀gbọ́n tó rọ̀hún náà ẹ̀gbọ́n gan kálábùrú ọmọdé dẹ̀ lárákùnrin yìí o ọlọ́run kàn jẹ́ kó jẹ́ pé ọwọ́ ẹ̀ ti jí sí kinní ẹ̀yin wá jẹ́ bàbá ẹni tó bímọ ẹni tó ṣaláìsí ṣé ẹ̀ ti ẹ̀ dárò pé ọmọ yín ṣaláìsí rárá ni ọ̀sẹ̀ kan pété pé ẹ̀ ti ẹ̀ fóbìnrin yẹn gan kó ti ẹ̀ dúró ìṣúpó 41 days àbí how many days lọ fi ń ṣe ké kinní ọ̀sẹ̀ kan ẹ ti wá bẹ̀rẹ̀ sí ní fìtìná tí ẹ dákun pín mọ̀dà ṣé irú nǹkan bẹ́yẹn sì wà láwùjọ wa ṣá
1: ó sì wà nǹkan tó dẹ̀ wà bẹ́ẹ̀ òun náà ni wípé òye àwọn èèyàn tó bó ti tọ́ àti bó ti yẹ ni àti pé èmi fẹ́ wò wípé kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láàrin àwọn ọkùnrin kan ṣerú nǹkan tí bàbá yẹn ṣe mo mọ̀ pé a ti máa ń rí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ pé bóyá àwọn mọ̀lẹ́bí lè dìde pé wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n bàbá ẹni tó kú gangan tí ó dẹ̀ jẹ́ wípé kò tiẹ̀ tún tí ì pé ọ̀sẹ̀ kan àbí kò tí ì ju bí ọ̀sẹ̀ kan lọ ìyẹn kò ṣe nǹkan tó jẹ́ pé ó bójú mu nǹkan tó wà bẹ́ẹ̀ o náà ni wípé wọ́n ní pé ìmọ̀ràn tí wọ́n máa ń gba àwọn èèyàn ní ìsìn òní wípé kò bá jẹ́ wípé ọmọdé lèèyàn tí ọlọ́run bá ti gbé nǹkan àgbà fún yàn téèyàn bá ti ní àwọn nǹkan kan tàbí nǹkan méjì tó jẹ́ pé èèyàn mọ̀ pé ó tọ́ kéèyàn ṣe kéèyàn ṣe àkọsílẹ̀ kéèyàn ṣe wíìlì bí ó ṣe fẹ́ jẹ́ kí àwọn èèyàn ṣe lẹ́yìn tí èèyàn bá ti lọ ọlọ́run ní jẹ́ kéèyàn jẹ́ ẹlẹ́mìí kúkúrú ṣùgbọ́n pẹ̀lú gbogbo òrírí téèyàn rí eléyìí tó máa ń dùn mí ni ẹni tó jẹ́ pé ó ti ní ọmọ tó ní ìyàwó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà gan ẹ mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ ọkọ àti ìyàwó ni wọ́n jọ ní gbogbo àwọn nǹkan yẹn ṣùgbọ́n torí pé obìnrin bóyá ó bu ọlá fún ọkọ ẹ̀ ẹ wá ń wò wípé ọkùnrin yẹn ló ní gbogbo àwọn nǹkan yẹn lẹ wá gbà ẹ gbà kúrò lọ́wọ́ ibo náà fẹ́ jẹ́ kọ́ arábìnrin yẹn lọ ní ọmọdé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó kó lọ́wọ́ tí wọ́n wá lé jáde ẹ mọ̀ pé àwọn nǹkan tí kò tọ́ ni ó dẹ̀ nǹkan tó jẹ́ pé ó sì ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ sọ wípé bóyá lórí kìíní ilẹ̀ tí ń wò àwọn nǹkan tó sì ń ṣẹlẹ̀ ni.
0: Àmọ́ nísìnyí tí ìjọba ti dá sí ṣé ẹ̀yin rò pé bóyá ó ní òfin kankan tó de pé birú torí èmi ń wò pé ọwọ́ òfin tó fi mú wọn pé àwọn ọlọ́pàá lọ gbé bàbá yẹn pé kò ní ní ẹni ìtumọ̀ kankan torí wọn padà.
1: Ó dàbí pé àwọn ẹ̀ka kan wà tó jẹ́ pé
0: àwọn activists
1: àwọn máa ń dá sí irú nǹkan báyẹn àwọn tó máa ń gbèjà ẹ̀tọ́ èèyàn tó máa ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn nípa gbogbo irú nǹkan báyẹn àwọn náà wọ́n máa dá sí nítorí pé ó yẹ kí obirin yen ko ni awon eto gege bi obirin to ba ti eje wi pe omo yen o ni opolopo nkan o ye ko ni nkan ti o fi ma so nipa eto tomo obirin yen to je yawo ati awon omo ko to di pe mo le bi ma wa se nitori pe ko won ki fi owo ofin mu awon eyan o lawon eyan ma fi nse be ti won ma fi royi pe awon lawon ni ebi awon lawon le se nkan to wu won ni isin awon eyan o ye ko mo yi pe ofin wa to je pe o le gbe won ton ba se awon nkan ko to tori nkan ti o to lele
0: amo e so nkan kokan to ti e wa kan ninu pe lo to a ro pe boya nkan be yen ma sele o amo e so nkan kokan pe mo fe ke tu ba wa yona na pe teyan ba ti je tin ba gbo yin ye teyan ba ti je yan kan to je pe o kere o to be ti mo pe owo e jisowo pe keyan sa akole elomi ma ro boya akole pe se mo ti fe se mo ti fe ku ni
1: sheri eru ku lo ma ba gbogbo eyan ba de fe ba ko ha ku lojo kan o wa tona wi pe keyan se akosile bi won se pin ogun eyan ju wi pe ko kan dede se eyen ma wo opolopo awon eyan lo je pe ki se pe boya won saisan tele tele ni e ma awon eyan ma wo yi pe tori ko siki ni o fi se sugbon ni isin yi bo se omode ni bo se agbalagba to lon ba ti bless eyan to ti ri pe o ti ni dukia bo ti wu ko kere mo
0: kati e ma soro kati e menu kuro ni ito awon boya baba pe kini ati ri awon opolopo cases to je pe awon to ti e ti dagba gan to je pe won o to le won kan to salaisi to je pe nkan ma wa sele te ti mo pe te ba se ti je ti nda laya meji alaya meta te ti nse kini kan yato si yen gan mo ri case kan to je pe iya kan na baba kan na to je pe baba salaisi to ku pada di wahala
1: nkan to da boye yan je odo boye yan je agbalagba ti olodun ba ti bukun wa e je ka gbianju ka se a le ma mo ba se le lo about it ta se le se ona ta le gba e je ka bere lowo awon eyan nitori teyan ba ti n bere o ma je ki eyan na mo nkan to ye ki eyan se teyan ba lo ba awon agbejoro nisin teyan ba salaye bayen won a funyan ni idari bi pe teyan ba de ru eji bayi awon nkan bayi e le se bayi be ba de tu ti se na be ba tu se ni si le ma update ye le ma tun na ma tun ko ati le je ki o wa bo ti to ati bo ti ye nitori pe ko da keyan sise ko wa je pa awon kan awon ti won o mo bo se sise oko obirin yi ni sin gbogbo gba to nsise to ba te se ko gan nikan gan ni o ni gbogbo nkan yen ko ma ya pe yawo e da si se bi yawo e wa pelu e o fi lokan bale lo fi le se awon nkan to se yen so o ye ki o ni anfani to omobirin yen na ma je
0: ito te tu wa dun mi to tu ko mi lomi ni yato si oro ile yen won te tu so pe ni aarin ose kan awon molebi baba yi ati awon won ti ta awon nkan kan
1: won ti ta awon nkan ni
0: moto loko to fe to fe to ti fe ta
1: yen ni pe o ye ki won fura si won gan o ye ki won fura
0: won se investigation tori o ti yaju se won ti ni lokan pe yo
1: lo ni abi kilode ti o fi wa se bayen o ye ki won kon fura si
0: ati pe emi nu mi ti edun fun iru awon oro bayi se mo pe oro molebi ni looto amo aye ti di aye pe ka mo soro soke keyan ma dake tori ta ba wo dada ikan ti o je ki awon to awon activists yen ko se mo paye ti di aye social media igba ti oro nja rere laarin arabinrin ati baba oko e ti won so pe boya koko kuro le ko ohun se fonran lo gbe si ori kini inu mi si se ra wa omo Nigeria so ba ti di pe boya won fe re eyan je abi boya sa ti gbe sita tawo eyan ba ti be fenu si bayi gbogbo e ma se o ma lo bi o ma won ma wa ojutu si olorun ba sanu wa ni bayi o
1: e je ki a gbadura bi pe ki olorun jo ko ma je ka fi eru wa sile so eyan ka gbadura ko lo ma je ki iku to ya
0: ko
1: pa wa tori omokunrin ti o salaisi nisin omode ni mo ri pe omo odun meji di ni ogbon ni iyawo e so ko si bi oko e se le dagba to na odo na lomokunrin ran ma si je to wa jo lohun pe iru baba omo yen lo ye ko si je pe ki won si ma si pe fun won wi pe eni to ye ko si eni to ye ko se yin yin on lo lo yi
0: erora
1: yin le wan dadu ogun omo eleyi
0: ko to ti ni lojuju o le gan o po
1: ke o de nsele o nsele o de ti sele ri sugbon iru awon eyan bayi ki ni ki won ki olorun ma fi owo to won ni okan ki won ma ro wi pe eni to ni nkan fi sile se eni to jogun e na ni oni fi le ni nitori pe ai la ro jinle ai ni imo wi pe ojo kan na awon na ma fi kini yen sile o lo nfa to je pe won fi n jaduru si nkan mo omo won
0: eh adupe lodo olorun oba adupe lowo olorun adupe lowo gbe yin te ba wa da seto loni o ku moda eh oju ojo wa tin sare ba mi sare dawire fawon eyan
1: eh opa pataki fun gbogbo eyin ololufe ohun obirin ti e ti pe wole ni ori eto ni osan yi papa julo eyin baba wa nkan ta so ngba ta ma bere eto lekan niyan ani awon baba wa gan ni won ma npeju sori eto yi won si ma je iwuri won ma se iwuri fun wa lori eto yi wipe awa nikan ko la nda eto yi se lagbara olorun atun ni pade ayo ni ose to nbo oruko temi ni eludipo oluakemi queen mother ese gan ni
0: ese gbogbo eyin te gbo wa gbo eyin ololufe kan ni kan gago ma gbe wa shede 89.3 FM ese gan ni o te mo gbagbe pe te ba fe so ni gbo wa lori kankan nu awon eto wa be fe polowo oja kan tabi omiran aye si sile fun yin lati se be o egbe kini iwa wa lo kan o ni owo ti o gani lara rara owo da ko mu eje ka ma ma fe le se lo o titi di ose to nbo gbo eyin ara ale oruko temi o yi pada olaun mi omo layo kwa yan ni ile odebodi la so wipe ire ati ayo na la fi pade ni ose to nbo ire o

0: Ìfilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kiri kiri tí wọ́n ń pọn yìí? Wells Radio 89.3 FM. Kàn ga agbẹ́ má gbẹ.

kànkà wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànkà agbẹ́mágbẹ́.

ká wo ni gbogbo ayé ń dàdìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

mú kí yín ẹ̀ka alẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ìlàmúwa fún yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu pàrọwà sí ikọ̀ ìbáraẹnisọ̀rọ̀ láti mú ìmúgbòòrò dé bá ìkànsí ará ìlú. Ìjọba àpapọ̀ ṣe àfilédè àwọn oògùn ìbílẹ̀ méje fún àrùn jẹjẹrẹ àti àwọn àrùn míì. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbèrò ṣíṣe àfilédè ìgbìmọ̀ ìpolongo ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú APM. Àjọ tó ń bójútó ètò ìdìbò tẹ́ a mọ̀ sí INEC tako èsì ìròyìn lórí àtúntò àsìkò ìpolongo ètò ìdìbò tọdún 2027. Ilé ẹ̀kọ́ Golden Berry pàrọwà sí àwọn akẹ́kọ̀ọ́ jáde láti tọpasẹ̀ ọgbọ́n àti ìwà bí Ọlọ́run. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti pàrọwà sí àwọn ọmọ ikọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àpapọ̀ nílé ìjọba nílùú Àbújá láti ṣètò ìrólágbára fún ìkànsí ará ìlú àti ìkànnì pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àǹfààní sí àwọn ìròyìn àtìgbàdégbà nípa àwọn ètò ìlànà ìjọba. Gẹ́gẹ́ bí ìṣèjọba rẹ̀ ti ṣe ń ṣàmúlò àwọn àǹfààní tó wà nínú ọrọ̀ ajé àti ètò ààbò. Ẹni tí ṣe mínísítà fẹ̀tọ́ ìròyìn àti ìlanilọ́yẹ̀ àpapọ̀ ìyàn Alhaji Muhammad Idris lẹ́ni tó lọ́wájú ikọ̀ náà ṣàlàyé àwọn nǹkan lè tán sọ pẹ̀lú ààrẹ nínú ìpàdé náà. Pẹ̀lú àlàyé wípé ààrẹ ṣe àfihàn ìgbọ́kànlélẹ̀ tó ni nínú àwọn ìgbésẹ̀ tako ètò ààbò tó mẹ́yẹ̀, eléyìí tó kíyàmọ́ rẹ̀ mọ́ ìdúró dédé àwọn òṣìṣẹ́ elétò ààbò lábẹ́ ìdarí rẹ̀. Nínú ìgbésẹ̀ lórí ìgbélárugẹ ìpèsè ogun lábẹ́lé, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àfihàn àwọn egbò igi ìbílẹ̀ méje, eléyìí tó wá láti ọwọ́ àjọ tó ń rí sí ìdàgbàsókè ogun ìbílẹ̀ lórílẹ̀-èdè yìí, eléyìí tí a mọ̀ sí NNMDA, fún títọ́jú àwọn àìsàn bíi jẹjẹrẹ nǹkan ọmọkùnrin, ọgbẹ́ inú, ẹ̀jẹ̀ ríru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọ NNMDA ṣàlàyé wípé àwọn egbò igi lè tó lé ní 22 ló ti di pípèsè láti ara àwọn irúgbìn lábẹ́lẹ̀ láti ọdún 2023 láti kojú àwọn ìlera lábẹ́lẹ̀. Ẹni tí ṣe mínísítà fún ọgbọ́n àtinúdá, ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ Dókítà Kismi Ude ó ṣe àfihàn àwọn egbòogi náà lásìkò àbẹ̀wò eléyìí tó ṣe sí àjọ náà nílùú Èkó lánàá. Ó ṣe ìpàdé pẹ̀lú àwọn míì tọ́rọ̀ kàn pẹ̀lú àlàyé lórí ìgbáradì ìjọba àpapọ̀ fún àtìlẹ́yìn àjọ náà pẹ̀lú ìlérí lílọ́wọ́ nínú ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò eléyìí tó jẹ́ ti àjọ ọ̀hún. Ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin lè tó ń ṣe ìwádìí ìṣọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ lórí ìdàgbàsókè ìdásí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ilé ìtàn tako ìyẹ́ ìtamọ̀ sí PFIPC ṣíṣe àpèjúwe ìwé ìgbanisíṣẹ́ ilé ìtàn fún Adeniyi Adeyemi gẹ́gẹ́ bí ayédèrú alága ìgbìmọ̀ Yusuf Gadi ló sọ eléyìí di mímọ̀ lónìí lásìkò ìtẹ̀síwájú ìwádìí lórí ọ̀rọ̀ náà nílùú Àbújá. Pẹ̀lú àlàyé lórí wípé olórí àjọ tó ń rí sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ abilékọ DDS Tawasin Jaake lè tó yọbọmbọ síwájú ìgbìmọ̀ náà lónìí gbà wípé ayédèrú ni àwọn ìwé náà. Tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́jọ́ ajé tó kọjá ní ìgbìmọ̀ ọ̀hún kẹ́gàn ìṣọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ náà wípé kí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá kó rí pé òun mú Adeyemi wá sí iwájú àwọn ìgbìmọ̀ náà láàrin wákàtí 48. Bó tilẹ̀ jẹ́ pé Adeyemi kò tí ì yọjú síwájú ìgbìmọ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ ọmọ oyè sípò ààrẹ
labẹ àsíá ẹgbẹ òṣèlú Allied People's Movement tí a mọ̀ sí APM onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ní ìrètí wà wípé yóò ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ipò gómìnà àti ààrẹ ẹgbẹ òṣèlú náà lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 21 oṣù keje ọdún 2026 nínú àtẹ̀jáde kan tó jáde lónìí láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ètò ìròyìn ìyíhùn Sulaiman Ọláríwájú tó ṣàlàyé ìlànà lẹ́yìn tí ètò hàn tí yóò fi wáyé pẹ̀lú àlàyé wípé ẹni tí í ṣe alága àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ yìí alàgbà Nureni Adeniran ni yóò jẹ́ adarí ìpolongo ipò ààrẹ àti fún ti ipò gómìnà ẹgbẹ́ òṣèlú náà. Àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti tako èsì ọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára lórí àtúnṣe ìlànà àti àsìkò ìpolongo ètò ìdìbò fún ìdìbò gbogbogbò tọdún 2027. Ẹni tí ṣe akọ̀wé ìpolongo àgbà àjọ náà Adédáyọ̀ Ọ̀kẹ́tọ́lá ó ṣàlàyé lónìí wípé àjọ òun kò tí ì fi àsìkò ìpolongo míì síta wípé ìrọ́ pátápátá tó jìnà sóòótọ́ ni ìròyìn náà. Ó wá pàrọwà sí àwọn iléeṣẹ́ tó ń gbé ìròyìn síta àti aráàlú láti ṣe ìwádìí lórí àwọn ìròyìn tó bá gbọ́ lọ́wọ́ àjọ náà dáadáa.

0: Àwọn akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ Golden Bell tó wà ní agbègbè Ológun Ẹrú ní Ẹlẹ́yẹlé tuntun nílẹ̀ Ìbàdàn. Ìní wọ́n ti pàrọwà sí láti lépa ọgbọ́n pẹ̀lú dídúró ṣinṣin nínú ìgbàgbọ́ nínú Ọlọ́run. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń bọ́ sí ìpele míì nínú ìrìn àjò ẹ̀kọ́ wọn. Àrọwà yìí ìlú wà láti ẹnu adarí ilé ẹ̀kọ́ náà, abilékọ Bọ́ládalẹ́ Akárùmẹ̀, lásìkò ayẹyẹ òpin sáà ilé ẹ̀kọ́ náà lè tó wáyé lánàá. Alága fún ilé ẹ̀kọ́ ọ̀hún, olùṣọ́àgùtàn Lawrence Akárùmẹ̀, ó ké pe àwọn òbí àti alágbàtọ́ láti mú àwọn ọmọ wá sí iwájú sí ilé ẹ̀kọ́ náà pẹ̀lú ìdánilójú ètò ẹ̀kọ́ tó yè kooro pẹ̀lú ìlànà Ọlọ́run.
1: Ilé ẹ̀kọ́ ọ̀dọ́ wa, a ní àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé a lè sọ pé they are some of the best ní ìlú Ìbàdàn. Apart from pé àwọn akẹ́kọ̀ọ́ wa dá, a tún ní environment agbègbè tó jẹ́ pé tọmọ gan bá wá síbẹ̀, inú ẹ̀ á dùn àti kẹ́kọ̀ọ́. Ibẹ̀ rọrùn, a tún ní àwọn facilities, a ní computer, encourage wọn náà kan ṣe sports.
0: Nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tiwọn, ẹni tí ṣe àlejò pàtàkì níbi ètò náà, onímọ̀ ẹ̀rọ Abiodun Fìjàbí àti ìyá ọjọ́ náà, ajínrere obìnrin Lillian Bademosi àti àwọn òbí, wọ́n kí àwọn akẹ́kọ̀ọ́ jáde náà kú oríire.
2: Ẹ má jẹ́ ká gbàgbé wọn, ẹ má jẹ́ ká pa wọn tì, ẹ jẹ́ ká múra gidi pé ìgbà ọlá ó máa da jẹni lọ fún àwọn ọmọ yẹn. Dẹ̀n fún àwọn ọmọdé yìí, ẹ múra kẹsọ pé àwa máa yàtọ̀, àsìkò tí wa máa yàtọ̀. Ọlọ́run fún wọn náà ṣe o.
3: Orúkọ tèmi ni Abiola Bangbose. Mo jẹ́ bàbá fún head prefect boy fún class tí ó ń jáde lónìí. Ìmọ̀ràn mi sí wọn fún àwọn tí ó ń jáde lónìí ni pé kán rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe, kán má jẹ́ kí ẹ̀rọ ìgbàlódé kọ̀m̀pútà àti artificial intelligence tán pè ní AI kó jẹ gàba ní ọkàn wọn.
4: Orúkọ mi ni Mr. Lola Saka. Kí wọ́n jẹ́ ọmọ gidi ní gbogbo ibi tán bá ti ń bára wọn, kán jẹ́ aṣojú iléèwé tán ti ń kúrò yìí, kán jẹ́ aṣojú rere ní gbogbo ilé ẹ̀kọ́ gíga tí kọ̀ọ̀kan wọn bá ń bára wọn.
0: Ayẹyẹ òpin sáà àti ìfúnni ní àmì ẹ̀yẹ ilé ẹ̀kọ́ ọ̀hún ni ló jẹ́ alárinrin. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tún máa lọ ẹgbọ́ àwọn kókó ká mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmọ́ wá fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti pàrọwà sí àwọn ọmọ ikọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àpapọ̀ nílé ìjọba nílùú Àbújá láti ṣètò ìrólágbára fún ìkànsí aráàlú àti kán rí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àǹfààní sí àwọn ìròyìn àtìgbàdégbà nípa àwọn ètò ìlànà ìjọba. Gẹ́gẹ́ bí ìṣèjọba rẹ̀ ti ṣe ń ṣàmúlò àwọn àǹfààní ilé tó wà nínú ọrọ̀ ajé àti ètò ààbò. Nínú ìgbésẹ̀ lórí ìgbélárugẹ ìpèsè ogun lábẹ́lé, a máa fún yín pé ìjọba àpapọ̀ ti ṣe àfihàn àwọn egbòogi ìbílẹ̀ tó tó méje. Eléyìí tó wá láti ọwọ́ àjọ tó rí sí ìdàgbàsókè ogun ìbílẹ̀ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NNMDA fún títọ́jú àwọn àìsàn bíi jẹjẹrẹ nǹkan ọmọkùnrin, ọgbẹ́ inú, ẹ̀jẹ̀ ríru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A mẹ́nuba wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ ọmọ ìyèsípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tí a mọ̀ sí APM, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ní ìrètí wà wípé yóò ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ipò gómìnà àti ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú náà lọ́jọ́ Jímọ̀ tí í ṣe 21 oṣù keje ọdún 2026. Àwọn afúnyín pé àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC ti tako èsì ọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára lórí àtúnṣe ìlànà àsìkò ìpolongo ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Lákòótán, a mú àfihàn pé àwọn akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ Golden Bell tó wà ní agbègbè Ológun Ẹrú ní Ẹlẹ́yẹlé tuntun nílẹ̀ Ìbàdàn. Ìní wọ́n ti pàrọwà sí láti lépa ọgbọ́n pẹ̀lú dídúró ṣinṣin nínú ìgbàgbọ́ nínú Ọlọ́run. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń bọ́ sí ìpele míì ninu irinajo eto eko won. Akojopo ati atuto iroyin te gbo ilowa lati owo Kemisola Williams. Ayewa lati ma gbo wa ni awon ojo opo ibanidore wa gbogbo at West Radio 893. Etule ma gbo wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page. Ele ma gbo wa loju utakun agbaye www.westradio893.com. Etule ko si yara iroyin wa lori ero epe abi loju opo WhatsApp loju opo 0916893 2000 0916893 2000. Temi tope Olawole ni oruko temi. E seun te n gbo wa Olorun yo bukun yin oran ayo lasun.

onílé mòbodè kí n tó wọlé o ajá o ṣùpá ni mí mòbodè ọlọ́run bàbá mi. Torí pé ewúrẹ́ tó wọlé tí ò bodè ó dẹran àmúṣẹ́bọ o àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀lú tí ò bodè ó dẹran àmúbọ̀ ṣá. Kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ àkọ́dá ayé ìbàrẹ́ o aṣẹ̀dá ọ̀run ìbàrẹ́ o. Ọba mi bẹ́bẹ́bẹ́ tó ti ń bẹ tó ní mọ́ bẹ ìbàrẹ́ o. Ọ̀wàwàwà tó ti wà tó ní ká túmọ̀ wà ìbàrẹ́ o. Pátápátá lápẹrẹgẹdẹ ògo òjì kan lùkan pa ọba mi òwò kan díkan yẹ. Kábíyèsí rẹ ọlọ́run olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o. Ògbéni níjà kẹrù ó bo níjà òbẹ́ni kan jà tọwọ́ bọ̀ gbogbo ara lé lójú. Ìwọ́ ló gbé ìjà àwọn ọmọ Ísírẹ́lì ìjà ń jọ́ sí òun tójú Fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bàdágún omi pupa. Kábíyèsí rẹ ọlọ́run ọba ọlọ́run mi ìbàrẹ́ àkin nínú ilé àkin lójú ogun àrúdẹ́dẹ́ ọlá ọba mi àrúdẹ̀dẹ̀ ọlà aláàfin àjọbọ̀ àṣúdẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ òkè dolóìgbani ti ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì. Kábíyèsí rẹ ọlọ́run ọba olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o. Ìwọ́ ní ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù ba ẹ̀rù lẹ́rù. Ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọ́gbó lọ. Ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ ọlọ́run ọba olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o. Ẹ̀rù ẹ̀ ń bà mí ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn. Ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ó gbáyé sórí omi kò jìn rí. Ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ó ta súnmọ̀ bí ẹni ta sọ kò jálulẹ̀ rí. Bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbé dúó. Kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún oúnjẹ gbígbóná oúnjẹ tútù kò débi ọmọ ń dé o. Ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọba olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ ìwọ nìkan lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún. Ìwọ nìkan laládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣí fìlà fún. Ó fọba jẹ òtún rọba lóye kábíyèsí rẹ ọlọ́run olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o. Arúgbó ọjọ́ adàgbàmọ́tì adàgbàmọ́tẹ́ adàgbàmọ́tẹ́ wọ̀rọ̀kọ̀. Òótọ́ òkú fi ń ṣàgbára gan kò yé èèyàn. Ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọba. Àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì ó. Bó bá wọ̀ ó ṣe tẹlòmíì bó bá sì tún wọ̀ ó ti tẹlòmíì. Ta ni ó àbíọ́lẹ̀ rẹ̀ bàbá ta ni yóò dọ́lẹ́jọ́ olódùmọ̀rẹ̀ kò sẹ́nìkan. Àlẹ́rù ẹ̀ ń bà mí ṣẹ́.
Iwọ lo n gba agbara lọwọ alagbara ti n fi agbara ayọ ni lẹnu. Iwọ la kọ mọto ṣeka lẹyin. Abese re Olodumare. Ọlọrun ọba mi ibare. You are the God who is, and you are the God who is to come. O timbe, o wa, o si to ma be. Kabiyesi re Olodumare. Olorun oba mi ibare o. O gagaga, o fefefe, o gungungun. Bo se ga bo se fe bo se gun to lorun o se gba o borun o se gba o be na laye yi o gba o aforun se le o faye se apoti ti se o gbo aye pata wa dabi elenga waju re oba mi oke abiyesi re olorun Olodumare ibare o apata para agbara ina jonirun Oba wo me po le pe o ni akoko ninu ina. Bo ba se tun wo me po le pe o ni ekerin ninu ina o. Atakoko atekerin iwo ni ina ti njo igbe ti igba o serun. Abiyesi re Olorun oba. Olodumare ibare. Damo dagbere lori eto yi njejo. Bo ni bo ba do ni ka tun jo pade. Oro temi so lai ha jejo en ko yi abale mi da o olohun oba mi lo ba nlu lo nte igba se ki ma ton yin laarin jejo ti mo nsoro opo ojo lo ti ro ti le ti fi mu opo iji lo ti ja olohun oba mi oke ni o je ki ja yo gbe wa lo en ko yi Ewura le nwo alapata mi bi ikoku ni Aguntan ode nwo alapata mi bi ikorun ni Iwo to meda ye nwo awodi oke mi ni bi ko dalapa ori eye ni nkeye yo Ota ni ndome ya lokun awon won ndome ya loro awon wo ni ko le o waja awon na won o tun ni ko loko wa mu Amori eye ni o peye o Baba mi oke lo gba kata lowo alakiti won loju won ba mo o gba popo lowo ni popo fi form ni popo lori popo to ni popo gbodo soro to ni popo gbodo gbin abiyesi re Olorun oba Olodumare mo se ba re o lo je ni toluwa ni le aya atekun re o ti fi idi re sole sori okun o si gbe kale lori awon isan omi Tani yo gori oke oluwa lo tabi tani yo dombi mima re. Ento ni owo mima ataya funfun. Enti o gyo kan re soke si asan ti o shini ba wambura eton. Oni yo ri ibokon gba lowo oluwa ti o dodo lowo lorun igbala re. Eye ni ra won tin se aferi re o tan se aferi re olorun Jakobu. Oni egbore yi soke eyin enu ona ka gbe yin soke eyin lekun ayeraye oba ogo fe wole won wa bere pe ta ni oba ogo yi ololuwa to le to si ni agbara ni oluwa to ni agbara ni ogun egbore yi soke eyin enu ona ka gbe yin soke eyin lekun ayeraye oba ogo fe wole ni o ta loba ogo yi oluwa awon omo ogun na ni

Ẹ̀ka alẹ́ o, gbogbo ọmọ Nàìjíríà, ẹ̀ka alẹ́ lọ́ọ̀dẹ̀ yìí. Ẹ̀ka alẹ́ o ní gbogbo bí tí afẹ́fẹ́ ohùn mi ń fẹ́ dé lálẹ́ tòní. Ṣé àlàáfíà ni mo bá yín? Ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ báwa náà ṣe wà o. Ọ̀dọ̀dọ̀bí tọ́ a gbọ́ wìrìnwìrìn lálẹ́ yìí. Ẹ dákun ẹ mọ́ kó ń di rédíò yín kó tó dariwo ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ o. Lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá ṣe ìtìgbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí. Àwọn ọlọ́gàá ọlọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan Stephen Ige òní ọlọ́wọ́ Bọ́tìn ní fún sáà tá a wà yìí o. Lórúkọ àwọn èèyàn yìí òní èmi Olúgbẹ́miga Ọmọ́tọ̀ṣọ́ Your Radio Apostle is here again. Kó tó dariwo lè tò ẹ̀ńdẹ́ ń bẹ̀ wọn ò jàre ẹ̀kú kalẹ̀.

0: ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi má ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọn lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ yóò ti máa yanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ láti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Kó tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ó gòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdáná ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹmẹga ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé abẹ́ mọ̀ pẹ́ni tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni rédíò àpọ̀sọ̀ lórí ètò kó tó dariwo ẹjẹ́ àjọ gbọ́. Ètò yìí fún àwọn tá à ń ni lára, àwọn tá à ń pọ́n lójú, àwọn tá à ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n. Àwọ̀ láàrin tọkọtìyàwó, àwọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, alájọgbé àtàládùúgbò. Bọ́rọ̀ ọ̀hún bá ti dórí ètò yìí kó tó dariwo, ẹ̀dákun ó ti di ìyànjú náà nu. Torí bá méjì kọ́ iṣẹ́ tọ́lọ́hun ọba mi òkè tó gbélé wa lọ́wọ́ ni ohun tó ní káwọ̀ ó mọ ṣẹ̀nù iṣẹ́ ẹ̀ríjú tiwa ni àwa náà kọ́ ọlọ́hun ọba òkè òun náà níṣẹ́ ń bá wa ṣe. Àti gbogbo àwọn tọ́lọ́hun kó tìwá tí wọ́n fọwọ́ tìwá lẹ́yìn tí wọ́n bá wa dá sọ́rọ̀ náà. Bàbá rẹ̀ tá à ń fi ẹ̀tọ́ rẹ̀ dùn, àwọn tá à ń fi ọwọ́ ọlá gbá lójú ni wọ́n bá ti sáré dórí ètò yìí ní kàbàkàbà. Àwọn ó gba ìtọ́ wọn padà. Àwọn tí sì ń fọwọ́ ọlá gbá wọn lójú wọn ó fi mú kàtà òfin. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi òkè kò fẹ́ yàn jẹ́ kò fẹ́ ká máa yanra wa jẹ. Ọlọ́run ọba mi òkè kò fẹ́ bẹ́ẹ̀ pé ká máa pánra wa lójú. Ètì a rí ètò ìdáǹdè fáwọn tá à ń ni lára rèé. Ètò ìṣẹ́gun fáwọn tá à ń pán lójú rèé o kó tó dariwo la pé. Àmọ́ ẹ jẹ́ kí n ṣé báyìí, ibi tá à ń lọ lálẹ́ yìí, ibi ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ni. Ọ̀rọ̀ tí mo ti gbé wá rí, àbẹ́ ti gbàgbé ọmọbìnrin kan ọmọ ọdún mẹ́rìnlá tó sáré wá sórí ètò yìí pé ẹ dákun o, ewu ń bẹ lóko lóńgé gan báyìí ewu ni. Àwa bí ọmọ ń léèrè pé dáko kí ní ń ṣẹlẹ̀ rí. Ó ní ìyàwó bàbá òun àbí wọn ṣe gbọ́yàwó bàbá. Mo ti mọ̀ pé nǹkan ti rọ́lù wọn nínú mọ̀lẹ́bí ọ̀hún o. Ó níyàwó bàbá òun ló mọ̀ dójú lóhun. Àbò ló ṣe dójúlé ọkẹ̀. Ọláwọn iṣẹ́ tí ò lè rán mọ rẹ̀ ní ràn òun. Débi wípé àlọ́jọ́ kan ó ti òun síta láàjì. Títì tó ti òun síta òun bọ́ sọ́wọ́ àwọn gidi gan ń kú. Àwọn ọkùnrin tó sàn ogun wọ́n sì kí òun mọ́lẹ̀. Wọ́n ṣe òun bí ò ṣe dà kí n mo gbọ́ sí. Ètí mi náà wọ̀n-wọ̀n-wọ̀n. Abiamọ wo ni ó gbọ́rọ̀ yìí? Tí ò ní sọ pé mọ̀ nìṣó níbẹ̀, yálọ́jọ́ fojú sùnùkùn wò. àfojúsùn nùkùn wọ̀rọ̀ wọn ò mọ̀ ránṣẹ́ sí bàbá rẹ̀ àti ìyàwó bàbá rẹ̀ mọ̀ ránṣẹ́ sí ìyá rẹ̀ pẹ̀lú. Ọjọ́ tí bàbá rẹ̀ àti ìyàwó bàbá rẹ̀ wá, ìyá tí ò wá. Àmọ́ ọjọ́ tí bàbá ọmọbìnrin ìyá ọmọ ọdún mẹ́rìnlá kàn sí wa, tí ìyá tó pè ní ìyàwó bàbá òun náà kàn sí wa, ìmọ́lẹ̀ tó tàn sọ́rọ̀ òun díẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan rí? Gbogbo ẹ̀yìn abiamayé tẹ̀ ń gbọ́ mi láṣẹ Olódùmarè ẹ̀ ní fojú sunkún ọmọ o.

0: 错我也一件说八八八处理就把哥哥不把弟弟啊哥哥没啥不俺老师你就不然俺弄的 Christ Home of Glory 老的妈妈 Prophetess 托拉谁我比谁说俺们我跟你说的呗我你下来看我你别你呀别你哦mo fi asiko yi ki gbogbo awon lati leyin wa e ti me to ko to dariwo wi pe agba jowo bayi o nla fi soya ajije owo kan ko gberu dori eto ko to dariwo awon kan won ni ka mo ni so pe pa ba gbo giri giri ese kan loko e ko se wu loko afi giri giri ese aparo to bo si fi la fori ade o ba be olubadan ti le badan Arusa wan, baba, oba, adewolu, ladoja, baba mo kinyin o, mo kinyin, mo seyin ni pele o, kade o pe lori, kiru kere ko doke ni mo yin lowo, lasi olodumare, lasi ko yin, ile yi o san wa o, ilẹ̀ yóò gbè wá ọ aláboyún lé ọmọ bí wẹ́rẹ́ àwọn àgàn wọ́n mọ tọwọ́ àlàbóṣù àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ mo kí gbogbo ẹ̀yìn ìjòyè nílẹ̀ ìbàdàn mo fi orúkọ ọba mi baálẹ̀ timothy adérójú kí gbogbo ẹ̀yìn baálẹ̀ baálẹ̀ o mo kí gbogbo ẹ̀yìn onímọ̀ ìdájọ́ tó ń rí sí ètò ìdájọ́ ẹ̀yìn sáànù sáànù tẹ́ ń tì wá lẹ́yìn kí ọ̀rọ̀ mọ̀ tí ìbalẹ̀ báyìí ni ẹ ti bá wa gbé tọ́ ẹ̀yìn ẹ̀ ní ṣìṣe láṣẹ olódùmarè gbogbo ẹ̀yìn elétò ààbò ẹ̀yìn ẹlẹ́ṣọ̀ọ́ tẹ́ ń tì wá lẹ́yìn ẹ̀yìn ọ̀rẹ́ mi dpo dpo gbogbo mo kìyìn o mo kìyìn mo kìyìn mo kìyìn o ẹ̀ kò ní ṣiṣẹ́ ṣe láṣẹ olódùmarè tọ́ gbogbo ẹ̀yìn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ mo ṣe yín pẹ̀lẹ́ ẹ ṣeun ojú òní tìyín ẹ̀yin ikọ̀ kó tó dariwo lórílẹ̀-èdè nàìjíríà àti lókè òkun gbogbo yín pátápátá òní mo kìyìn o ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú bá a ti ṣe jọ ń ṣe tó fi ń rí bó ṣe yẹ kó máa rí mo kìyìn olùyìn lọ́gọ̀ọ́ ẹnu láṣẹ olódùmarè ẹ kò ní bàjẹ́ fún yín o tọ́ ó yá o ẹ jẹ́ kí n wá gbéra ńlẹ̀ mo fẹ́ dọ́dọ̀ màmá moráàánú gbà màmá moráàánú gbà nínú ìjọ moráàánú gbà Christ Home of Glory wòlíì obìnrin tọ́lọ̀ ń lò fún ìran tá a wà yìí bẹ́nìkan bá ní kò sí wòlíì mọ́ ẹ dákun bóyá tagbolé wọn òun ló ti wábì kan gbà lọ wòlíì ọlọ́run bẹ o wòlíì tọ́lọ̀run lò káàkiri àgbáyé bàbá ń sọ̀rọ̀ nípa àlá àti ìtumọ̀ rẹ̀ tọ ẹ ti mọ pé oríṣiríṣi ẹbùn òní ọlọrun ló fi fún àwọn ikọ rẹ ẹ dákun ọlọrun ran màmá moráàánú gbà lọwọ bí èèyàn bá ní àwọn àlá tó ta kókó tó dojúrú àwọn àlá tó léwu lọpọlọpọ ọpọ ní òtí ẹ mọ pé nípa àlá ọta mọ jàyàn lólè a ti já ọpọlọpọ lólè nípa àlá tọ ọ̀nà bá ti ń la àwọn àlá àbàmì àwọn àlá tí ń ṣẹ̀rú bá ní àwọn àlá tó jẹ́ wípé bí èèyàn bá lárú rẹ̀ ewu bẹ lóko lóńgẹ́ pé màmá moráàánú gbà ó yá ìjẹ́ ká máa lọ sínú ìjọ moráàánú gbà kí ni màmá tún ní fún wa lálẹ̀ yìí màmá wòlíì obìnrin tọ́lá ṣe òbí ṣe sàn ẹ̀ka alẹ́ mà.
1: Ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ moráàánú gbà Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn èdè ń dá onírobìnú jẹ́ fòfayọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì ọlọ́run alààyè Prophetess Tọ́lá ṣe òbí sẹ̀san màmá moráàánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Dahayo. Season of joy. Nenu ijowa. Muranu da. Christ Home of Glory. SW/130B. Omefofon Street. Opposite Balogun Borehole. Okeado High School Junction. Off Joyce B Road. Okeado Ibadan. Adua Oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro. 8 a.m. to 10:30 a.m. Iwo na ma bo wa bo Olorun Eleda re soro ni gugu oro ojo Thursday ki o to lo si bi se ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gugu idawole re labe ipe to daju ki won na wa rerin ayo ogunloko iranse Olorun ni mama Muranu gba yo ma koso ti sise iranse elo elo 08059008415 ipade to se yi o godo ma simbe o iwo la anu kan ti o rerin ayo.

0: àkókò títo láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Mùràánú gbà, èyí tí ìjọ Mùràánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráànú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké alleluya. Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábí omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù, ayérayé àjíǹde àti iyì, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìpamọ́ fún ààbò, fún torí pé ẹ wà ní ìhà tiwa. Ẹ jẹ́ ká dààmú lórí ohunkóhun, Olúwa, gba ọpẹ́ wa. Ayérayé Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, ẹ fi ààbò yín bò wá láti ìjẹjọ tá a ti túká nínú prógráàmù. Ẹ tún mú wa padà láyọ̀ àti àlàáfíà, Olúwa, gba ọpẹ́ wa. Olúwa, mo tún fi gbogbo àwọn ọkàn tí àwọn ayé ń fi àlàpọ́n lójú, ní orúkọ ńlá Jésù, Ọlọ́run bá mi tú àwọn náà lẹ̀. Gbogbo ọgbọ́ tó wà ní ìgbèkùn pé wọ́n ń fi àlàpọ́n lójú, wọ́n ń fi àlàó já ọ́ bọ́, wọ́n ń fi àlàá dá ọ́ padà sẹ́yìn.

ni Màmá Múránù gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀ lò 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ o. Ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

So, o ye je ki ma ki yin kaabo pada lati oke lohun ta ti lo re kan si ijo mura anugba home of glory labe ise ranse mama prophetess tolase obisesan mama mura anugba to mama mura anugba wọ́n mi sí gbogbo ẹ̀dá o ìwọ́ tá ń fi àlàyọ lẹ́nu ẹlòmíì yóò sì tún máa lálàá yóò máa bára rẹ̀ láwọn ibì kan tó ti fi sẹ́yìn bí kó máa bára rẹ̀ lóko kó máa bára rẹ̀ nínú ahéré ẹlòmíì àwọn ibi tó ti là kọjá tó ti jù lọ ẹ̀yìn tó ń bára rẹ̀ ń bẹ̀ ẹ̀yìn ohun kan burúkú ni o ẹlòmíì ò mọ̀ wípé àlálágbára lọ́pọ̀lọpọ̀ ohun tí ó ṣẹlẹ̀ sẹ́lòmíì lójú ayé a sì ti kọ́kọ́ fi hàn án lójú àlá ìbá tètè sáré tọ àwọn wòlíì èyí tọ́lọ́run fún ní ẹ̀bùn ìtumọ̀ àlá àti àwọn àṣírí agbára ìjìnlẹ̀ fún ìdáǹdè ṣèbírò ẹni bẹ́ẹ̀ kò bá ti rí ìtúsílẹ̀ ìgbà pátápátá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò mọ ọ̀dọ̀ wòlíì tí ó lọ báyọ̀ ò bá sì ti sí wòlíì ẹ dákun àwọn èèyàn a máa ṣègbé ọ̀rọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ bí ò bá ti sí ìran wòlíì àwọn èèyàn ń ṣègbé lọ́pọ̀lọpọ̀ o bóyáwọ́ náà ń lárò àwọn àlábàwọn o ti ríra rẹ ń bi àwọn bí tó ti fi ẹyìn tipẹ́tipẹ́ àwọn bí o ti jù lọ o tó wá ń lálà o tó ń padà ríra rẹ ń bẹ̀ ogun ìfàsẹ́yìn tí ò dá ni o ogun ìjábọ́ tí ò dá ni o ẹyìn tètè pé wòlíì ọlọ́run báyìí màmá mo ráàánú gbà pé wọ́n sórí aago màmá ní ohun gbogbo náà kọ́ lè yàn án sọ lórí afẹ́fẹ́ ẹ ń bá ń wá ọ̀nà àbáyọ tọ́ òun náà ni yóò rí ẹ ń bá ń wá ìtúsílẹ̀ òun náà ni yóò rí o Jésù ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tá a tó wá di ẹrù wúwo lé lórí àwọn àjàgà burúkú burúkú ọlọ́run ní ẹ wá o ọlájàgà tòun rọrùn ẹrù ń sì fúyẹ́ nọ́mbà màmá mo ráàánú gbà rè é ẹ máa pe màmá 08059008415 ẹ jẹ́ ń pè fún yín lẹ́ẹ̀kan sí 08059008415 tọ́ iṣẹ́ kejì tí màmá rán mi rèé wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń pè wọ́n o èmi mo ní màmá ẹ dákun nọ́mbà tẹ́ fi lẹ̀ nọ́mbà táwọn èèyàn bí wọ́n bá pè ẹ mọ́ pé nọ́mbà pa yín ẹ mọ́ pé nọ́mbà sẹ́kítìrì yín ẹ̀yin gangan nọ́mbà yín gangan ni ẹ fi lẹ̀ fáwọn èèyàn màmá sì gbà sí mi lẹ́nu wọ́n sì fi nọ́mbà lẹ̀ àmọ́ àwọn kan ti fẹ́ mọ àbíùsì nọ́mbà ń báyìí ẹ dákun ẹ mọ́ sòrí ọ̀fẹ́ yìí lò bíi kẹlòmíì ò pè ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa sọ bó tilẹ̀ jẹ́ pé olójú àánú màmá lóòótọ́ wọ́n sì ń ran àwọn èèyàn lọ́wọ́ àmọ́ ẹ mọ́ jà ti àṣejùbọ́ ẹ dákun torí ọlọ́run ẹ ń bá fẹ́ pè wọ́n báyìí bóyá ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn nǹkan tẹ̀mí ẹ fẹ́ pè wọ́n fún ẹ̀bẹ̀ àdúà àwọn àsọtẹ́lẹ̀ agbára ńláwọn àlá kan ń yọ yín lẹ́nu ẹlòmíì ó sì mọ rí egun yóò sì tún máa lé lójú oorun màmá ń bọ̀ ńbẹ̀ ìgbà míì ń bá lọ bẹ màmá wò báyìí ẹ dákun wòlíì ń bẹ o wòlíì ọlọ́run ń bẹ tọ́ ẹ pé màmá sórí nọ́mbà wọn fún ẹ̀bẹ̀ àdúà àwọn àsọtẹ́lẹ̀ agbára bóyá ẹ ní àwọn kankan nípa tẹ̀mí èyí tí ẹ ń dojú kọ ẹ pé màmá
kí wọ́n gbàdúrà fún yín tọ́ bí òun ṣe rí òun náà nu ojàre kó tó darí wọlé tó pẹ̀lú olúgbẹ́mi gan mọ́tòṣọ́ ní ìkànnì west radio 89.3 FM. Ètò yìí fún àwọn tá à ń ni lára àwọn tá à ń pọ́n lójú àwọn tá à ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n áwọ̀ láàrin tọkọtìyàwó áwọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé àtàládùúgbò bọ́rọ̀ ọ̀hún bá ti dórí ètò yìí kó tó dariwo ẹ̀dákun ó ti di ìyànjú náà nu torí bá méjì kọ́ iṣẹ́ tọ́lọ́hun ọba mi òkè tó gbélé wa lọ́wọ́ ni ohun tó ní káwọ̀ ó mọ ṣẹ̀nù iṣẹ́ ẹ̀ríjú tiwa ni àwa náà kọ́ ọlọ́hun ọba òkè òun náà níṣì ń bá wa ṣe é àti gbogbo àwọn tọ́lọ́hun kó tìwá tí wọ́n fọwọ́ tìwá lẹ́yìn tí wọ́n bá wa dá sọ́rọ̀ náà bá a bá rẹ̀ ń tà ń fi ẹ̀tọ́ rẹ̀ dùn àwọn tà ń fi ọwọ́ ọlá gbá lójú wọ́n bá ti sáré dórí ètò yìí ní kàbàkàbà àwọn ó gba ìtọ́ wọn padà àwọn tí sì ń fọwọ́ ọlá gbá wọn lójú wọ́n ó fi mú kàtà òfin bẹ́ẹ̀ ni ọlọ́run ọba mi òkè kò fẹ́yàn jẹ́ kò fẹ́ ká máa yanra wa jẹ ọlọ́run ọba mi òkè kò fẹ́ bẹ́ẹ̀ pé ká máa pọ́nra wa lójú ètí a rí ètò ìdáǹdè fáwọn tá à ń ni lára rèé ètò ìṣẹ́gun fáwọn tá à ń pọ́n lójú rèé o kó tó dariwo la pé àmọ́ ẹ jẹ́ kí n ṣé báyìí ibi tá à ń lọ lálẹ́ yìí ibi ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ tí mo ti gbé wá rí àbẹ́ ti gbàgbé ọmọbìnrin kan ọmọ ọdún mẹ́rìnlá tó sáré wá sórí ètò yìí pé ẹ dẹ́kun o ewu ń bẹ lóko lóńgé gan báyìí ewu ni àwa bí ọmọ ń léèrè pé dáko kí ní ṣẹlẹ̀ rí ó ní ìyàwó bàbá òun àbí wọn ṣe gbọ́yàwó bàbá mo ti mọ̀ pé nǹkan ti rọ́lù wọn nínú mọ̀lẹ́bí ọ̀hún ó níyàwó bàbá òun ló mọ̀ dójú lóhun àbò ló ṣe dójúlé ọkẹ ọláwọn iṣẹ tí ò lè rán mọ rẹ níran òun débi wípé lọjọ kan ó ti òun síta láàjìn títì tó ti òun síta òun bọ́ sọ́wọ́ àwọn gidi gan kú àwọn ọkùnrin tó ṣangun wọn sì kí òun mọ́lẹ̀ wọ́n ṣe òun bí ò ṣe dà kí n mo gbọ́ sí ètí mi náà wọ̀nwọ̀n abiamọ wo ni ó gbọ́rọ̀ yìí tí ò ní sọ pé mọ́ nìṣó níbẹ̀ yá lọ́jọ́ fojú sùnùkùn wò ó àfojú sùnùkùn wọ̀rọ̀ wọn ò mọ ránṣẹ́ sí bàbá rẹ̀ àti ìyàwó bàbá rẹ̀ mo ránṣẹ́ sí ìyá rẹ̀ pẹ̀lú ọjọ́ tí bàbá rẹ̀ àti ìyàwó bàbá rẹ̀ wá ìyá tí ò wá àmọ́ ọjọ́ tí bàbá ọmọbìnrin ìyá ọmọ ọdún mẹ́rìnlá kàn sí wa tí ìyá ìyún tó pè ní ìyàwó bàbá òun náà kàn sí wa ìmọ́lẹ̀ tó tàn sọ́rọ̀ ọ̀hún díẹ̀ kí ló ṣẹlẹ̀ gan rí tẹ́ ń bá wa pọ̀ lórí ètò yìí tẹ́ mọ́ ń gbọ́ dáadáa ẹ̀tì mọ́ tó ṣẹlẹ̀ fún àǹfààní àwọn tí ò tí ì mọ́
kin to menu ba lale yo. To ro mo obirin ti mo soro yi e dakun lasiko yi ototu abiamo sin mu mi abisi olodumare e dakun mo loro ope yin obi so lale yi e mo fe eye se ayajo awon ewe ninu leta e tin gbo mi eyin obi e mo ni fowo ara yin sera yin ai mo kan mo kan awon iwa ailoye e je kin pe be opolopo obi o ti fi awon iwa aimokan mokan fi jara re logun iwa aimokan mokan ai o ti fi sera re lese iwa aimokan mokan o ti fi sara re logbe o ninu gbogbo leta tin gbo mi lale yi ni fowo ara yin sara yin loju omo aye o si ni sa yin loju omo pelu ha mo se soro yi edakun ekun si n gbon mi àwọn ọmọdé yìí tó sáré kàbàkàbà wá mo sì tún wo díngí ọmọ ọhún kábíyèsí olódùmarè ẹ dákun ẹyin òbí ẹyin rédíò yín òkè lálẹ yìí o gbogbo létí òtòrò lásìkò tí mo wà yìí gbogbo létí òtòrò tẹ ń gbọ mi lálẹ yìí ẹ dákun ẹgbẹtọ èyí dáadáa bàbá rí ilé kan lálẹ yìí bóyá tọkọ ti àwo àwọ ń bẹ láàrin wọn ẹyin fẹ kó lọdọ ọkọ yín ẹyin fẹ kọ ìyàwó yín lẹ àbẹ tí ẹ ti wá gbégbèsẹ ohun ẹbẹ sì ré ọmọ ti wà láàrin yín ẹ dákun ẹgbẹtọ èyí dáadáa o bí n bá parí ètò bí n bá fi nọmbà mi ta ẹ pè mí o ẹyin tẹ ti kó lọdọ ọkọ bóyá ẹ ti á fọmọ yín lẹ ẹyin náà ti léyàwó yín dànù ọrọ mo kàn yín mọ ẹyin ò mọ pé two is better than one ni ojú méjì ó sàn jojú kan lọ ojú olójú báyìí ó sì lè dàbí ojú ẹni ẹ dákun ẹyin òbí mo lọrọ ọba yín sọ lálẹ yìí ọrọ ọmọdébìnrin yìí kì í sì ń mú òtútù mú mi gẹgẹ bí abiyamọ ọmọ rírọ gbọdọ látòkè désàlẹ ní bọdì rẹ ó ju ọjọ orí rẹ lọ àmọ́ bọ́dì dì sí ìfọ ọmọ yìí àwọn òbí ẹ̀ náà sì tún ṣe àkóbá fún ẹ̀yin òbí tẹ̀ ń gbọ́ mi lálẹ̀ yìí ẹ̀ ní ṣàkóbá fún ọmọ yín ẹ̀ ní káwọ́ pọ̀yìn rojọ́ níwájú ọlọ́run ọba mi òkè ẹ̀yin ò mọ̀ pé gbogbo ọmọ tá a bá bí fún yín gbogbo ọmọ tọ́lọ́run ọba òkè tó fún yín gbogbo wọn lẹ́ ṣe ìṣirò lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ bá tọ́jú ọmọ tá a fún yín dáadáa ẹ rojọ́ o ìbá sì sàn ká mọ́ fún yín lómi ò ti bímọ ó ní alágẹmọ ti bímọ ti ẹ̀ tán àìjó kù sọ́wọ́ rẹ̀ àìmọ́jó ó kù sọ́wọ́ rẹ̀ ọlọ́run ó bí yín lè rè

0: ọmọbìnrin ọmọ ọdún mẹ́rìnlá yìí tó wá, Ọlọ́run ọba òkè, dákun o, bá ń ṣàánú àwọn òbí rẹ̀. Jẹ́ kí n ra àánú gbà lọ́dọ̀ rẹ Olódùmarè.
1: Ayé máa lẹ ìmọ̀.
0: Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n sọ ọmọ tí ò mọ kankan nù.
1: Ayẹlẹ, ayẹ lórí kọjọ lẹ́ni mọ́.
0: Nígbà tó ọmọ ò sí lábẹ́ ìtọ́jú tó dáa.
1: Oṣù yẹ.
0: Nígbà tọmọ ò sí níbi tí ẹnu lè ti ká.
1: Àwọn ẹ sọ fún mi níbo là ń lọ gan.
0: Ó ń bẹ̀rẹ̀ sí ní lo ayé rẹ̀ bó ṣe wò ó.
1: Àwa jẹni tí ò pọnmọ.
2: Ọmọ ń bọ̀
1: mí. Bẹ́ẹ̀ni kan bá.
0: Ẹ gbọ́rọ̀ lẹ́nu ọmọ ọ̀hún. Lọ́jọ́ tí mo pe bàbá rẹ̀ àti ìyàwó bàbá rẹ̀. Lọ́jọ́ tó mọ òun kọ́kọ́ wá. Bó ṣe rojọ́ àánú abiyamọ ó ṣe èèyàn. Nígbà tí bàbá rẹ̀ àtìyàwó bàbá rẹ̀ dé. Ọjọ́ náà mo rí pé ṣé ọmọ yìí ti gun ọmọ ọdún mẹ́rìnlá. Ìdí tí ń dán wò. Àgbà míì. Kò dárú rẹ̀ wo. Bó ni o ṣe ní dán o. Ebo ìyá wà. Ìyá ti bá tiẹ̀ lọ. Ìyá ti lọ. Bàbá náà ò bìkítà. Bàbá náà lè lọ. Ó tó bí ọjọ́ bíi mélòó tó padà. Ìyàwó bàbá ní tọ́jú ọmọ. Tóun náà sọ̀rọ̀. Olóhun gbìyànjú o. Òun ṣe tòun gẹ́gẹ́ bí abiyamọ o. Kódà kò sẹ́n tó lè mọ̀ kóun kọ́ lòun bì. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ó mà ṣe o. Ó mà ṣe o. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ẹ̀dákan ẹ̀yin òbí mo tún ń bẹ̀ yín. Ìwọ ìyá ìbò bá ń gbọ́ mi tó ti kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀. Ẹ ti wá fọmọ tàfàlà. Bàbá, ìyàwó tí yín náà ò sí lọ́dọ̀ yín mọ́. Ọmọ tẹ́ ẹ bí fúnra yín ẹ̀ tí ẹ̀ wá bìkítà. Ẹ̀dákan ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ o. Ayọ̀ ọmọ ìhó bàjẹ́. Tọ́, bóyáwó ẹja gbọ́rọ̀ ọmọbìnrin yìí, bàbá ọmọbìnrin yìí, àtìyàwó bàbá ọmọbìnrin yìí, lọ́jọ́ tí mo fọ̀rọ̀ wá wọn lẹ́nu. Ẹ ní ń bẹ̀ wọn, ẹ kú kalẹ̀.
3: Torí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, béèyàn bá fẹ́ kí nǹkan ó bàjẹ́, kò ní bá a ṣe ń ṣe. Ọ̀rọ̀ yìí, nígbà tí ọmọbìnrin tó mọ ẹjọ́ wá, èmi ò sí nílé. Àmọ́ nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ọmọdébìnrin yìí, ó ká mi lára gẹ́gẹ́ bí abiyamọ. Wípé a ti gbọ́rú eléyìí ọmọ ọdún mẹ́rìnlá, tó sì ti ní àwọn ìrírí, èyí tó jẹ́ wípé kò sẹ́ni tó gbàdúrà láyé. Wípé kóhun ò bímọ kọ́mọ òun láti kékeré kó ti mọ ní irú àwọn ìrírí burúkú bá òun ló jẹ́ kí n wò wípé èmi náà gbọ́dọ̀ wà ní ìkàlẹ̀ la fi ránṣẹ́ pè yín. Bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ kí mọ̀mọ́ ọmọ òun náà kó wà ń bí lónìí, àmọ́ ó lóun ò ní lè ráyè wá torí iṣẹ́ tóun ṣe àti ọ̀nà tó jìn ó lẹ́kọ̀ọ́ lóun wà. A kí yín lẹ́ẹ̀kan sí o. Ẹ̀yin ni dádì Àyìsà. Ẹ̀yin ni ìyàwó bàbá Àyìsà.
4: Bẹ́ẹ̀ni o.
3: Àyìsà.
4: Olóòtú.
3: Ṣé bàbá rẹ ni?
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ìyàwó bàbá rẹ ni?
4: Bẹ́ẹ̀ni sọ.
3: A mọ̀ wípé ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ohun tó wá sọ fún wa ní ìjẹjọ, ó ti sọ ní ojú yín, ó sì ti sọ ní etí yín pẹ̀lú. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyàwó bàbá Aisha. Ọmọ yín fi ẹ̀sùn kàn yín wípé ìṣọwọ́ tẹ fi ń ṣe òun kò dáa. Ó sọ débi wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà níṣe lẹ lé òun dà sí ìta. Ìgbà míì ń bẹ tó jẹ́ pé ilẹ̀ lè ti ṣú. Ó tún wá sọ̀rọ̀ wípé ẹ ti òun síta lọ́jọ́ kan. Ó ní ní ọjọ́ yìí láwọn kan wọ́n ṣe òun yankanyankan. Bóyá fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa nílé kó lè yé wọn dáadáa. Ó ní àwọn ọkùnrin tí wọ́n ti bé egun tí wọ́n ní san lára dáadáa, wọ́n ki òun mọ́lẹ̀, wọ́n sì bọ́ òun ní àjọṣepọ̀. Ó ní àwọn ẹni ọ̀hún, wọ́n tún wá jẹ́ àwọn tí wọ́n máa ń bá yín ra ọjà. Aisha, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
4: Bẹ́ẹ̀ ni olóòtú.
3: Màmá.
4: Mo dá yín lóhun olóòtú.
3: Báwo lọ̀rọ̀ náà ṣe rí?
4: Ẹ ṣe olóòtú, ilé àtọ̀nà yìí ò ní bàjẹ́. Gbogbo tó sọ pátá, ó parọ́ ọmọ mi ni. Nítorí pé ọmọ tí yẹn gbà látọmọ ọdún mẹ́ta tó fi kú ọmọ ọdún mẹ́rìnlá. Tó wá sọ yí pé mi ò mọ́ ṣe mọ́. Lóòótọ́ níjọ́ tó ní èṣù gbomi mu táwọn géńdé Ọlọ́run bá lo àti ọ̀sẹ̀pọ̀ yìí. Bàbá ẹ̀ náà ni ó pè ípé ká dáná sílẹ̀, òun náà ni mo rán níṣẹ́. Kó lọ kó yan ọmọdé látago mẹ́rin kọ́ mọ́mọ́ bọ̀ láago mẹ́jọ alẹ́. O ní mo bá wí sí kí mú ẹgba kí iná ló bá fò bọ́ta. Ta ni àwọn ti fẹ́ tún náà ṣe mọ́ náà ń wo gbàrá àdúgbò. Àbí bó tó wá di bí aago mọ́kànlá lálẹ́ táwọn kan tẹ̀lé dé tó ní wọ́n réèpù òun. Ó ṣòro kí n tó sọ wípé kí àwọn kọ́sọ́mà mi kí wọ́n lọ bá mi réèpù ẹ̀. Mo bí ti tèmi o, yìn sì fi kankan ya kankan sọ́tọ̀. Ìjẹ́ bó ṣe jẹ́ olóòtú.
3: Bí n bá gbọ́ yín dáadáa, nínú ọ̀rọ̀ tẹ sọ, ẹ ní ẹran níṣẹ́.
4: Bẹ́ẹ̀ ni olóòtú.
3: Láti aago mẹ́rin.
4: Mẹ́rin.
3: Ó wá ń bọ̀ nílé ní aago mẹ́jọ.
4: Mẹ́jọ alẹ́.
3: Bẹ́ẹ̀ ṣe wá bá wí.
4: Ó bá bọ́ ọ̀tá.
3: Ó bọ́ síta. Àmọ́ bọ́mọ yín ṣe sọ̀rọ̀ yìí kọ́ yìí o. Aisha, ṣé bí wọ́n ṣe sọ yìí bẹ́ẹ̀ náà ló ṣe rí?
4: Bẹ́ẹ̀ kọ́ lórí. Ìgbà tí wọ́n mi iṣẹ́ ní aago mẹ́rin, ibi tán dẹ̀ rán mi ẹbẹ̀ yẹn jìnà. Ó jìnà gan-an. Tó yẹ pé mo fẹsẹ̀ rìn lọ ni. Òjò gan dẹ̀ tún wọ̀ tó ó dùn yẹn gan pa mí dì ni. Bí mo dẹ̀ ṣe wá dé, tó ń sọ fún mi pé àlátà, mo dẹ̀ fẹ́ máa ṣàlàyé fún wọn pé òjò ń rọ̀. Mo tún fìyẹn náà sá sí odò. Torí pé kí n má bàa sọ̀rọ̀ àbí kí n má bàa àná mi náà ló yẹ kí n tún wọnú òjò yẹ kí n sáré lọ bá yín gẹ́ẹ̀tì ẹ̀. Pé kí n bá kí n sáré lọ bá yín gẹ́ẹ̀tì ẹ̀. Bí mo ṣe déédé pé kí n máa sọ̀rọ̀, wọ́n fẹ́ mú ẹgbà náà fẹ́ ná mi. Bọ́dẹ̀ ṣe máa ń ṣe náà nìyẹn. Tíyàn bá ti ṣiṣẹ́ nǹkan kékeré bá wọn máa mú ẹgbọ́n máa fẹ́ ná yàn ni mo fi sá bọ́ta ní alẹ́ ọjọ́ yẹn. Ibẹ̀ ni àwọn ọkùnrin mẹ́ta tán fi réèpù mi.
3: Àmọ́ nígbà tó ń rojọ́ fún wa, o ní àwọn ọkùnrin mẹ́ta yẹn wípé ara àwọn tí wọ́n máa ń bá wọn rajà ni.
4: Bẹ́ẹ̀ ni àwọn ẹni tó ń bá wọn rajà ni, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ dá wọn mọ̀ dáadáa, ṣùgbọ́n ara àwọn ẹnìyẹn náà ló máa jẹ́.
5: Ẹ̀dà púpọ̀ mo ti fẹ́ mọ̀ fún àwọn tó bá mi rajà lórí ẹ̀pẹ̀. Èmi náà bí tèmi, ẹ bá ara àwọn ọmọ mi àtòun ẹ̀ lè dá kankan yàtọ̀. Torí bàbá àwọn ògbélé látọmọ ọdún mẹ́ta ni mo ti gbà wò. Kí n tó bímọ fún bàbá ẹ̀dà kò sẹ́ni tó mọ̀ pé mi kọ́ ọmọ òbí. Ìgbà tó di pó gbọ́n, mo gbà yé mọ̀ pé mi kọ́ ọmọ òbí pó ní ìyá àti tiẹ̀. Kò fi ibi kankan yé tó mo ti ní kó tọ̀ka àwọn tó rẹ̀ pẹ̀ tó mo ti lọ sọ hospital. Wọ́n ti sẹ́ni tó yẹ kán ṣe fún. Kò rí wọn tọ́ka o. Àbúrò tí mo rúkọ mi wá sọ́dọ̀ yín. Ẹ sànú mi o. Ọlọ́run ni orúkọ ti yín náà jẹ́ o.
3: Tó bàbá Aisha, ọ̀rọ̀ rí ẹ gbọ́rọ̀ lánàá ọmọ yín. Ọmọbìnrin tẹ̀ ń wò yìí sọmọ yín ni.
6: Ọmọ mi ni.
3: Tọ́ ẹ sì ti gbọ́ gbogbo ohun tó sọ pátápátá.
6: Gbogbo ẹ̀ mo ti gbọ́.
3: Ó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kò sẹ̀yìn yín. O máa ń fi ń tó yín létí ṣùgbọ́n ẹ kì í kọ bí ara sí ọ̀rọ̀ òun. Ẹ fọwọ́ pàtàkì mú ọ̀rọ̀ òun. Ṣé bẹ́ẹ̀ lórí?
6: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì tún kọ́. O gbà tó ń dàgbà díẹ̀díẹ̀, ó jọmọ tó gbọ́ràn dáadáa. Tẹ bá ránṣẹ́ kíá o ti lọ, o ti dé. Ẹni tó jẹ́ bí ìyá rẹ̀ náà gbà tó náà bímọ, wọ́n jọ máa ń rìn ni. Ó kàn ya ni tó pé bí ọdún mẹ́wàá. Ìyá rẹ̀ bá dé, òun wá wọ mọ́ òun. Ó ra fóònù fún un. Ó kàn ní pé ìyá rẹ̀ ò sì ń bí ni. Ẹgbẹ́ ìyá rẹ̀ wà lójú òkò ni. Àwọn òbí rẹ̀ kan wà tẹ́mi kò bá mọ̀ bí ìyá rẹ̀ fún ara mi. Torí pé lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ ti dé tó ti ra fóònù fún un ni ìwà rẹ̀ ti change. Kémi gan ránṣẹ́ pé lọ́mọ ara búrọ́ọ̀ṣì fún ọyún wá. Ó lè lọ bí alẹ́ kàárọ̀ kan kó mọ̀ dé. Mo ti sọ̀rọ̀, mo ti nà, ó ti sú mi. Nítorí ẹ̀ ni mi ò ṣe mọ tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí. Torí pé irinkurin tiẹ̀ náà pọ̀. Kẹ́yìn kankan tó ṣẹlẹ̀ ni yóò ti kí fóònù mọ́lẹ̀. Tá ló ń pè yóò ní ìyá òun ló ń pè òun rojọ́ fún un. Bẹ́ẹ̀ wá kọ ní irinkurin ni o, kò yé mi. Ṣùgbọ́n ó wù mí kí ìyá rẹ̀ náà wà lórí ìjókòó ká bí láwọn béèrè kan.
3: Bàbá Ìsà, ẹ má bínú o. Ibi tí mo fẹ́ lọ yìí. Ìyá Ìsà, arábìnrin tó bí ọmọ ẹ̀ fún yín, kí ló fa ìkọ̀sílẹ̀ láàrin ẹ̀yin méjèèjì?
6: Ṣé rí ìyá rẹ̀, ìbéèrè tẹ ìbéèrè yẹn, ìbéèrè tó le ni. Tó ìjẹ́ pé ó mú kó jẹ́ pé ìyá rẹ̀ wà lórí ìjókòó kí tó mọ dá ìbéèrè tẹ ìbéèrè lọ́wọ́ mi. Torí pé ìyá rẹ̀ yìí tá a sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń bá ń wá olórí olójú kòkòrò àti àìnítẹ́lọ́rùn obìnrin òun ni. Níbi tí ojú kòkòrò yìí bá dé, kẹ́ ẹ jáde, kẹ́yìn rí báàgì yìí ó wù yín ẹ fẹ́ rà fún ìyàwó kí ẹ rà fún un. Yóò tún mọ sọ fún yín pé ṣé báàgì 5,000 lórí rà fún mi? Àwọn ẹgbẹ́ rẹ̀ ra báàgì 10,000-15,000 fún ìyàwó wọn. Tábù àrò ìjókòó ni nígbà fún àwọn apẹrẹ bíi 2-3 nítorí pé ojú níbi tí ìwọ ojú kòkòrò àti àìnítẹ́lọ́rùn tó bá dé. Ó wà lé ọwọ́ àánú lé tèmi nítorí àìnítẹ́lọ́rùn yìí náà ló ti fi ń wọ́pọ̀ òun míì lọ. So nǹkan tí mo kàn ṣáà lè sọ náà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ púpà tó ti kì sọmọ rẹ̀ nú torí pé ọmọ pera wọn nítorí ọmọ náà ti wá ń wu ìwà kó wá jáfun ìyá rẹ̀ jẹ gbáà wọn náà wá mú wa àìnítẹ́lọ́rùn lọ́kùnkúndùn.
3: Tó ẹ ṣeun. Àyíṣà, ìwọ àti mọ̀mọ́ ẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa.
7: A máa ń sọ̀rọ̀ náà lótú. A máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wa náà yẹn fi bẹ́ẹ̀ ṣe. Ìgbà mí nǹkan tí bá ṣe pọ̀ wọ́n gan-an. Wọ́n ní láwọn òbí sí àwọn ṣì ń kàn lọ́wọ́. Àyè fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ títí.
3: Ẹ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀. Sórí ohun tí ò ń sọ yìí, gbogbo ọmọ Nàìjíríà ní gbọ́. Níbi tó sì wà yìí, èyí pa irọ́. Ọ̀rọ̀ tí wọ́n náà ń sọ, ọ̀rọ̀ rẹ̀ ò fẹ́ lọ tààrà mọ́. Ìyàwó bàbá rẹ̀, ohun tí wọ́n ń sọ ń pa rẹ̀ bí ẹni tí ìrìn rẹ̀ ò mọ́ ni. Ìwọ náà ti ní boyfriend. So ti ní boyfriend.
7: Mi tí ni olóòtú.
0: Tó ẹ jẹ́ kí n dá dúró ń bẹ̀ ọ́n ná. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ ń gbọ́ ètò yìí. Ṣé ń gbọ́rọ̀ tí bàbá Ìsà ń sọ? Mo tún ọ̀rọ̀ yìí gbọ́, mo tún tún gbọ́, mo tún jókòó, mo tún tún gbọ́. Lẹ́yìn ìgbà tí mo gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Àyíṣà. Lọ́wọ́lọ́wọ́ tá ń sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bàbá rẹ̀ nígbà tí mò ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. Mo bí léèrè wípé ọmọ yìí fẹ̀sùn kàn yín o. Wípé nígbà míì tí nǹkan bá ń ṣẹlẹ̀ sóun tóun bá wá bá yín tóun bá sọ fún yín ẹ kì ń kọ bí ara sóun. Mo ní ṣe bẹ́ẹ̀ lórí? Bàbá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì tún kọ́. Ẹ̀yin èèyàn, sí ìbéèrè àmọ́ ní ìdáhùn méjì ni. Ara fún mi pẹ̀lú ìdáhùn tí bàbá yìí fún mi. Ọmọ ní bí nǹkan bá ṣẹlẹ̀, tó ń bá wa bà yín gẹ́gẹ́ bí bàbá. Màmá òun ò kò sí ń tò sí mọ́, mìíràn ti bá ti ẹ̀ lọ. Òun ṣe wọ̀ pọ́ òun ní bàbá kan bè é. Ọmọ ìní nǹkan bí ara sóhun, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bàbá ní bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì tún kọ́. Wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé. Ẹ̀yin wa ìyá rẹ̀ ní kọ́ńkọ̀kúkọ́. Ìyá rẹ̀ ra fóònù fún. Àwọn gbogbo ohun tí ìyá rẹ̀ ń sọ sí létí. Òun ni fi ń wù wá wù. Ẹ̀bì àwo tuntun tí mo ṣẹ̀ fẹ́ ni. Ìyàn náà ní kóun ò tó bímọ. Bí ọmọ lòun ṣe mú, àtọdún mẹ́ta lòun ti gbà wò. Ìyá náà gbọ́mọ lẹ̀ ní rèwerèwe, ó bá tiẹ̀ lọ, kò ẹ̀yìn wò. Wà tásìkò ń pọmọ, wọ́n ló ra fóònù fún. Wọ́n ń ké pọ̀rí bàbá rẹ̀ fún. Ẹ dákun, bógiri bá ti lanu, kí lẹ̀yìn rò pé yóò wọ ọbẹ̀. Wọ́n láláǹgbá ó wọ̀ kiri. Aláǹgbá nìkan kọ́ ni ó wọ ọbẹ̀. Paramọ́lẹ̀ kan ó wọ ọbẹ̀. Ṣèbí ó wọ ọbẹ̀. Ọ̀ká ó wọ ọbẹ̀. Kìnìún, abúramúramù yóò wọ ọbẹ̀. Àwọn ajẹlójú ńlé ọ̀fọ́n wọn ó wọ ọbẹ̀. Ajágan ó wọ ọbẹ̀. Kí ni òní wọ ọbẹ̀? Ó ti lanu. Wọ́n mọ̀ fẹ́ ni. Títí ìgbà wọn wọlé. Ẹ gbọ́rọ̀ yìí tẹ̀síwájú. Àmọ́ mo fẹ́ sáré débì kan ná. Ẹ jẹ́ ń dọ́dọ̀ arákùnrin kan o. Olórin ni. Ó sì ti ṣe àwòrin. Àwòrin tó ṣe. Ìgbẹ̀mí náà tẹ́ títí mo gbọ́. Mo rí pòrin tó ṣe é gbọ́ ni. Ó ní dákun kí n bó òun fi ṣọwọ́ sí gbogbo èèyàn kí wọ́n gbọ́. Nígbà mo á gbórin ọ̀hún. Mo rí pòrin àdúrà ní o. Orin tó ṣe lágbára lọ́pọ̀lọpọ̀ ni. Tí ń ṣe ẹ̀mí àti ọkàn èèyàn tí ń ṣe lóore lọ́pọ̀lọpọ̀. Evangelist Abiola Olatunde Ondolorin ọ̀hún. Abiola Olat Gospel Singer orúkọ ilé iṣẹ́ ìránṣẹ́ tiwọn nu. Àwọn wọn kọrin yóò lórí ètò orin ẹ̀mí. Òní wọn ti gbó mi tí wọn sì ní báwọn fi ṣọwọ́ bẹ̀. Wọ́n ní kí n tún báwọn fi ṣọwọ́ sáwọn èèyàn náà lórí ètò oko tó dariwo. Tó kí ni orin tí wọ́n kọ? Bó ni wọ́n ṣe kọ́? Ó yẹ jẹ́ àgbọ̀.
8: Ọlọ́run mi gbà mí.

0: mo ti ń dàgbà. Ọlọ́run ọba o, dákun mo bẹ̀ ọ́ ni. Mo jẹ́ ń darúgbó tán. Kógo tó wá bú jáde. Ọ̀rọ̀ orin yìí àdúà dáa ni. Fẹ́ni tó bá mọ àdúà á gbà. Arákùnrin tó kọrin yìí, olórin ẹ̀mí ni wọ́n o. Ẹ sì lórí ọ̀fẹ́ láti pè wọ́n. Bóyá ẹ̀yin náà, ẹ ní àwọn kankan tẹ́ ẹ fẹ́ ṣe. Bóyá bí ayẹyẹ, ẹ̀yin fẹ́ pè wọ́n sínú ìjọ láti wá fún yín láwọn orin ẹ̀mí. Ẹ lè pè wọ́n. Iṣẹ́ t'Ọlọ́run tó gbélé wọn lọ́wọ́ náà nu. Àwọn wọn kọrin yìí àti ọ̀pọ̀lọpọ̀ orin míì èyí tí ó nítumọ̀. Àwọn ni wọ́n kọ orin èyí tí wọ́n pè ní Mo ti ń dàgbà yìí. Wọ́n jẹ́ ń darúgbó tán kí n tó mọ rógolò. Orin tó ní ìmí sí lọ́pọ̀lọpọ̀ ni. Tọ́, nọ́mbà wọn rèé 090-14-76-16-79. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 090-14-76-16-79. Tọ́, ẹ jẹ́ ń wá padà sórí ọ̀rọ̀ èyí tí mò ń bá bọ̀ o. Ọ̀rọ̀ ọmọ ọdún mẹ́rìnlá. Ha! Bí n bá ṣètò rántí ọ̀rọ̀ ọmọdé yìí, òtútù àbí a máa ṣètò máa mú mi. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀, àwọn ọ̀rọ̀ tó yẹ ń gbé lálẹ̀ yìí, mo kọ́kọ́ fi wọ́n tìna ni. Nígbà wọ́n pè mí, tí wọ́n ṣàlàyé fún mi ohun tó padà ṣẹlẹ̀ sọmọ yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé bóyá bí ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn, mo mọ̀ tún mẹ́nuba ọ̀rọ̀ ọmọ yìí. Ẹ̀yin tẹ́ ẹ mọ́ tẹ̀lé wa dáadáa lórí ètò yìí. Nígbà wọ́n pè mí pé ọmọdé yìí o, ó mọ̀ tí lóyún. Ọmọ tá a ní kó padà sọ́dọ̀ ìyá rẹ̀. Ọlọ́dọ̀ ìyá òun lòun ó mọ lọ níbi àfọ̀rọ̀ tì sí. Lẹ́yìn tí ìyá rẹ̀ náà yọjú sí wa. Wọ́n pè mí pó lóyún ni mo gbọ́ o. Àmọ́ ngbà wọn ó tún padà pè mí nǹkan míì. Lámọ̀tún gbọ́. Tọ́, níbo la bá ọ̀rọ̀ ń dé? Òyẹ̀já tẹ̀síwájú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe fún bàbá ọmọ yìí àti ìyàwó bàbá rẹ̀.
1: Ká bá wo fóònù ọwọ́ rẹ, wọn àní rí nọ́mbà fẹ́fẹ́ ìdíyẹ́ ńbẹ̀.
2: Báwa sá ẹlẹ́rí kankan bẹ̀. Ṣé gbogbo ohun tí dádì mi àti mọ́mì mi ń sọ ṣe rí ń wo? Ọlọ́run ni ó ṣáàdá. Èyí tán sọ pé mi àti mọ́mì mi pé à ń sọ̀rọ̀, èmi àti mọ́mì mi ò kì ń sọ̀rọ̀. Ìgbà míì gan tí mo bá pè wọ́n gan máa láwọn bízì náà ibi bẹ́ẹ̀ sọ̀rọ̀. Lóòótọ́ wọ́n ra fún òfin mi pé torí káwọn àǹfààní káwọn lè máa rí mi pè bóyá táwọn bá fẹ́ gbóhùn mi. Òun ni fóònù tó gẹ́t fún mi. Kò ṣe pé bóyá mo jó mi ṣo nírin ìyà. Ibi tán bá ràn mí lọ náà mo máa ń lọ.
0: Àbẹ̀fẹ́ ọ̀rọ̀
3: bàbá,
0: ọmọbìnrin yìí ìwọ lórí ní ìjẹjọ tó o sì fi ọ̀rọ̀ wà lẹ́nu wò.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀tọ̀ lẹ́yìn kan tá a rò pó ń ṣẹlẹ̀.
3: Ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ń yà mí lẹ́nu pẹ̀lú èmi náà ṣe ń gbà.
4: Olóòtú ẹjọ́ mọ̀bí ṣe rí ọmọ yìí kò lọ iléèwé kan jáde láago méjì, kó dé láago méjì rí o. Yóò dé láago mẹ́rin, yóò dé láago márùn-ún. Ojoojúmọ́ ni sísà máa ń bẹ̀ ń wò kíkọ.
0: Ṣé bí wọ́n ṣe sọ ṣé bẹ́ẹ̀ náà ló rí?
2: Bẹ́ẹ̀ kọ́ lórí, bẹ́ẹ̀ kọ́ lórí, wọ́n pa ọmọ mi ni, bẹ́ẹ̀ kọ́ lórí.
4: àwọn àbúrò rẹ̀ ń bẹ́lé tó lè sẹlẹ́rì rẹ̀ o. Àwọn àbúrò rẹ̀ bẹ́lé tó lè sẹlẹ́rì rẹ̀. Ṣùgbọ́n tẹ́lẹ̀ kó bá fẹ́ lọ ọ̀dọ̀ yẹ kó pè má bẹ́ẹ̀ kó mọ lọ kọ́ mọ́ bèmí lórúkọ jẹ́ o. Kọ́ mọ́ bèmí lórúkọ jẹ́ mo tó mọ̀ mọ̀ sí mọ́ báyìí o. Gbogbo ará Nàìjíríà
2: mo
4: tó mọ̀ mọ̀ sí mọ́ báyìí láti ọmọ ọdún mẹ́ta sí ọmọ ọdún mẹ́rìnlá mo tó mọ̀ mọ̀ sí mọ́ o. Ẹ bá wa fẹ́ sọ tó lè gbọ́dọ̀ ó yá kó gbọ́dọ̀ o. Àìsàn bí ṣe ń sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ gẹ́gẹ́ ń lọ òun sọ̀rọ̀ dínrín dínrín.
0: Àìsàn jẹ́ ń bí ọ́ lè rí ìbéèrè yìí ṣé ọ̀dọ̀ bàbá rẹ tó wà ó ti sú ọ.
2: Kì í ṣe pé ó sú mi náà. Kì í ṣe pé ó sú.
0: Kì í ṣe pé ó sú ọ náà bọ̀ tó ti ń sú ọ bọ̀ àbí.
2: Bẹ́ẹ̀ ni olóòtú.
0: Níbo ni wàá fẹ́ mọ gbé báyìí.
2: Ọ̀dọ̀ dádì mi náà máa wà ṣùgbọ́n ìyàwó wọn náà ni. Ìyàwó mi sọ pé wọn ò mọ̀ ṣe ṣùgbọ́n tí n bá gbé gbá wọn máa ní mi ò mọ̀ gbé kò sí nǹkan tí n bá ṣe.
0: Níbo ni ọ̀dọ̀ farabalẹ̀ Aisha níbo ni ọ̀dọ̀ ìyàwó ọ̀dọ̀ bàbá rẹ náà ló fẹ́ mọ gbé àmọ́ ìyàwó bàbá rẹ náà ni. Ṣé ohun tó ń sọ ni wípé kí bàbá rẹ ó lé ìyàwó wọn síta.
2: Èmi ò sọ pé kán lé wọn síta ṣùgbọ́n kọ́ bá mi bá wọn sọ̀rọ̀ kán dà mí mọ́ ọmọ tán kán mú mi bí ọmọ wọn kán má máa ṣe bọ́ ṣe máa ń ṣe sí mi.
4: Ọtọ́lẹ́mọ́ mú bí ọmọ ọmọ báyìí. Tẹ wasọ tó wọ̀ sọ rẹ̀ wasọ tí mo wọ̀. Ṣáàkó nǹkan náà kò ní ìṣe jù bá ń lọ.
0: Ta ni raṣọ fún ọ.
2: Dádì mi ni raṣọ.
0: Ìyàwó bàbá rẹ̀ ò raṣọ fún orí. Wọ́n ra nǹkan fún orí.
4: Mo mọ̀ ṣe mọ́ báyìí o. Ìmọ̀ ṣe mọ́ o.
2: Wọ́n ṣe wọn bá gbára wọn náà.
4: Ìmọ̀ ṣe mọ́. Àwọn títí ń tàn. Àwọn ọmọ Yahoo ti ń tàn. Wọ́n fẹ́ tàn dáadáa jù rí ó já. Gbójú rẹ̀ bá já.
2: Àjọ
4: ọmọ bí ṣe ń lọ. Ìyá rẹ̀ náà.
2: Òun náà
4: jẹ́ ibi tó wà. Láti ìgbà tó tí ìyá rẹ̀ ti gbé lẹ̀. Gbòpọ́dún mẹ́wàá mo tó fojú kàn yẹ.
2: Olóòtú olóòtú ẹ jẹ́ kí n sọ.
0: Aisha ó ti tó bá wọn.
4: Ó ti tó bá wọn. Gbòpọ́dún mẹ́wàá.
0: Àwọn kankan bẹ tó jẹ wípé mo mọ̀ ọ́ mọ̀ fi ọ́ sílẹ̀ láti lè jẹ́ kó o wùwà rẹ. Èmi náà ti rí àwọn kankan ní ìsìn o. Wọ́n ní wọ́n ń so báyìí òní èbú àgbà. Ìyàwó bàbá rẹ̀ rèé. Obìnrin tó sì jókòó yìí ó tó ọ bí lọmọ sórí pé bí wọn ṣe ń sọrọ òun lòun fún wọn gbólóhùn bí wọn ṣe ń sọrọ lòun dá wọn lóhùn ọmọ rí kan ẹ ṣe báwọn. Ìyá yìí ló mọ̀ gbé ọ láti bí ọdún bíi mẹ́ta tíyà rẹ ti gbé ọ sílẹ̀. Ìyá rẹ náà la ní kó wá lónìí òkú ráàyè. Ó sì gbọ́ wípé ọ̀rọ̀ ọmọ òun òun la fẹ́ sọ bí yìí a sì sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ fún. O gbọ́ nǹkan tí bàbá yẹn náà sọ nípa ìyá ẹ̀. O gbọ́ ìtí ìyàwó bàbá yẹn sọ. Síbẹ̀síbẹ̀ o sì ń sọ pé ìyá yìí ò máa ṣe. Bí mo ṣe ń wù ọ́ Aisha ojú ọmọ kan tó o bẹ o. Mo sì mọ̀ wípé bí ìwọ náà ṣe wà yìí o ti ń ní àwọn kan ti ń tàn ọ́.
2: Olóòtú
0: yìí láwọn kan ti ń tàn. Tó o bá sọ pé sóun gbá àbẹ̀fẹ́ ọ̀rọ̀.
3: Ọ̀gá bóyá bódìní ń dì sí fure. Bódìní ń dì sí fure ló fi ńgbà tó jẹ́ pé òun náà ti rí bó ṣe rí yẹn. Tó sì rí ya ibi ya ìṣe rí. Ó ti ń ríra rẹ̀ tán. Gbígba pò náà ti dobi.
0: Má jẹ́ bọ́dì ò dì sí fure o. Ọlọ́run lè fún ọ lẹ́wà. Kó fún ọ ní gbogbo nǹkan tí ẹ máa ń mú kí obìnrin kó mọ wò wípé òun náà kò sí bó ò ṣe ń jẹ́. Ọmọ ọdún mélòó ló pe ọjọ́ orí ẹ̀.
2: 14
0: ọmọ ọdún mẹ́rìnlá ló dàbí ọmọ ọdún 20.

yí ṣá lálùdé ọ̀run báyìí yóò mọ wò ó pé irú ọ̀dọ̀ àwọn òbí wo ló ń gbà wáyé yìí ná.

0: ṣomi lójú rè tèrè tè báyìí.
1: Ẹ̀rọ ara wa pa àbí ṣe bí ó ti máa lọ rẹ̀ ayé ò ẹ dá mi.
0: Ṣé yóò wá dáríjì àwọn òbí ẹ̀ báyìí o?
1: Bàbá wa ni ká ayẹlẹ o ìbò sí o.
0: Mo mọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin òbí. Ọkọ ìyàwó ẹ ti kọra yín lẹ̀ ẹ wá bìkítà ọmọ. Mo ń pè yín lálẹ́ yìí etí yín mélòó. Ọba jẹ́

0: sì ojú òpó lẹ báyìí.
1: Ìjọ Ọlọ́run ní gbogbo àgbáyé ọ̀rọ̀ yìí kan wà o. Ṣé ẹ ń gbọ́? Ẹ má.
0: Bóyá bá ti ẹ̀rẹ́ tó fẹ́ pè wá.
1: Ó tó fẹ́ wà ní. Ẹ jẹ́ ká gbàdúrà bó ṣe ń lọ òní.
0: Ìwà táwọn òbí ọmọ ẹ̀ ń wò.
1: Rárá rárá, ìwà àlàáfíà.
0: Kí lẹ lè pè ganá?
1: Èyí gbọ́dọ̀ jẹ wá lógún. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ jẹ́ ká jẹ apẹ.
0: Sì mọ̀ kí wọ́n mọ̀ fèrà wọn lẹ̀
1: o. Ẹ lá bẹ̀rẹ̀ orí lẹ̀.
0: Kí ló lè máa ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó kan?
1: Ọmọ ọ̀nà
0: ẹ gbọ́rọ̀ tó kọ́ sọ.
1: Ṣé lọ́wọ́ èṣù
0: ló ní òní tẹ́lọ́rùn?
1: Láàrin ọlọ́run bá ṣẹ́ lọ́wọ́.
0: Nígbà pèyàwó náà tó náà ro tiẹ̀.
1: Kí ló bá túnṣe? Nàìjíríà pàtó.
0: Ọ̀rọ̀ náà lọkọ̀ òun ọkọ̀ burúkú ni.
1: A lè ṣe àmì ìṣòro ìjọsìn.
0: Kò sẹ́ńtà pílé rẹ̀ tí ò ní rí wí.
1: Àdúrà tó wọ́n.
0: Ẹ dákun ṣe é mọ̀ pé ìgbéyàwó gan.
1: Gbàṣẹ lọ́wọ́ èṣù.
0: Àtọ́kọ àtìyàwó ẹ jọ máa mánèjì ara yín ni.
1: Orí rẹ̀ máa.
0: Kò sẹ́ńtà pé.
1: Kí o bá.
0: Ibi ìwọ́ kù sí, ó ń láfi fi ẹnì kejì ẹ fún ọ láti díbẹ̀.
1: Bẹ̀rẹ̀ sẹ́.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ìtumọ̀ ìgbéyàwó.
1: Ju ìbílẹ̀ mi ibi.
0: Ó rò pé ẹni tó ń fẹ́ ó gbọ́dọ̀ pé.
1: Mo rẹ̀ ràn mí o.
0: Nobody is perfect.
1: Bẹ̀rẹ̀ sí ní
0: ìṣẹ̀rẹ̀. Ẹlòmí ò lẹ́kọ̀ọ́ kó tó wọnú ìgbéyàwó lọ.
1: Olúwa ṣe rere o ẹ.
0: Ìyí tí ìwọ rí tí ò pé nínú ìyàwó rẹ hàn ìwọ gan la fi dé abala hàn láti pé.
1: Ẹ̀ṣẹ̀ tó ti lérè sá.
0: Ohun tí ìwọ ń kọ̀mpléèn lára ọkọ rẹ hàn ìdí tá a fi fún ọ nírú ọkọ báwọn nù.
1: Bẹ̀rẹ̀ sí ní.
0: Kẹ́yìn méjì kò lè jọ

0: 0716-893-1000. Number te pe mi si lati ba wa soro ninu okolo yi ni mo npe o. Number to wonu okolo yi. 0916-893-1000.
1: Awa deni
0: si o mama. Number le keji re 0915-333-4893. Number ketare 0911-3-8-9-3.
2: Hello? Ọ̀rọ̀ tí ní kádájì yẹn ọwọ́ àwọn òbí ọmọ yẹn ló wà ọ́ ọwọ́ àwọn òbí ọmọ yẹn ló wà kọ́ lọ́wọ́ bá láàmì tí lọ kọ́ ràn wá lọ́wọ́ kọ́ má gbé tí wà gbòdì lọ. Ní ó tiẹ̀ jẹ́ pé ìyá àti bàbá wọ́n kọ́ra wọn ṣùgbọ́n ọmọ ń bẹ lọ́dọ̀ bàbá ó yẹ kí bàbá náà kó sàmójútó ọmọ yẹn lóòótọ́ ìyàwó lè wà lọ́dọ̀ bàbá o kó kọ́mọ ṣe àti kọ́mọ ṣe àti ju tàbí bákan ẹ̀tọ́ ni pé ìyàwó bá wí ṣe ń gbọ́. Hello sir.
0: Mo ń gbọ́ yín, mo wà pẹ̀lú yín.
2: Ẹ̀tọ́ ni pé kíyà náà bá wí kò sì di dandan náà fi kọ́mọ ní ìtẹríba fún ìyàwó bàbá. Ó kù díẹ̀ káàtó fún ìyá ọmọ yẹn ìyàwó yẹn ó kù díẹ̀ káàtó fún ọlọ́run bá láwọn jù lọ kó má lọ́rọ̀ ọwọ́ tí wàá gbòdì lọ.
0: Àbẹ̀lọ ẹ ṣeun gan sá.

0: Hello? Ah, anh ta là... đang ngồi cả ngủ chú của mình nào ở đây. Cái bị gió mà bà mang ra là ngủ. Hello?
1: Hello, em khán đấy sao?
0: Em ở khán đấy sao?
1: Em quay tù cả sao?
0: Ở đâu nên tù?
1: Ở quả lâu nữa này cho bảo.
0: Anh yêu lòng.
1: Ở quả nhìn lấy sự việc tỏa nhìn đồ lúc bỏ chí xu.
0: Anh yêu lòng, anh yêu lòng mà.
1: Eri, mình thấy mẹ đi xì. Ni ọ̀nà yìí. Ní tó ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ láàrin ìyá àti bàbá arábìnrin. Léyìí tí mo fẹ́ rọ àwọn òbí pé kí wọ́n jọ̀ wọ́n ṣe àmójútó ọmọ dáadáa. Kò sí tó wù kó ṣẹlẹ̀ kí wọ́n má jẹ́ kí ìyapa wáyé láàrin wọn nítorí àwọn ọmọ ọjọ́ iwájú ọjọ́ ọ̀la wọn tí wọ́n ṣàmójútó. Kẹ́rí bákan náà dẹ̀ ni pé òbí ni kò tó ń wo ni káwọn ọ̀dọ́ náà jọ bí irúfẹ́ ilé tó wù irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ kí ìyapa ti wáyé láàrin ọkọ àti ìyàwó. Káwọn ọmọ wọ́n mọ̀ rí lẹ́rìí pé ó yẹ ni tó ṣẹ̀dí ọ̀dọ̀ bàbá wọn àti ẹni tí àwọn ṣe wọn lọ fẹ́ pé kìí ṣe ojúlówó òbí tó bí àwọn ìyá tó bí àwọn àti bàbá tó bí àwọn. Sòfá àtẹni yẹn bá ti jẹ́ ẹni tó dára sí wọn tó ń pè wọ́n ṣàkíyèsí pé ibi tẹ́ǹtẹ́ tó ń tasẹ̀ àgẹ̀rẹ́ lọ́hùn ó kù díẹ̀ káàtó kírú ọmọ yẹn kó mọ̀ rí wọn lérìí pé ẹgbẹ́ nu sọ́hùn bóòlù ṣe bóòlù ẹsẹ̀ lè mọ bóun sọ̀rọ̀ dáhùn kí wọ́n tẹ́tí fáǹfààní ara tí wọ́n ní. Nísìnyí ká ní ìgbà tí ìyá yẹn ká nígbà tó ń pe arábìnrin yẹn ṣàkíyèsí padà kúrò lójú ọ̀nà parun kábá arábìnrin yẹn bá gbọ́ ọmọbìnrin yẹn bá gbọ́ at the age of 14 years irú tó ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀. Léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyàwó ló wọ́pọ̀ ntánsì tó jẹ́ pé owó wọn fi ń pa àwọn ọmọ obìnrin ọjọ́ òde sí ọlọ́run kó ṣàánú. So káwọn òbí náà ni wọ́n sì kíyè sára ni wọ́n ṣàmójútó tó yẹ wọ́n ṣàmójútó tó ẹkú ètò ọlọ́run ó máa túbọ̀ ràn yín lọ́wọ́.
0: Hello.
2: Kale kweto.
0: No need to ever she ni shoki.
2: Adewo lo kola wole do ko.
0: Ah, baba JP.
2: Ale atubo ma ko nse.
0: Ami Olorun, e sa ko rere oni.
2: Ni shoki ki mo fe so nke se ri awon baba wa won soro. Won ni bi te ri meji ba tin ja. Koriko be ni koriko. Koriko lo di koriko yi o. Arọ̀dílé yẹn ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ni káwọn òbí ọgbọ́rọ̀ ìmọ̀ràn yìí kí wọ́n ríru kí lè kí wọ́n tó fi ṣẹ̀kọ́. Sábọ̀ mọ ká gbígbọ́n mi sí omi ò tó bá wà láàrin wa ká tètè yanjú ẹ̀ ọmọ yìí ní ìsìn kí lè re gbogbo wọn lórí ẹ̀ báyìí. Ọlọ́run já sọ mọ́ mi ẹ kú ètò sá.
0: Lórí kó tó dariwo àwọn ò lágbára kankan lábala wọn. so e se o gbogbo eyin te fun wa moran ayin a mo tesiwaju bo ba di ijo mejo lase olodumare gbogbo eyin ti nbe nle na olohun oba oke yo ba wa yanju e o eyin te pe mi lose ta lo tan yi ta lori ofe lati pade e ma binu oye yin na fe pe mi lori awon kankan tawon kan tin sele korun o to dariwo ko to di isu atayan yan number mi re o 08058816462 e je npe fun yin le kan si 08058816462 oye fe aba yin pari awo laarin eyin atoko ataya yin ore sore alajogbe aladugbo won fe to yin dun yin won fowo la gba yin loju olohun o ma ba wa se an lo loni o atun pada bo lojo mejo lase olodumare a mo be obe ni nbe so atelese a be na o a fi inu banuje o wa ni bayin ninu ibanuje lase olodumare to ori apata Christi on la wa leten tesi o se ki ma ton yin eru keru kan o tun ba wa mo loruko awon ta jo mu eto yi wa se ti gbo yin latori awon alase ikanni yi Samuel Oma Delere Onlolowo Button ni o to eyin titi ojo mejo ta o tu lori ofe lati pade ire o ipade wa bi oyin o dabo

kò tó dariwo ètò kan ètò kan pẹ̀lú olúgbẹ̀mẹ̀gà ọmọ́tòṣọ́ kí la fẹ́ fogun fọ̀tẹ̀ṣeré ẹ jẹ́ ká gbà láfíà láàyè ká lè rojú láàyè fífọkànbalẹ̀ gbáyé ṣe rere gbogbo wa wọ̀ láàrin tọkọtaya ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin mọ̀lẹ́bí òbí sọmọ nínú ọjà láàrin alábàágbé àti ládùúgbò la ó máa parí lórí ètò yìí wọn fọwọ́ la gbà ọ́ lójú wọn fẹ̀tọ́ yín dùn yín kó tó dariwo ẹ jẹ́ àyànjú ẹ̀ ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì west radio 89.3 FM apostle yín lórí afẹ́fẹ́ lónìí ẹ jẹ́ àparí ẹ̀ kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo the voice of the voiceless is here telephone 08058816462 kó tó dariwo ẹ jẹ́ ká yanjú ẹ̀.

ǹkáwó ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ọba tó tún ṣọ́ wá, tó tún ṣọ́ padà sí inú ilé oníkálukú wa ní ayọ̀ àti àlàáfíà. Ọlọ́run ọba ẹni àfẹ́pẹ́ fún, láfihàn fún, láti fi ògo fún. Ní wákàtí àti ọ̀wọ̀ yìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba láti aago márùn-ún ilé ìtàtí ṣe ìkànnì yìí títí di àsìkò yìí. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀sí darapọ̀ mọ́ àwọn ètò alọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ilé tí ń gbé sí létí ní àtòwúrọ̀ àti pé ẹ̀ṣẹ́. Ìná báyìí kò ní tọwọ́ yín, ọwọ́ yín kò sí nìkan àjíáde àpò ní abẹ́rẹ́ àti Ọlọ́run ọba. Kò ní jẹ́bi tí a máa rí mọ ní abala ìṣọwọ́ ṣe ra fún tọjọ́ tòní. Ó ní ọ́ ṣe ọlọ́bẹ̀ ṣe ìwé tẹ́darapọ̀ wa lọ́jọ́ tòní. A kì í pe ẹ̀ṣẹ́ ẹ túbọ̀ sọ fún àwọn ẹbí yín kàkàkiri pé ìkànnì kan bẹ tó jẹ́ pé fún gbogbo mọ̀lẹ́bí ni. Ọmọ lè gbọ́, bàbá lè gbọ́, ìyá náà lè gbọ́ pẹ̀lú, kò sẹ́ni tí ò sí fún torí pé ìkànnì yìí àwọ̀ kì í ṣe èèyàn, a kì í ṣe lọ́nà. Eléyìí tó bá rújú látúbọ̀ là wá lọ́yẹ̀ sí ni láti jẹ́ kí a mọ òkodoro ọ̀rọ̀. Eléyìí kan tí ó ń ṣẹlẹ̀ yálà ní àyíká wa, nínú ẹbí wa tàbí ní agbègbè wa, tí ó sì jẹ́ pé a wà ojútùú sí àwọn nǹkan wọ̀nyí ni. Ẹ ṣé o tí ẹ̀ ń gbọ́ wa, tí ẹ sì mú ìkànnì ti World Radio 9.3 FM tẹ́ mú ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bí ìkànnì tí ẹ fẹ́ máa gbọ́. Àkìyìn pé ẹ̀ṣẹ́ lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó ń darí ìkànnì tí a wà yìí, lórúkọ olùdásílẹ̀ ìkànnì yìí Evangelist Mrs. Lillian Bademusi, lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì tí a wà yìí Ayọ̀ Emmanuel Ojo, àti lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, òun náà ni èmi Stephen Adeyemi Ige. Ni mo dábẹ́lẹ̀ fún yín pé ó dàárọ̀ o, oru ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan lájì, wọn nítorí èmi sórí pè yín, wọn nítorí ẹ̀yin náà, wọ́n sórí pè wá ní agbára ti Ọlọ́run ọba. Ó dàárọ̀, oru ayọ̀ lásùn

0: lọ́jọ́ tọ́sí ọ̀rọ̀ ọ̀rọ̀ olympia tí o yóò dà sórí ìwà tọmọ rẹ o olúwa ṣe oṣù yìí kó ọjọ́ kan o àdìtú ọ̀rọ̀ ọba mi ọ̀rọ̀ tó jókòó lórí ọ̀rọ̀ baba ńlá wa ti ń jẹ́ èmi ni májẹ bẹ̀rù aṣọrọ̀ dígbò lọ aṣọrọ̀ kọlọ̀ aṣọrọ̀ fìjà lọ gbogbo ilé ẹ̀fọ́ fàáyọ̀ ẹ pariwo go go go go go go go go go. Yes, Pastor Fake Yemane, Baba Labi Yamanyi Tigori Afefe.
1: Okay.
0: Inu Mama Yedun. Bolu wati mbeti ebire mbe. Kwa la yolori yamado yu ale Baba Mama. Lara kato buru ju tole chele si chede ninyan. Ninu ini ajogo ni wipeko maderu ure. Beko de maderu ure so. O ni wipeko wawaju komari ebi kankan. O ni wipeko wawaju komari ore. O ni wipeko watu kawasi komari ara alere kankan. Kakakia wenye tole ranlo waka suma. Nigeni awon to nwa isubu re lo sumo asa bibeli wipe egbe ni ko ani to je onikan lo da nikan wa to ba subu ko se ni to ma gbe dije nitori na ni gbogbo irin ajo aye re ogbodo ko bi won je nbere fun iran lowo lati odo olorun ki lo ma je keni agbojojo ori re lo ari iran lowo ni ki lo ma je keni yan pe loju kan lai lo si woju ari iran lowo ni ki lo ma de ti oke to joro lati gun fun o ta de wa rorun ko ore re lati gun ari iran lowo ni lọ jẹ sẹrẹ sọ lẹni torí àkókò ọnà méjì ní ìrànlọwọ ti máa ń jáde ìkíní láti ọdọ ọlọrun ìkejì látọdọ ènìyàn náà tẹnìyàn bá fẹ rí ìrànlọwọ gbà látọdọ ọlọrun inú àdúrà lèèyàn ti máa ń sa eré rẹ nínú bó bá jẹ bọlọrun ìlọrọrùn ajẹkọjú àánú wo tó wá rí ìrànlọwọ ti ènìyàn tí wọn ń wá kiri yẹn ọlọrun nìkan ló lè darí olùrànlọwọ tó ń wá yẹn sí ọ tí ọlọrun ò bá ti ràn lọwọ kò sẹni tó lè ràn lọwọ àdúrà ìrànlọwọ wà lára àwọn àdúrà tí mo fẹ gbà nínú ìsọjí lọjọ sunday wọn fi ń jẹbi wípé àwọn kan ti pẹ jù lọnà kan sà wọn fi ń jẹbi wípé nǹkan tí ò yẹ kójú ọmọ ológo orí ó ti ń rì sọrí lẹyìn àdúrà orí afẹfẹ láàárọ yìí amadi dìmú ọjọ kan nínú ìsọjí yẹn ìrànlọwọ la fẹ bẹrẹ fún lórí ìgbéyàwó lórí ọmọ lórí iṣẹ lórí fisa lọjọ jíjẹ tí ọlọrun rán mi sí ọkí tó máa lọ wípé bó ṣe ń lọ ilé ní ọjọ́ tọ́sẹ̀ lọ rí ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ tó ṣòro gbà bó yá lọ bá pàdé ìwé owó orí kẹta ṣe kẹrin bíbélì sọ wípé ìwọ yóò rọjú rere ọlọ́run àti tènìyàn ó yá lọ bójú rere ọlọ́run pàdé ẹni tọ́lọ́run máa lò fún ọlọ́run yóò gbé dìde fún ọ ìrànlọ́wọ́ dé jẹ́ ní òmùgbà tọ́lọ́run dá tó fún ọlọ́mọ kò ní gbọmọ lọ́wọ́ rẹ mọ mẹfọ kàbálẹ ire máa wọlé wa wọn ní jẹ ìwà tọmọ rẹ lólè ògo ọjọ rẹ yóò di alẹ tọmọtọmọ ọmọ rẹ ò ní di àwátì láàrin ojúgbà rẹ màmá mọ tútù wípé kó ọkọ kàbálẹ ò ní dààmú lórí ọmọ rẹ ọwọ mi ajá ni kò ní fi yàjọ.
2: And that is the first step towards growth and towards building self-confidence. Acknowledging our weaknesses isn't about feeling defeated, but it's about seeing opportunities to learn and improve. Another tool for boosting our self-confidence would be self-compassion, being kind to oneself, especially during tough times. We all make mistakes, and it's okay to make mistakes, but we have to learn to treat ourselves with the same kindness and understanding that we offer to other people. And then, another key to self-confidence, or to building self-confidence, is setting realistic goals. Break down your big dreams into smaller achievable steps. Celebrate every milestone that you reach, no matter how small it is. Every success, no matter how minor, is a step forward and a confidence booster. We can also boost or build our self-confidence by ensuring that we have positive self-talk. This can actually transform our inner dialogue. This is